0: Top.
1: Ye ko ran wa won ti try gugu le ogun parapata so ma din lo nkan bi ti ma ni ti won ti nkan so won lo si en ton ba ti dawe bi laarin ose ose sa na won ma ru mu ya o si ti pe ti ni e di wa le
0: okay all right so ala awon toro oka won da yin lohun laipe e seun okay hello
1: hello
0: ti bo ri afefe o e ko le gbe radio yen so eh kini
1: lati gbo de ru ma ro ni mo tin do mi se
0: lati kini okay e bo lo bele o gbe yen na kin to soju o pele fa won agba mi hello ta lo wa nbe o e karo
2: e karo sir
0: yes sir
2: yes e jo
0: ah
2: last weekend ka to wa gi testimony pe to do awon agba pe onkun ni ogun so nga ton dem na la mo de try kin get in touch si
0: ogun oju
2: eh pe oju ma nkan kan ma ibi lori fishan
0: okay all right ati gbo un o si wahala bangodiya lo yara ti gbo won lo to ba gbera lati London. Hello, Caro. Papa, Pau.
3: Hey,
0: yes, sir.
3: Hello.
0: Sir.
3: Yes, sir.
0: Yes, sir.
3: Yes, sir.
0: Yes, sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes,
3: àwọn kódà gbogbo àwọn èèyàn general tífù àdúgbò wọn kàn máa fọ́n kòrò yẹn kàn máa wọnú ojú ìgbà yà máa wọ pierre abali àtibí aláǹtakùn
0: kàrẹ máa wọnú kì í ṣe pé ẹ dá wọn tó ń fọ yẹn mọ ẹ dá wọn mọ àbẹ mọ wọn ni. ẹ sá kàn rí pa àwọn kan dúró wọn ń da aláǹtakùn sójú ti yín àti ìrà.
3: bẹẹni tífù àti ọlọkadà àwọn ọlọkadà bí ẹgbẹ mi náà.
0: ẹ àwọn náà máa ń da se ẹ ṣe àwọn ọlọ́kadà ẹgbẹ́ yín ni ṣé kì í ṣe porogún òwò sáwọn ọlọ́kadà ẹgbẹ́ yín tẹjọ wà ń pààkì ló ń da kinní sí yín lójú.
3: no general kò sẹ́gun rẹ̀ tí mo lè dé báyìí wọ́n kàn máa fọ́ kòrò yẹn.
0: ẹ sàrípa àwọn èèyàn kan fọ́ kòkòrò sí yín lójú ni.
3: wọ́n kàn máa fọ́ kòkòrò yẹn wọ́n máa fọ́ sí ojú ọ̀tún wọ́n máa fọ́ alátakùn yẹn sí ibi ojú òsìn tiẹ̀.
0: Eh, ok àwọn kòkòrò bí èrà lójú ọ̀tún aláǹtakùn lójú òsìn.
3: lójú ọ̀tún tó ṣì bẹ́ẹ̀ ni.
0: ó ti dá o ok o olùwà ó ràn wá lọ́wọ́ o mo ti àwọn àgbà ti gbọ́ sà kò sí wàhálà jẹ́ ohun tá a bá tún lè ṣe sí yẹn náà mò ń bọ̀.
4: ààyè láwa o àwọn ìta ò ṣe o.
0: ayọ̀ dàdúró bẹ́ẹ̀ ọmọdé yìí náà ti kọ àwọn kan lẹ̀ rẹpẹtẹ tẹ́lẹ̀ ó ti gbàgbé bóyá kọ́ sáré ka àwọn ètò ti wà nílẹ̀ káwọn àgbà olè bóyá kálukú ti bá bàmù ní pápápá ẹ má gbàgbé pé yẹn àgbà náà lẹ́ni kì í fàsìkò ó lè kàn máa dúpẹ́ dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ bí rẹ̀ fóònù mẹ́ta ló wà ní bísítẹ̀dì mẹ́rin tá a máa lò méjì tí iléeṣẹ́ tèmi ló pọ̀nà mọ́tí yá ni kò sẹ́yìn àgbà nílẹ̀ láàárọ̀ yìí o bóyá sáré ka àwọn ìbéèrè wọ̀nyẹn àbí jẹ́ kí n bá wọn gbé kan bí náà ni àtúnṣe gbé kan sí tó wà nílẹ̀ yìí tó wà ní. hello ọ eléyìí ò tiẹ̀ ló gan kan ṣe hello tó orí wọn ò rọ mọ́ o ó yà ó dáhùn ó yà òun wòran ni à hello tó.
5: ẹnìkan bèrè nípa iṣẹ́ bàbá ẹni wọ́n ní ọ̀sẹ̀ tó lọ àbá onímọ̀wíwá kan pé wọ́n dúpẹ́ pé iṣẹ́ ẹ ní ìyá àlùkò nínú wọ́n ní pé kánjọ kan bá wa tún
0: àti ìyá àgbè ìyá àlùkò
5: kán bá wa tún ká
0: kódà kó wọn fi iṣẹ́ yẹn lẹ́kùn rẹ́rẹ́ ìyẹn bẹ́ẹ̀.
5: ẹni bàbá kan ní pé ìyàwó àwọn láti fi ọdún mélòó kan pé àwọn jọ ní gbólóhùn àwọn sọ so ìyàwó àpò wọn ní fídíò kọ so ó ṣàpè àwọn gbólóhùn kan láti gbẹ́ ni ó ti wá dá bàbá ìjókòó bàbá ò lè lọ bí kankan.
0: ìyàwó ti kó lọ tiẹ.
5: wọ́n jọ wà ṣùgbọ́n bóyá wọ́n jọ wọ́n ṣàti dá bàbá ìjọba ìjókòó lẹ́wà ẹ̀.
0: ok ó fi wọ́n sórí àga
5: kí
0: àbọ̀ máa ṣọ́lé
5: ẹnìkan náà
0: ẹ tí ọba tún wá pé fídíò kọ padà tí ó lè yí ọba ó dìde ẹyìn ló kù báyìí ok fine ó kárí ọjà bí àbí àbá tápọ̀ ó sì mú
5: kí ló dé. ń pe òkú bí dábàá.

0: pé nkan tán àwọn ẹgbẹ́ sí àbáṣe ilé tán bá lè fún àwọn.
1: Kí ni ó fi ṣe?
0: Kí ọkọ gbà wọn wọlé padà.
1: Ok
0: ok ọmọ wà lọ́dọ̀ ọkọ.
1: Wọ́n á fẹ́ padà sọ́dọ̀ ọkọ wọn. Ṣùgbọ́n ohun tí wọ́n nílò ni pé ohun tí wọ́n bá lè ṣe táwọn àgbẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ tọkọ wọn fi ṣíjú àánú wò wọ́n. Ọya.
0: Ẹni tí ó yẹ ipọ́n wà níbi ìtọ́ rẹ̀.
1: Ok. Wọ́n tọ ipọ́n.
0: Àti àwọn ẹni tí wọ́n ti ọkàn ní kòkó lójú. Aláǹtakùn ló fi sí ní
1: ojú kejì. Ó dàbí pé àwọn àlàyé ti yé wa báyìí. Tó ẹ̀yin bàbá mi tó wà nílẹ̀ yẹn àgbààgbà, ọ̀yà ẹja lọ lórí iṣẹ́ tí adáni wáyé yàn wá ká lọ ní pápápá ní kí n wo bí mo lè gbà wọlé tó lè yá pápápá tí ó jẹ́ iṣẹ́ yẹn ń mú. Oh my god. Lè jẹ́ kí iṣẹ́ yẹn ò yá. Ok. Ẹ̀yin àgbà, ọ̀yà ẹja lọ. Ẹ̀dákùn mo rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. Tẹ́ ń pè wọlé ẹ̀dákùn ẹ̀ fojú àwọn òpó yẹn lẹ̀ fún àwọn àgbà kan lè dáhùn àwọn ìtẹ̀ ti béèrè fún iná. Ká tún lè rí ohun tá a dúpẹ́ lé lórí tó bá dijọ́ mẹ́jọ. Tá a bá ìtì dáhùn àwọn èyí tó wà nílẹ̀ yìí tán ó ṣeéṣe ká tún gbà mí láàyè ẹ̀já dáhùn ẹ̀ lóòótá ló wà ń bẹ̀. Bàbá rẹ̀ ẹ káàárọ̀ ọ̀yá bá mi. Tí yóò ní ìbàjẹ́ ńgbà kọ̀ọ̀kan. Ẹ ṣeun.
2: Òní ni ọjọ́ ojúmọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀yin náà kí ni mo pè ní ẹ̀dá kan. Ẹ sọ̀rọ̀ àfáwà lẹ́ẹ̀kan.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ẹ ń gbà tí lọ sí òyìnbó. Tàbí lọ sí Saudi. Ẹ̀ríkà kí ni bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ni kí orí fún wa.
1: Èmi náà kílìmù rẹ̀ bẹ́ẹ̀ ni ó rí fún mi náà lágbára ìlédùà. Àti gbogbo ikọ̀ mi látòkè délẹ̀. Àmì o àṣẹ ìdùmàrè àmì o mo kílìmù rẹ̀ o ẹ ṣeun.
2: Ẹ jọ̀rọ̀ ẹni tó sọ mí pé ọ̀rọ̀ ló kù tí èmi ẹ̀ máa sọ ẹni tí ṣọ́ọ̀bù mi. Ṣé wọ́n ní fi mí rìn ṣùgbọ́n ṣọ́ọ̀kù ọ̀rọ̀ ló kù. Afẹ́jọ́ kan lẹ̀ ní àkókò kan ẹ má fojú òkú kéré. Àwọn àgbà sọ pé kí wọ́n bá ti jí àárọ̀ kan tó sọ̀rọ̀ fẹ́ni kẹ́ni ni ó gbin omi sínú òrùn lálẹ́ báyìí. Omi tó á gbénú òrùn ni ká tó sọ̀rọ̀ fẹ́ni kẹ́ni ni ká tán máa fún wọn mu. Ká máa lò ó bẹ́ẹ̀ wọ́n á fi pẹ́ bẹ́ẹ̀ bí kò ọ̀nà wọn lówó.
1: Ni
2: ó gbin omi sínú òrùn lálẹ́ báyìí. Tó bá jẹ ẹgbẹ́ àárọ̀ ọjọ́ kejì kẹ́ni ó tó sọ̀rọ̀ fẹ́ni kankan. Omi náà pọ̀ mu. Ká máa lò bẹ́ẹ̀.
1: Ẹ ṣe.
2: Omi àwọn àgbà sọ wípé ṣe rí ẹnìkan ní ṣe ògùn tí ń ṣe ohun sí bẹ́ẹ̀nù wì. Ògùn tí ń ṣe bẹ́ẹ̀nù wì tí ò sì ṣe ń gan tó ń bẹ́ẹ̀nù wì.
1: Àbí o.
2: Ìṣèjì ìjọba yìí bẹ́ẹ̀nù wì. Ìwé àtìmọ́díran ni ọlọ́pàá jọkọ̀ ọ lọ kí báàlú kò dán kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó máa tẹ́wọ́ sí báàlú.
1: Àmì o.
2: Àwọn àdéhùn tó fẹ́ ṣe ni báwọn àgbà ara wa nìyẹn.
1: Ẹ ṣe mo dúpẹ́ o.
2: Ẹ ṣe ilé ẹ̀jẹ̀ ẹ àlá owó ẹ̀fẹ́ ẹ̀kú fún àlá ọmọ ńlá àlá gbogbo tí kò wọ ẹlẹ́ náà. Ẹ mú 20,000 méjèèjì. Ẹ ní arájò.
1: Àmì o àmì o.
2: Ẹ kò sílẹ̀ jọ mọ́ ọ́n lówó sáyé gangan nu ayé tó tún wúlò fún ọmọ tó wúlò fún àti mbọ̀. Dókítà.
1: Adúpẹ́ wa.
2: Nípa lọ́rọ̀ ni.
1: Ẹ ṣeun.
2: Mo ti sọ tipẹ́tipẹ́ ẹ ti ra tẹ̀rẹ̀ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìwòsàn ilé ìwòsàn àyàn àjò ẹ̀dá kò sí orílẹ̀ èdè Nàìjíríà rí.
1: Ó ti
2: di dáálẹ̀.
1: Yóò wá sí ìmúṣẹ.
2: Ó ti di dáálẹ̀. Ẹ máa ṣe tọ̀.
1: Gbọdúpẹ́ o.
2: Nàgbà kìíní ló ń bá jẹ mọ́. Ẹ máa ṣe tọ̀.
1: Ẹ ṣeun. Ojú òní tìyìn. Gbọdúpẹ́ àbá wa. Ẹ lọ ta lọ́wọ́ lójú òpó náà. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa mọ́ ẹ bá ń gbọ́ mi àwọ̀ ọ̀gbọ́ yín. Ok bí kìnìún yẹn àmì kí ọmọ ìbílẹ̀ ilé ti jáde padà ó ti jáde.
3: Ẹ kú òun látàárọ̀.
1: Ẹ ṣeun tí yín ò ní bàjẹ́.
3: Ọjọ́ ni yóò bàjẹ́.
1: Àmì Elédùmarè.
3: Gbogbo ọdún ti dúpẹ́ náà ẹnu ọpẹ́ wọn wà ní kan.
1: Àmì Ọlọ́run.
3: Wọ́n ní dúpẹ́ tó lásìkò láṣẹ Ọlọ́run.
1: Àmì Elédùmarè
3: ẹ̀ṣẹ̀. Àwọn tó tẹ̀sí dúpẹ́ náà Ọlọ́run wọlá wákàtí Ọlọ́run jẹ́ kí wọ́n náà dúpẹ́ ayọ̀.
1: Àárọ̀ pé ayọ̀ dá ṣe Elédùmarè. Ẹ ṣeun.
3: Ẹ àkọ́kọ́ lórí brọ́dà tó sọ ọ̀rọ̀ nípa àtọ̀sí yẹn. Kí wọ́n lọ wá ìwé ọ̀ṣọ́ pòtú.
1: Ìwé ọ̀ṣọ́ pòtú.
3: Pẹ̀lú omi ògì. Pẹ̀lú kọ́ǹblálà.
1: Kọ́ǹblálà ẹ ṣeun.
3: omi ogi na ma fi gbo ewe oso potu yen
1: eh
3: eh wa gbo to ma se dada awon wa fa te se gbogbo
1: idoti to wa nu e
3: leyin na kon bla la e awa lo da sinu e awa lo wa oyin gidi ko ma ju bi awon omo ri ton bila on eyo tin se na fu yen gas meji kon wa da si kon ma mu ni ore kore so Olorun ba laanu yo lo ni sababi
1: ami Eledumare
3: ele keji erun le ti o mo e yan to so nipa art yen
1: eh pe art da eyan won laamu
3: won lo wa ewe osopotu na ba kan na
1: ewe osopotu ina ni
3: wa tu ti gbongbo ti gbongbo ko wa se lagbo ko ma mu ni lore kore ele keji wa dun fi kun to ni art yen to ba je pe won ba ni osa ti won lo wa omi osan rumbo ko le lo wa kini only oil won fun abi kini se tin pe only oil abi kini se tin ma npe
1: olive oil olive ororo olive
3: ko lo ra ko half e ati omi osan ko ma ju bi ke bottle water kan lo kan wa da sinu e ko ma mu ni aro ati ale so ngba won bi ose meji ki won lo se ayewo ko je ka mo bi to ba ku si
1: e seun
3: lagbara igire na lo ma ku si
1: lagbara Eledumare e se mo dupe gan oju oni tin yin
3: pa to ni ti jankaru na ki se afikun lori e so ise ye meta le ni ma se lera lera ito te ni ba to ni daji ni dago marun ko to so ko to soro se da alaye
1: alaye kankan
3: a ti gba to si bi kan so a wa buyo si owa lafia a wa da sinu ito yen a wa fo ropo to so pe emi lagbaja mo lagbaja bi yo se pura ninu ito yi bi yo se pura ninu mi gbogbo ti nje diwo gbogbo ti o fe yen ko wa so si
1: pe ko pura nu aye ohun
3: ko fe pa ori la ti ori de atelese to ba so bi 5 seconds ko se wa be si ni we ko se be fun ojo meta ko lo ba la nu ko lo ni sababi
1: ami Eledumare e se mo dupe gan oju oni tin yin gbe pe ti bi yen na sugbon yan agba to kan ma gbagbe enikan bere nipa ise oni irun oya eh eh elo ta lo wa nbe iya wa iku aisun adupe
4: ade awo gba
1: ami Eledumare
4: nji ka do mi pa mo ni wa ni pe
1: don
4: iwe ni oko wo ni
1: oko wo ni
4: oko wo ni
1: abi
4: mo fe so re ta koko merin mora
1: ẹyin ti kalara yin
4: ẹgbẹji mẹrin
1: ah
4: wọn sọ náà ara fún mi ń bẹ
1: nǹkan ṣe
4: bíjẹẹsì iṣẹ mi mọ kálọ mi
1: inú
4: ìgbò náà ni ibi apá rẹ bá dé ló ti dá
1: ibẹ náà ló mọ mọ
4: mọ ọrọ wa kò sí sáà fún ọmọ ìta ni
1: ẹ ṣeun
4: àwọn àgbààgbà kò sí sí ìgbà lọ wa
1: ẹ ṣeun
4: ẹ lọ ra wo
1: ojú òní tì yín.
4: Ṣé bá wá ra tó bá wá kù á fi ara wa lọ́wọ́.
1: Ojú òní tì mú dúpẹ́. Okun ìyá wa, okun ohun yóò da. Olúwa mo dúpẹ́. Mo ní ìdí pàtàkì kan tí mo fẹ́ ṣàlàyé lórí ohun tó fa ọpẹ́ tó fi pọ̀ tó ẹ̀lú ẹ̀ka àlẹ́ ń bẹ̀. Ẹ̀ka àárọ̀ o. Àyà.

0: Hello.
1: Kamu
0: ni ba jema bami.
1: Abulaka yo.
0: Mudukwe eshe unga.
1: Ni farani wa.
0: Ami ile du mari eshe un.
1: Gwento lo won ba ti yoku nu nira. Oni wo be ma.
0: Ami.
1: Albarika awon to ti wa ku nu nira. Awon tin bembe lowo lowo, awon no ku nbe.
0: Ami ati ati. Ami ile du mari okun ba mi.
1: Mi o ga wa eni ri nira.
0: Ami ate yin e tomo tomo o.
1: Awon koyin na nbe na won ni ri nira.
0: Ase ile du mari o.
1: Awon agbagba na. Yara oni ke ni kokan
0: wa ami ati ami esun gan
1: ele bi mo ma soro kan wi pe aro to ba tutu
0: le di e ma ye sinu e be ni
1: eja ka gbianju saju ka to ma sare ta ba ti gbianju a ni sare kiri e wo lohun ni se wa labo unje falai makan
0: se o
1: gbo ti je tolo
0: abo unje
1: be ni lohun ni se wa labo unje falai makan
0: ashidu mare
1: ba ti wala ba dibe da mi eni te pe ko gbon to loju ori yo ni o lo mu ye bayi wa
0: kabiyesi eledu mo
1: lo ti gba wa ko si ni option
0: ngbo
1: je da ni ko wa
0: nigba ti ologun ba sun taso e ba jona omugo ti won ko bi o ti sun mo
1: ba
0: o no wa wa run se wa sun gan
1: o wa sun mai ba o yo mo correct ti se ri gbogbo nkan anu ni olohun ni fara ni gbogbo wa
0: abi eledu mari ba mi
1: se wa re ni to ni ani gba roko abi ba de ro wa won e je se ri se yi
0: o
1: ni pe wonu iwe mo to ba ti wonu iwe a ni ma tun so mo
0: seun
1: o ni we eyin olubi ati ni lori penapu te si fi omi dun si e ma mu o de gba to ba re o to do ju po e ko mo lo kini o ye ko won se nu ile ki gbogbo le o ma mu
0: o ma mu
1: o da pupo gan
0: eyin olubi ati
1: to mo be ni eni tara o ti ma dun loni ara le dun la to a mo bara se nse si ngbo ba lo sayewo lo to mo pe rerun
0: ipo tara wa re
1: nkan buruku se wa
0: ami o
1: o to ba lo awon nkan ibi to ba n ku sinu ara ti o ti je jade
0: lo
1: tete ma ki ore to e lo ma lo
0: seun
1: tori on da to lo yo mo je saba bi daada
0: ami eledu mare
1: e wa ri gbogbo eni te pe eni awon foju ko da nka wo awon se gba awon sawo eni won lo gate ipo obo
0: ala nta kun ko si won loju
1: Bẹ́ẹ̀ni, o ní ẹlántakùn ni o, ó tún sì ṣe fẹ́ yọ̀nú, ó ṣe fásínà, ẹjẹ́ lọ wé ipò ọ̀bọ̀.
0: Ipò ọ̀bọ̀.
1: Ipò ọ̀bọ̀ kí wọ́n wá gẹ̀ẹ́sì igi ńlá, kí wọ́n pàwọ́dà àwọn nǹkan yìí, tó bá ti pàwọ́dà rẹ̀ gùn pọ̀ mí wúro, tó bá lè gbìyànjú àti rí bí ìyẹ̀pẹ̀ bá lùwẹ̀ díẹ̀, kò fi kún, kò wá fọṣẹ́ kò. Tó bá ti fọṣẹ́ kò, máa wẹ̀ o lè mọ fomi tó lọwọrọ wẹ pẹlú yọǹda tọdọ gbogbo tí ń jẹ jàǹkàwọ ọlọrun lò sábà bí kó mú kúò pẹlú yọǹda tàdá
0: níwáyé
1: arò nínú wa fẹ wá rí stroke stroke àwọn àgbàlagbà ní prevention
0: is better than cure àwọn
1: àgbà mo ṣe bó.
0: Kó dà ìbò gan sọ yín. Nǹkan ńlá ni ẹ̀yìn kàwé yẹn ka búùkù.
1: Àwa jígì ìwé tiẹ̀ làwọn.
0: Ìyẹn ó ti rà pẹ̀rẹ̀. Àmọ́ àdébí ojú ẹjẹ́ àná.
1: Ṣẹ́yìn àgbèrè ẹyẹ kan lẹ́yìn àkọ́. Ẹyẹ àkọ́ yìí lálọ́ wá igun rẹ̀. Ẹja lọ wẹ igun rẹ̀ ká wá wá. Ebi atari kan igun olóńgbò ẹni àjò ká lò papọ̀ táwa fi gbére mẹta mẹta sórí kìíkìí ara wa. Òun tó bá ń gbọ́ pé kò ṣẹlẹ̀ kò tiẹ̀ ó tiẹ̀ lè rí stroke. Ó dàpọ̀ jásàsì kò ní ràn.
0: Kò ní wọlé.
1: Pẹ̀lú yọ̀ǹda tọlọ́hún. Kò sí bí òun bá fi lè máa dàyàn láàmú tó. Wàláì fẹ́ bí mo ti ṣe dáadáa ni ìfúnpọ̀ máa dán tàn láǹ kó bá wọ 200. Kò ní ṣubú
0: níbi
1: pé ó fàyà lélẹ̀.
0: Níbi pé yóò wà rọ lápárọ lẹ́sẹ̀.
1: Àbó ti rọ ni.
0: Níwọ̀n ọgbà tí náà kí o lè ti kólù wọjà kò lè rọ.
1: Òun kò tiẹ̀ lè dira rẹ̀.
0: Gbàgbà tán.
1: Wọ́n ń wáì ni ẹ̀. Òun kò àtẹ́fẹ́ wà jára
0: rẹ̀. Àdébí
1: ọjọ́ òun kò gbàyé wáì ni.
0: Ok, Àdébí ọjọ́ iṣẹ́ onírun ọ̀yà ǹjẹ́ rántí àbí? Ènìyàn ń bèrè
1: fún ẹ lọ sa kankan 21.
0: mọ́kànlélógún ẹ ṣeun.
1: Irun ọ̀yà yìí. I wa ku sape. Eju. Ama kankan yi. E ku sinu bottle ni o.
0: Ehe.
1: Ile ba ju mo irun oya.
0: Eyan tun mo si pe irun oya tatare nikan no ma jo papo.
1: Nikan leju.
0: Aha.
1: E wa fo eyo awon atawon. Sorry, awon
0: kankan yen.
1: E wa ku sinu bottle te ba ti wa jo kini kan e wa ro.
0: Ebu yen le lori.
1: Ebu le lori. Ese kese le ni ori awon
0: kankan yen mo ninu e ko la kai
1: e mo ko wa jo ma dede wo ja gba la gba yo mo fi foko mu ni alale emi ko le mi ni seyen woli
0: ara ipologo ara ni
1: adeleke
0: ipologo ara omo adeleke
1: e je ma je lo baba te wa ri di stroke ti mo so ro pa re e wo e je ki a lo wa iwe alubosa ka wa kanafuru
0: kanafuru
1: alubosa elewe
0: alubosa elewe
1: oyin ojuda
0: oyin to juda oyin ogidi
1: e wa se awon kini e mo ti foyin si o ke kokko ti gbo awon kan ti mo ka saju te ba ti wa si to ba ti wa tutu die e mo boyin ti ni gbona beyen o ori o pa agbara oyin yen oyin mi ba gbona gan e wa di otutu ko kan ra loworo e wa se wa bu bi oyin yen bi si bi merin si e gbo ame ti yo omi agbo yen e ti yo sinu kankan na ke to da oyin yen si won ma mu o ma wo mu won ma mu laaro osan ale aro osan ale kini yen ma se bi ojo keta ojo keta
0: kini
1: ile pa se le repete so won yo wa nle e ma ra won kini e ma se leyin ojo keta ojo keta e ma mu pelu yonda to lohun e dide
0: gbogbo
1: isan ti n fa yan so eje o gba be koja
0: yo turu
1: yo gba alaafia
0: eseun
1: ri yonda ta dani wa ise wa ri to si tele keji be
0: iya
1: ni pa stroke kan na yi eje wa ise pepere meji
0: fo ka won yo kun da won
1: ese pepere meji eje ka wa ese oga ese oga gugu ese lagi o e wa jo papo te ba ti jo poko latarinu oju bi ti won ti ni stroke ngangan oni ke ta gugu joint yen lati idika ohun owo ke n bo ta n gbere meta meta ke wa fe tura ohun to won dide
0: to dide muruke o muruke ba mi ko ni bire yin gba ko kan ah ologo ora ma deleke ati number kan pe wole mo le mo ma se o da ta ologo ara ba ti lanfani ati pele yin gba na ah bo se pe gba pe awon gbe so muruke na tin pe wole ti pe gan hello ta lo wa nbe o number de mabet ero sa era sa o
2: e
0: sa ko
2: te sa e seun e gbe mo duro lo
0: se to fe bere bere ni
2: I so ju ko wa to wa won le agbe le pita
0: I san kini
2: o ju I so ju ni
0: okay
2: mo mi la o ni ju ni ta ti ara baba ti yan
0: okay
2: o si ya ri e mo e fi medically awon mi ko si gbe mo fẹ ka agbagba kan wa ni bẹẹ ni
0: okay good ati gbo e seun hello awon ologo ara omo adeleke ku ataro dupe ku aisun ami eledumare
3: irun oya
0: pa nko number ile ta gbo tan se irun oya
3: baba ti fo de dia ta re kan jota ara ti ro sinu ke a pa kan kan yin sinu e ati wan to le ma fi fo
0: e ko mu
3: se wa ri gbogbo awon ko yi mi mo yin gbogbo nkan le kokoko àìsàn kankan wọn
0: ni
3: ọpọ jù ní ti lóòótọ
0: ọlọgbàrà
3: wa ń bẹ ni
0: àti bá ṣe ìdúmàrè
3: ọlọgun ẹrùn ẹlà ká jọ
0: ẹrùn àlà ká gun kan jọ dáadáa
3: ká jọ ká wá fọṣẹ kó gbogbo ẹni tí àìsàn tí olójú tó ń ṣe tó máa lọ wẹ níbi èdè àgbo méjìlá lóru kó sì máa wọ bàtà lọ́wẹ́ kó máa wọ bàtà wọlé kó máa lọ wẹ kó sì máa wọ bàtà lọ tó bá ń lọ wẹ bí ọba ti wọ bàtà májẹmú ẹnìyẹn gbogbo àwọn kan yẹn máa yàtọ bí ó yàtọ
0: yóò yàtọ
3: ọba tó lọ
0: Ami, ologun araye to yawo e ba se video call yawo to joja to wa ti yawo a pe gbolohun mo ba to da joko seri aga jeje yawo anju kiri abi oye yin
1: onda baba joko onda baba joko
0: sori apoti agbantara
1: baba dokona niyan
0: ehn o jawe joko je
1: rawa agbalagba fe le yan mo yo kiri lawa mo da ka wa
0: o du ka mami we ya se ina to ja ya lo oh my god se ju meji to kun e je nfi dagbere papa ju lo kin fi so nipa awon to ba fe ra iwe wa iwe awon agba ni opolo nkan opolopo nkan lati koja seyin ta le ma le lanfani ati pada sibe mo iya wa kan soro nsan yi ri iwe yen gege bi ogun aye raye to nla ti file faro omo domo re da bo bara meji meta ki se wo baba wa kan ni koro wa ma dabi oko to ti gbera balu to ti gbera tan la pada juwo si igba ni gbogbo nkan nu aye igba keyin o ri mi beli lo so be Jesu lo si so be pelu gbogbo gbalẹ ma ri awa lagbare ledumare ṣugbọn iwe ta n sọ nipa rẹ yi o fẹ fa akoko yi rọ wa awọn nọmba tẹ le pese re e ba fẹ ra we wa e le chat wọn e ke send di message whatsapp line ni wọn 080 5418 7981 tabi 080 5547 1669 080 5547 1669 tabi
4: 0913-321-3057
0: 0913-321-3057 WhatsApp line wa online tapo yi chat one ibi kibi lagbaye won se to bi o ti teyin lowo ipona mo ti jani mi ti kalara mi ojo isegun ma ngba le laarin ago mejo abo laaro sa ago mewa 8:30 to 10 e wa after one le ma so pa timbo atimbo e ma wa o baba ti luge ma wa mo e ti won so ye yin na o lagbara o number ipona mo ti jani ti kalara re so ti e ni di kesa 0802795238 ìtàn nípa ewé àti egbò ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní pé wọn kì í fi ṣiṣẹ́ rí ẹ̀yìn lè jẹ́ ká mọ̀ pé àṣeṣe rí gan pọ́nbélé ládániwáyé torí ẹ̀dá ewé àtegbò ní pọ́nà ọmọ tìjà ní mo dé bí mo dúró náà ó ṣètò ní adániwáyé dẹ̀ sáyẹ̀nsì ọlọ́gbọ́n tó ń tẹjọ́ mẹ́rin alágbára lọ́wọ́ ìlẹ́nu rẹ̀ kò ní rẹ̀ wá lágbára ọlọ́run àlékún okun àlékún agbára àlékún ọpọlọ àlékún àlàáfíà àlékún àrísìkí àlékún ìfọkànbalẹ̀ àlékún ìdùnnú àlékún àṣeyọrí àlékún àṣeyege lọ́sí ọ̀sẹ̀ níjẹ ojúmọ́ ní wákàtí wákàtí àlékún ìṣọ́ àlékún ààbò àlékún ìdánilójú alekun ifokanbalẹ o le mi atara oni jaka loko wa ni ati gbe awon iko mi lati okede adagbere fun tale ina fun taro ina ari gugu tun di jomejo ti ojo mejo hun ayo ati ko fi le nkan kan wa se gbogbe ibanu je ko gina se gbogbe kaloko wa tori pe irorere la gbo ni budu awon olododo

0: lo
1: ki o si ko li eru yi ko se pe o koko di okunrin alagbara na ni o
0: gbogbo eyin ti aye eyin wa ninu isa laaro aye re gba tu sile Matthew
2: baba mi
0: mo gba dua gbogbo awon taye won wa nu de laaro yi aye e gba tu sile omi
2: ta
0: ba so nipa itu sile inu dile me wa o alagbara ti membe o ni fighting ijani atebi kini atebi keji atoko ati yawo ijani ojojumo mo tun ma lo pe se ke re yin ni o wa ni si lari ja nkan to da jale tori pe e gora kan o be nu le yin to nja ele keji o ni idile mi wa ma je mu to de won o ni barrenness agan wa ri e wo dile abraham abraham jagbe isaac omo the same thing iyawo ti jacob na to fe run iyan na to je kini o ya gan mo gbadura loruko jesu ibi o ni gba o ninu idile mi gbese ni alagbara to njoba nibe ninu idile mi iku omo ni akobi won o gbodo koko ninu idile ti won ni awon kan wa number 6 ninu idile mi on to njoba nibe o ni sickness iru aisan kan na lo n se everybody o lo de n pa won eskisa ninu idile mi orisirisi awon kan won ki lo ese dale awon kan won ki lo oju won dale awon kan orisirisi ona o ni aisan ti ma n wole si won lara sugbe mi o ma o entaye fi de o ma awon ira re ina baje laaro Matthew ina baje laaro ina baje mo ni ina baje in John chapter 10 ni verse 80 o salaye pe o le ni gbogbo awon emi yen o ni o le ati olosa banka
1: o le ati olosa ni gbogbo awon ti o ti wa siwaju
0: en yo
1: gba awon akuta ko gbo ti
0: mo gbo ti won
1: mi ni ilekun
0: sori aisan ti nsi o yen o le kanisa gbogbo n to ti ji inu ago ara re ada pada laaro Matthew
2: baba mi
0: o ka de kan na bibeli eru pa mi oni Matthew 22 verse 23 bibeli wipe lati verse 23 to 29 bibeli wipe ina odile kan emi ku o de wobe o de pa eyan meje eyan melo meje yen na ni yaye debi nitori pe won o gba itusile eyi akoko mo wo nkan Matthew chapter 22 verse 23 to 29
1: awon arakunrin meje kan ti wa lodo wa
0: won wa lodo wa
1: eyi ekini leyin ti o gbe aya re ni o ku bi ko se ni iru omo o fi aya re sile fun arakunrin gege be ni edi keji pe ati eketa ti ti o fi de keje bi ikeyin gbogbo won ku
0: gbogbo won se kini o
2: ku
0: tori iyawo eyo kan Matthew
2: baba mi
0: mo gbadura ogun buruku o ni wonu
2: le
0: iyawo eyo kan oko meje won de ku lori e nkan meta
2: ni o
0: sele ninu odile yen number 1 won ti ni ero
2: kabiyesi
0: won se ni ki mo pe ero bawo obìnrin kan o sì máa fẹ́ ọkọ méje tẹ́ẹ̀dẹ̀ máa accept number 2 o ní wrong marriage wrong kí ni mo pé o wrong marriage ẹ̀rí pé nowadays tẹ́ni kan bá kú wọ́n á ní wọ́n lọ sùn
2: lóko
0: no ẹni tó kú ẹ jẹ́ kóbìnrin yẹn lọ fẹ́ ẹni tó tẹ lọ́rùn ẹ má bá fẹ́ ọkọ ẹni tó bá tẹ lọ́rùn o ní kó lọ sí kí ni o ní kó lọ fẹ́ number 3 o ní foolishness ṣé kìí ṣe foolish bọ̀dá rẹ gorí obìnrin kan o kú pé ìwọ náà tó gùn èmi sẹ́rí number 1 number 2 number 3 mẹ́ẹ̀ ní problem pẹ̀lú wọn ṣùgbọ́n tó foolish o ní number 7 o ní pé bọ̀dá kìíní ìkejì ìkẹta ìkẹrin gbogbo wọn kú gbogbo wọn lulẹ̀ ìwọ náà tún korí bọ̀ bọ́ọ̀ ló ṣe báyìí tó lórúkọ jésù kàga tó wọ̀ tó ò ní jáde mọ́ ò ní wọ̀ bẹ̀
1: wọ́
0: ò sàmì kún ní ò ní wọ̀ bẹ̀
1: wọ́
0: ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó wọ́n operate nínú ilé yẹn o ní spirit of death ẹ̀mí kí ni mo pè
2: é
0: o dẹ̀ pa ìdílé kan lẹ́yìn gbogbo wọn obìnrin yẹn náà wá sí kí ni o wá kú mo gbàdúà ibi ò ní ṣẹlẹ̀ sí ẹ wò kásá ògo ní kú lára ẹlòmíì físíkálì wọn ò kú ṣùgbọ́n ògo o n kú ma wa lọ Matthew obìnrin tó wà lórí òkè wa tó bí ọmọ mẹjọ sí mẹjọ jẹ ẹsẹ kí ni tí mẹjọ jọ dẹ kú ìkẹnẹ kú ìkẹjẹ kú ìkẹta kú kó tó wà gbà yín orí òkè Matthew tí ọba wa sànù ọlọrun sẹyìn ẹlẹrọ ọmọ gbẹjọ mọ o ló wà di ẹni tó tún wà bímọ tá àmọ rẹ tó wà sí kí ni àmọ wà ń bímọ lẹyìn ọmọ mẹjọ ẹmí kan ló ń tẹlé àdé dá padà ẹmí tó ń tẹlé ọdún dá padà láàrín o ní ìpàdé soldier of christ ní orí òkè no more war ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of christ number 1 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín lati yanju ogun na number 1 awon iranse olorun ma nfara han ninu ipade gbogbo won de ma nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo monday yen emi ki ku lori oke lojo monday ori oke no mo wo nilu apatere gbe moto re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti dori oke e kan bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo monday ma bo agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko jesu yo dara fun o n to nla koja yen o gori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony jesu oluwa wa mo so tele gbogbo eni to n gbo mi ibi o ne ba o o n ti satan pinu lori omo re emi mi ma yi da ẹgbọ́ eléyìí gbogbo ẹni tó ní kò ṣe wàhálà lórí ọmọ ṣùgbọ́n tó ní o má jẹ ó yá má jẹmú yẹn rẹ dání mo wí lórúkọ ẹni tó láyé àti ọ̀run àánú tó ò lè gẹtán ìwọ àtàwọn ọmọ asílẹ̀kùn ẹ̀fọ́ ẹgbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu mi gbogbo ẹni tó ń gbọ́ mi agbára láti bá ọlọ́run rìn nítòótọ́ ó yá kó wọ náà rẹ ó bọ́ ọlọ́run ó dọ̀rí ọlọ́run mati ọ̀kan nù nǹkan tó dáa tó lọ́ fi máa ń ráyàn lọ́wọ́ tó fi máa ń túyàn sílẹ̀ ni kéèyàn ó di ọ̀rẹ́ ta ni ọ̀rẹ́ ọlọ́run abrahamu ọ̀rẹ́ ọlọ́run abẹ́ẹ̀kọ́ isaki ọ̀rẹ́ ọlọ́run noa ọ̀rẹ́ ọlọ́run enoch sì bá ọlọ́run rìn kò ṣe kí ni o kò sí mami tó o bá lè bá ọlọ́run rìn agbára rẹ̀ wà sílẹ̀ ó ń tú sílẹ̀ ó ń dáńdè ìwọ wo bó lu wá sí ni kí n máa ràn síṣẹ́ ìyanu fún àwọn ènìyàn kí n máa gbàdúrà fún ó dẹ̀ ń fi àṣẹ rẹ̀ bíbélì sọ wípé ó ní and the lord is working with them and signs and wonders follow wà á kọ́kọ́ tá a wà yìí àwọn èèyàn ní ìdí kọjá wàásù wọn ní ìdí ìyanu ẹsẹ torí ìyanu ẹsà oúnjẹ àwọn ọmọ ó ní ìyanu a ní ìdí kọjá wàásù tí wàásù nìkan bá tó jésù ò ní lájú àfọdù tí wàásù nìkan bá tó jésù ò ní jí òkú tí wàásù nìkan bá tó jésù ò ní má ìwàásù ti tọ ẹsikísà ẹjẹ àṣìṣe ìyanu lórúkọ rẹ orúkọ rẹ kò yí padà láàárọ yìí ó ríran wò níwájú ọlọrun ìdè rẹ já láàárọ yìí ó dominira o ó dominira mo gbàdúrà gbogbo ẹni tó ń gbò mí níbi kíbi tó bá wà láyé lórúkọ jésù ọfà ò ní bá o ọfà ò ní bá o ó rí tiẹ̀ ṣe mo gbàdúrà fún yín ẹni ríbànú jẹ irú ní sáfẹ àánú ní sáfẹ ó rí tiẹ̀ ṣe lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.
2: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Am

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnusowó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo

0: We're not going to cuss at you. We're not going to yell at you.
1: We're just going to give you the best of information and entertainment that everyone can agree on.
2: 105.5.
3: The Slam. Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rí tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs unice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
4: gbàrà mi fún mi
3: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn.

0: ti di lọ́gbọ̀. Romans chapter 1:38. Ẹ máa gbọ́ òtí bẹ́ẹ̀ nìkan lẹ̀. Yes.
1: Àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀. Láti ní ìrù Ọlọ́run ní ìmọ̀ wọn. Ọlọ́run fi wọ́n fún iyè ríra.
0: Ó fi wọ́n sílẹ̀ fún iyè ríra.
1: Láti máa ṣe tí ò tọ́.
0: Ẹni wá sí mi, wọ́n gbàdúrà. Nítorí pé iyè rẹ̀ ò sí. Láti mọ Ọlọ́run, Ọlọ́run ti wá pa ọ́ tì. Ìyàwó ń jẹ ọ́, àwọn ń pa ọ́ lójú. Ẹlòmíràn ìyá ya sí. Iyọ̀ kò sí. Àbìkánná làbí à. Mo pa lẹ́sẹ̀ lórúkọ Jésù. Àṣì ọ̀níyè. Iṣẹ́ òkùnkùn ni. Olófowó sílẹ̀ sínú òkùnkùn. Iyè wo sí. Iyè ríra. Wọ́n jẹ́ kí iyè rẹ̀ ó sí. Ẹ gbọ́ àwọn tó wà nídìí ọ̀rọ̀. Tó jẹ́ pé gbogbo àwọn nǹkan ọ dàrú kò dẹ̀ yé wọn. Ẹ jáwèwe Joel ní orí kìíní ẹsẹ̀ kẹrin. Joel orí kìíní ẹsẹ̀ kẹrin. Kí ló wí?
1: Èyí tí irú kòkòrò kọ́ jẹkù ní ẹsú jẹ́.
0: Wọ́n tẹ́ fi ṣẹwọ́. Ìmí wọn á filẹ̀ kó máa ṣiṣẹ́. Wọ́n á jẹ́ kó gba owó gidi. Ẹ wá bá mi sọ. Kó wá ṣe àkáǹtì owó tó rí kò sí accountability because àwọn kòkòrò jẹnijẹni kòkòrò agẹnijẹ ó ti gé owó ẹ̀ ó ti gba salary nínú salary ó ti gba owó nínú iṣẹ́ tó ṣe but òkùnkùn ni wọ́n àkìrí wọn. Yes.
1: Àti èyí tí èsú jẹkù ní kòkòrò mìíràn jẹ.
0: Èyí tó jẹkù ní èsú jẹ. Èyí tí èsú tún jẹ kòkòrò mìíràn tún jẹ. Yes.
1: Àti èyí tí kòkòrò náà sì jẹkù ní kòkòrò mìíràn jẹ.
0: Kòkòrò di mẹ́rin lórí wọn nìkan. Kò lè yí ẹgbà tó bá lo oko. Ẹ̀yin tẹ́ ẹ lo oko lè jẹ́ kí ìyẹ̀yìn sí. Ẹ mọ̀ tí mò ń wí. Nígbà tá a wà lóko tá a wà kéke. Tá a bá dé oko ẹ̀gẹ́ àwọn dádì wa. Ẹ ibi tí ó yà. Níbi tó ti ba oko jẹ́ àmú ẹ̀gẹ́ àbí àgbàdo wọn á gẹ́ǹgẹ́ kúgẹ́ wọn á dẹ̀ kú òun bẹ́ẹ̀. Àwọn kòkòrò míì ni yóò wà máa jẹ́ lọ́kọ̀ọ̀kan wọn á máa jẹ́ ní àjẹkù wọn á máa jẹ́ ní àjẹsíra àwọn tí ò ní agbára tí wọn ò ní ipá láti bàjẹ́. Ẹnì wọ́n ti sà sọ́pọ̀ olúwa. Kòkòrò jẹnijẹni. Kòkòrò jowójowó. Tíjẹ owó mi. Tíjẹ èrè mi. Sọ́pẹ́ para. Sọ́pọ̀ olúwa. Irú kòkòrò wo.
2: Irú kòkòrò wo.
0: Làrán sí àkáǹtì mi.
2: Làrán sí àkáǹtì mi.
0: Tí ò yẹ kó wó gbówó ń bẹ̀.
2: Tí ò yẹ kó wó gbówó ń bẹ̀.
0: Mo ń ṣiṣẹ́ olúwa.
2: Mo ń ṣiṣẹ́ olúwa.
0: Kòkòrò.

0: Trident Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lemoni tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal eru àdáyébá eyín funfun dáadáa.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: So, kekeke bayi inani alu shosho.
1: Ejo mo du kekeke o.
0: Gudu gudu lalu aran osha.
1: Beni.
0: Nje ti babalawo meji ba wolu won mirukere won yenturu ni. Adia fun ori ojo ton ti salu orun bo wa saye.
1: Mhm.
0: Won ni ki oriru bo ko le ba de ni apesin.
1: Aha.
0: Lori ba setutu lo ba de ni apesin ni toto. A je pe orire na ni tirere won ni irere te ri yan ko lori agberu le.
1: Olori e ni ko lo
0: re. Orire ni tirere a je pe ateyin atawa orire ko ma je ti wa lojo gbogbo lojo aye wa kilode te le sami
1: a je
0: pe atuti de lori eto laaro toni o ti se ojo jima oro bi eti titi ni seyin lọlọrun oba oni je kari loni ojo pataki ti se ojo keji di logbon osu kejo 2026 emi ni kakọ ni mo wade toni owara ojo ti gbalẹ dedede aporo bi eni o sun omo ti ajana oro ile to ba mi ko ti o se fote tu le si tu alagbede ede mi do mi do lonki mo tun wa ri yanu nla laaro toni lai so funra wa tele mi do mi do o wo aso esuru alawo esuru mi tola ni alade laya o tun wo aso alawo esuru bakana ni Desmond Todiji agba owo lo ba bere si ni soro wi pe ehe se fe so fun mi pe ti bara yin soro ke to de studio de kini gbogbo eleyi kini gbogbo radarada ti ora so ni gbagira radarada ti ora ba tala le se loye egberu do ba le so gbe so ma lo
1: tola ni ka
0: ro jare
1: mama
0: gbo ti agba owo ohun la gba owo ohun la gba owo wo lo fe munu
1: mejeji na la ko ba
0: tola ni ka ro awon eyan mi ko jare
1: oko mi a ko ju mo ta lafia le wa
0: oko itiraka
1: mo mi nko nbe
0: oko ilakaka
1: mo rowo won lara yin
0: ah kodun yi to pari
1: amen
0: wa fu fa yo
1: amen
0: ati gbo eni to nse ami nibe
1: yin amen amen amen
0: iroyin run lara mi laaro
1: yi oki pe ko ju mo jare tawa gaga tebi ati logun leko mi ni mindo mindo ah bi ko fe di wakati meji ta le ba raye dada lati ma gbe yin debe sugbon wakati ko on ko awa yo je ko dabi wakati lona 100 ni eti gbo yin pelu awon ilana e ta fi gbo yebe yebe se ti gbo yin e ku ojumo bo ni se ti jonjo owuro yin e ti mo eko yangan e fa ka gbe momo ile ilu oke resile yin je gbogbo e gbogbo e yo ba wa lara mo lase lowo olorun onje owuro yin wa re iyala ya onje ni fun yin o ko seni na ti o dara fun ko se da laye ti o se lore se fote do royin ni lati koni adani akoko bayi koni adani akoko re to tun gbon sategun lati afefofo balawo anu yin logo enu pe e se nte eyan wa layo oya e ma fokan ba wa bo gbogbo weroyin ojojumo le wa o wa laro wo to wa laaro ni e je ka pade ni ati ayelujara ojopo Facebook e lo se awari e ni itona /fm105.5 Ibadan e like e love e share comment yin e je ko ma gbera tola ni alade laja loruko temi ye iroyin ni awokose re omo tan so tan so tan gburaye apere ire omo lo abi one ori yin
0: Oh, one woman,
1: battalion.
0: Kashe papa, I say, Lawa Shenibi.
1: Kagbiran.
0: Komo konti a koko, ti mori la doti mini a yin. Ona la fi shide, ti funte do iro yin. Nikan yon malu abi, Splash 105.5 FM. Ile funfu bala o felele, ni lo badan. Tolani sogbo mo se ma nko ni yi won ni omi nwo yarin kerere omi nwo yarin kerere omi o lowo omi o lese o omi nwo yarin kerere pagidari igida o Egbe oselu APC o se konge omi won yarin kerere o nigbati opolopo awon ololufe to ntele egbe oselu APC tele ti won ti yagba lo darapo mo ẹgbẹ́ òṣèlú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tá à ń sọ yìí wọ́n fẹ́ tó ẹgbẹ̀rún kan níye 1000 àwọn olólùfẹ́ wọ́n ti wá ya kúrò lọ́dọ̀ ẹgbẹ́ òṣèlú APC wọ́n lọ rẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APM ọmọ tí mo APM Allied People's Movement.
1: Ọsọ dorin abi. Múra sí fìlà ilé ìsanwó. Kọlọgọ ni ma sọ pé tí n kò ti gbẹ.
0: Ṣé o rà pẹ̀rẹ̀ eléyìí ni?
1: Àbájọ lára rẹ. Abalajọ lára rẹ.
0: You know no say news mentioned.
1: Lẹ́rẹ̀ sí tù mí mi débẹ̀.
0: You want to do that too? Come see us. Okay.
1: Obe Ude. Ọ̀rẹ́ ẹ̀jẹ̀ kẹ́mi ẹgbẹ́ lọ sí ojúwe àkọ́kọ́, ojúwe ìkejì àti ojúwe ìkẹta ìwé ìròyìn The Nation. Lẹ́ẹ̀tọ́ ń jẹ́ ká rí gbọ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ìmáwọn ìjọba ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé wọ́n mú ẹ̀dínwó bá àwọn owó ọkọ̀ èyí àwọn aráàlú tí wọ́n ń gùn tí wọ́n ń wọ̀ lọ́wọ́ bọ̀. Ẹ̀yin ò ní ọjọ́ kínní oṣù kẹwàá ọdún tá a wà níbẹ̀. Ẹ̀yin àkọ́kọ́ náà ṣùgbọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé o pé ọ̀yà àwọn ìlànà kò gbọ́dọ̀ gajúra lọ. Owó èlé lórí owó ẹ̀yáwó ní orílẹ̀-èdè Nàìjíríà ipa wo ni ìjọba àpapọ̀ ilẹ̀ Èkó báwo ni wọ́n ṣe tó? Ipò wo ni káràkátà orílẹ̀-èdè Nàìjíríà wà láwùjọ àwọn ọjà àti àgbáyé? Àgbẹ̀yìn débẹ̀ ẹgbọ́ láàárọ̀ òní o.
0: Mo ti wà nínú ìwé ìròyìn The Punch fún ti ọjọ́ òní ọjọ́ Jímọ̀ ọjọ́ 28 oṣù kẹjọ 2026 níbi tí mo ti rí àkọlé gàdàgbà kan tó sọ wípé àwọn tó jẹ́ olórí jorí iléeṣẹ́ lájọ tí wọ́n jẹ́ ti ìjọba àpapọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní foríkorí o lórí bí wọn yóò ṣe ṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí yóò ṣe dìbò tá yóò dìbò fún tí yóò sì tún jagun mọ́lú. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu sóòtọ́dé ká má máa sọ wípé ọdọọdún tó ń bọ̀ ká tó dìbò. Àwọn eléyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú ohun gbogbo lẹ́tọ̀ àti létòlétò kó lè bá a dáa. Ọ̀rọ̀ Ọmútọ́lá ní Aládélájà ó wá dà gẹ́gẹ́ bí ọmọ iléèwé tí ò kanra mọ́ ẹ̀kọ́ rẹ̀ kó tó di pé àsìkò ìdánwò dé. Iná ló jẹyọ nínú eléyìí o. Ó bẹ inú ìwé ìròyìn The Punch fún ti ọjọ́ òní Tọ́lá ní ìwọ ló kàn.
1: Ó dá ẹ̀jẹ̀ kẹ́mi ó dá yín padà sípínlẹ̀ Ọ̀yọ́ tiwa gangan wọn ni ẹ̀jẹ̀ mọ̀ wípé olóyè Adébáyọ̀ Adélábù àwọn ti gbọ́rọ̀ kalẹ̀ wípé àwọn ò ṣetán láti lọ ilé ẹjọ́ àbí péjọ́ kankan. Ẹ̀yin òǹtakọ̀ ẹgbẹ́ òṣèlú ti APC síwájú ètò ìdìbò gbogbogbò tí ó gbìnà yá ńlẹ̀ yìí. Ẹ̀yin ò fún ọdún 2027. Ṣùgbọ́n ṣáàbí abánikà wonú ìlànà ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí. Ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Edo àti ìpínlẹ̀ Anambra àyájọ́ ọjọ́ tún kò bá ìdásílẹ̀ wọn fún ọdún 15 tí wọ́n ti dá àwọn ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀. Gómìnà kọ̀ọ̀kan láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan nípínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan eléyìí tó jẹ́ pé ọyàn mọ̀ngẹ̀rẹ̀ bí àṣà ara ilé mi mídòmídò ti bẹ̀lẹ́gbẹ́ mi.
0: Ó yọ bọ̀bọ̀bọ̀ bí àṣà ara ilé mi. Ó di 1-1.
1: 1-1 ok now. Ẹ máa bá wa kà á ẹ̀yìn ara ilé etí òkú ní dùn yìí.
0: Ó yọ bọ̀bọ̀bọ̀ ni.
1: Ó yọ bọ̀bọ̀bọ̀ ó yọ sí bọ̀m̀bọ̀. Ok now. 1-1. Àti ń kà báyìí.
0: So ní báyìí mo tún ti padà sínú ìwé ìròyìn The Punch fún ti ọjọ́ òní ọjọ́ Jímọ̀. Ọ̀rọ̀ bí ẹ ti ni Ọlọ́run ọba òní jẹ́ kárí. Àkọlé gàdàgbà tó wà ń bí iná ni wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fikùn lukùn ìjíròrò lórí bọ́n ṣe fẹ́ kápá àwọn awuyewuye àti wàhálà tí ó rọ̀ mọ́ ọ̀rọ̀ omi tí wọn ò tọ́jú dáadáa tó ṣeéṣe kó máa dá wàhálà sílẹ̀ fún ìlera àwọn èèyàn kan lórílẹ̀-èdè yìí. Torí bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ ton se ni lati se ipade lati le koju bi opin yo se deba awon ajakale arun ti on tinu omi buruku waye ko je bo ti je
1: tola
0: ni kanto waye waka
1: oda eje kanto tin ka to waye waka ka wo to se be lati ma ton ba ka odi 21 Chenka. Ode eja pada soju we iroyin.
0: Donation.
1: Oju we kani ati ikarun.
0: So o mo awon ti ma ka ni.
1: Ewo ko gbodo ka
0: ni.
1: Ewo ko gbodo ka.
0: Oloju awon eyan to le ka. Won ma ka ka ka ka ka ka ka ka.
1: Ode afolana ti egboro kale laaro ni wi pe agbarijo pe gbe awon amofin ni orilede ni.

0: Wáyé ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí North. Ńṣe ni àwọn ìgbìmọ̀ kó má bàjẹ́ nílé aṣòfin àpapọ̀ kejì tí a mọ̀ sí REPO. A gbọ́ pé wọ́n ń béèrè àdúró owó bílíọ̀nù márùn-ún dọ́là $5 billion gẹ́gẹ́ bí owó kìṣe èyí tí wọ́n lè fi ṣe àtìlẹyìn fún àwọn iléeṣẹ́ ológun orí ilẹ̀ láti fi òpin sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani lápá àríwá ta tún ń pè ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà the North.
1: Ó dá alápọ̀dọ̀ tèmi o ẹ̀jẹ̀ ká gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ ò torí pé ìwé ìròyìn Daily Post ó pé àkọlé kan wọ́n ni ẹni tó ti lọ dáwùlárí gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar látàrí ọ̀rọ̀ kẹlẹ̀ tóun sọ wípé kò sóhun tí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí èyí tóun ò lè ṣe àkọ́kọ́ ó ń ṣèlérí láti lè dá owó ìrànwọ́ epo bẹntiró padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Ó ní ẹ̀dákun ẹ jọ̀wọ́ jàre o ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR owó kan bàǹtùbàǹtù bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta ìyẹn ₦600 billion. Ó ní owó òun ẹni náà lẹ́ ń tàkòtó sínú àpàsùwọ̀n ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tó ₦15.5 million. Ọyẹ́ ẹgbẹ́ àkọlé rẹ̀ bọ́ta àkọsílẹ̀ bẹ́ẹ̀ ṣe san owó òun fún wọn ẹgbẹ́ bọ́síta o àpò àsùnwọ̀n tí kálukú gbowó náà sí ẹ̀tẹ́ sí gbòòrò ayé orúkọ ilé ìfowópamọ́ wọn tí wọ́n fi gba owó ẹ̀tẹ́ sí gbòòrò ayé mi ò bá ti sílẹ̀ o láti ń jiyàn ẹ̀kẹ́ gbọ́nú ọ̀hún ọba ọ̀tà ṣùgbọ́n abala ìkejì ayé ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé wípé bí a bá ní ká wò wá o ẹ já mọ̀ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn opó àwọn olóògbé òun náà la gbọ́dọ̀ gbàgbé láwùjọ wa. Ayé ààrẹ dìde ìrànwọ́ pẹ̀lú owó kan ọ̀tọ̀tọ̀ mílíọ̀nù lọ́nà ₦190,000 ìyẹn ₦819 million níbo ni ètò ọ̀hún ti wáyé ṣe fún tẹ̀dọ̀rọ̀ ènìyàn ẹ gbọ́ láàárọ̀ òní o.
0: Nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé nípínlẹ̀ Niger, ọ̀gá ọlọ́pàá yányán ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà IG Inspector General of Police. Wọ́n ti wá fún igbákejì wọn AIG láṣẹ wípé kó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ léni tere èyí tere tọ́jà àfikún láti rí wípé gbogbo àwọn tí wọ́n ti jí gbé níbẹ̀ ni wọ́n jágbà mọ́ wọn lọ́wọ́ kí ìfọkànbalẹ̀ kó dé kálàáfíà sọ̀kalẹ̀ sí Nàìjíríà àti ìpínlẹ̀ Niger bó ṣe rí nìyẹn.
1: Ó dá ẹ jẹ́ ká panu ṣẹ́kẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó jẹ́ ìkànnì ọmọlúàbí torí pé àjọṣepọ̀ tí ò bá lówó ná àfẹ́ gbára wa ni àgbà owó wà ńbẹ̀ ikú ò ní gbà ọ́ lọ́wọ́ wa pé owó yẹn fún wa ọgbọ́ gbà ni o.
2: Ẹ kú ilé o, ibi ń pa ká sí nǹkan sí mi la.
3: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
2: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
3: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
4: Golden Penny Noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
2: O ṣeun ọkọ mi, mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: Aunty, you dey enjoy yo, only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get jesty fees, so?
6: Jesty fees? Hey, I dey always hold my jesty fees as I dey comot for house, so.
5: Correct. Jesty fees, na the new natural kankwe bubble bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add jesty fees inside one cup of water, mix am, drink am, na carry go be that. Jesty fees, coolele mind as you dey hustle dey go. Jesty fees now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Jesty fees.
7: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. ìtọ́wọ́ ẹ̀ kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Magistar tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a

0: American Cola. Explore your freedom.
1: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: Radio Dogo, only the best.
1: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dọ̀ wà sí lọ́jà lórí tábìlì kan ni ọmọlúàbí ẹni títí ń kàkáwo tó mọ̀ ká yóò gbé yín débẹ̀ báyìí. Ṣùgbọ́n ìyẹn máa lọ sí àti ayélujára ní àgbáyé. Ojú òpó Facebook kẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Torí pé Adex wọ́n wà pẹ̀lú wa Ajayé. Ajọ wà ní àárọ̀ òní ni Ọlárẹ̀wájú Jẹ̀lílà Ọlájùmọ̀kẹ́ Olóyè Olóṣègùn Àyánkọ́lá Àjọ wà láàárọ̀ tòní náà ni. Johnson Ìdùnnàbọ̀ Ogunṣẹ́yí tán Ìṣọ̀lá Cret Àjẹbọ́lá Ìmáfojè Peter Aránni Yáyá Sherifat Fúnkẹ́ Azeez Àjọ wà ní òwúrọ̀ tòní náà ni Alhaji Àjùwọ̀n Adékúnlé Afáàrọ̀ Rakéwúyà Àyá Àjọ wà láàárọ̀ òní ni bẹ́ẹ̀ ni Aláwòdé Ọ̀dún Ọ̀la Miriam Àjọ wà ní àárọ̀ òní. Agara òní dáyín ẹ máa bá wa pin ní mẹ́wàá mẹ́wàá. Ẹnì kọ̀ọ̀kan Alhaja M.A. Adekunbi Akinyin ẹ̀kú ojúmọ́ lápá ibẹ̀ yẹn o. Ó yá ẹ̀jẹ̀ kó máa gbé wa nìṣó níbẹ̀ ẹni tó ti ń kà nù káwa yóò tó kà. Tó máa ní ká kọ́ yọdún tó ti ń kà.
2: Jona oríṣiríṣi ni àwọn èèyàn tó máa ń kà.
1: Nìṣó níbẹ̀ lèmi ṣá mọ̀.
2: Àwọn kan máa ń kà bòròbòrò.
1: Gbogbo wọn mọ̀ pé o ti ń kà tẹ́lẹ̀.
2: Àwọn kan máa ń kawó.
1: Kò tó tún wá tún gbà sọ pé oyin ní ṣètì wà sínú ká máa kàkà kà báyìí.
2: Àwọn kan ń ká ròyìn.
1: Ìròyìn náà ló ń ká.
2: Àwọn kan ń kawó báńkì.
1: Ìwọ ló mọ̀.
2: Yàwó kò sígbà tí ìnífẹ̀ẹ́jọ́ rẹ sun Túndé Ọláwúwo.
1: Ọ̀gá mi ò ní mọ̀mọ̀yárìn. Ọ̀gá mi tó ṣọ́.
2: Tó ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ àmúlàgà tó mí dúró lókè ẹ̀nà.
1: Ẹ farabalẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kábẹ́ yẹn.
2: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu torílẹ̀-èdè Nàìjíríà ó ti pa á láṣẹ báyìí pé kí àtúntò kó dé bá ètò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lónípele jìpele ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí nítorí ìkùnà lọ́tùn-ún ló sì ní wá lẹ́yìn lágbede méjì èyí tó ń ṣẹlẹ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà tí kò sì dùn mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu orílẹ̀-èdè Nàìjíríà nínú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó pàṣẹ yìí wípé kí àtúntò pàtàkì kí ó bẹ̀rẹ̀ lẹ́yẹ òsọ́kà nípa ti ààrẹ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lónípele jìpele lórílẹ̀-èdè Nàìjíríà nítorí ìkùnà lọ́tùn-ún ló sì ní wá lẹ́yìn èyí tó ti ń ṣẹlẹ̀ sí ìfigagbága bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí ò jẹ́ kí wọ́n lè kúnjú òṣùwọ̀n láti lè kópa nínú ìdíje ìfigagbága èyí tó lápẹẹrẹ yálà nílẹ̀ adúláwọ̀ ni o tàbí káàkiri orílẹ̀-èdè àgbáyé. Àṣẹ tí a wí yìí jẹ jáde nínú ìròyìn kan èyí tí olùbádámọ̀ràn pàtàkì ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti bó ṣe ń lọ lábẹ́ ìjọba Báyọ̀ Ọ̀nànúgà tó gbé jáde lánàá yìí ti ṣe ọ̀jọ́bọ̀. Ààrẹ Tinubu ṣàlàyé síwájú wípé ó di túláàsì bí aṣọ òbora lásìkò ọyẹ́ kí àtúntò kí ó dé bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lónípele jìpele lórílẹ̀-èdè Nàìjíríà yálà ó jẹ́ tàwọn ọkùnrin ni o àti tòbìnrin nítorí àwọn ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ èyí tí ò jẹ́ kí ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kó ní àyípadà rere dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa àkóso ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti bí ó ṣe ní ìdàgbàsókè ká má sì gbàgbé bákan náà nípa ètò àkóso àwọn tí ń gbá bọ́ọ̀lù náà àti ohun tó yẹ kí wọ́n ṣe fún wọn pátápátá ìdàgbàsókè wọn àti bí àwọn náà yóò ṣe lè ní okun nínú láti lè ṣe iṣẹ́ gidigidi láti ṣojú orílẹ̀-èdè wọn Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá ṣàlàyé níparí wípé ètò ìfigagbága bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin ọkùnrin àti obìnrin lórílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ ní òpómúléró tí yóò jẹ́ kí wọ́n lè máa ṣe dáadáa léyìí tí yóò sì ṣe àfihàn ẹ̀bùn àmútọ̀runwá tó peléke àti ìdánilẹ́kọ̀ọ́ tó fẹsẹ̀ múlẹ̀ bákan náà ki ijoba o si ma fi iya owo je won ki won le ba se aseye talakan sepo iroyin te gbo yi wa nu we iroyin daily post fun ti ojo ni eyin na ele ra kan ki si ka lekun rere
1: o ti e pari o ni keyin na ka Mr. Ajayi Adex won ni emi na fe ka o
2: gbogbo e ti di ka ka ka
1: owo ni mo fe ka eyin eyin la eyin
2: emi ni won ta si o pe fi mi do mi do sile o
1: na na fe ka owo na fe ka
2: emi na ka wo fa
1: emi na ka ta ni o ka ta loju loju mo ti o ka wo
2: Ọgbà lẹ́pọ̀ ìhànú ọlọ́run lára mi.
1: Ẹ lọ ní tọ́jú wa.
2: Àtìyàwó mi.
1: Ẹ̀gà.
2: Àdáwọ̀ ọmọ mi.
1: Yọ̀dà fún wọn.
2: Ṣùgbọ́n àṣírí kan ti ń fẹ́ káwọn èèyàn gbọ́. Mo ti ẹ̀jọ́ kí mo kọjú sí tòrò máa gbé yìí.
1: Wọ́n lè gbọ́.
2: Ìyìn gbọ́dọ̀ parọ́ fún ẹ.
1: Ọlọ́run ni.
2: Orúkọ rere yẹ, ọjàwó.
1: Ọjàwó pọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin àgbà ati fadaka lo
2: mo fe ki tudi olawo gbo n ta so yi
1: oga ngo
2: oruko rere wa
1: osan
2: walai jesu ngo
1: aha
2: apare olu la be ro o njawo
1: o tun fe fi ja lagbe wa kurin la re
2: yere fa nu
1: murasi
2: yere fa
1: lo tun fe sun nisin bayi murasi a fi suru ode yin ti wa ni asa elujara ni agbaye adupe ni owo yin tori pe ori yin wa nbe Ogbofe Embrose Eyabare e ma kojumo Tony Ambolu e se gan adupe lowo yin o. Oya eyin na ma ba wa ka lo nbe Matthew Ajibade Taovic Raji e se gan ni abeje legusi. Amo ki yin pupo pupo jo latodo oba ni le Ibadan. E se adupe o. Matthew Akinade Mboyewa o be ni Mafoje Peter adupe ni owo Olorun oba. Wa yoda e je kemi o gbeyin lo papapa sori oro kan tun ni nse pelu ipinle Edo Delta ati Anambra eyin na topase taratara ka jo gbera to ka wa boju wo ni oju iwe ikarun ewe iroyin the nation won ni e je mo pe gomina won ni ipinle ti Delta ona lo ti ketekere ti kere awon eyan rere ipinle re ku orere ayajo idasile ipinle ohun e to se be toto odun marun odun ni ogoji bae nigba ti wa soro idaniloju re o lasiko ayeye idasile ipinle Delta e to di odun karun din ni ogoji ru e oni e je mo pe idasile ipinle Delta o ti ko ipa rere ninu idagbasoke orilede Nigeria oni ko wa to sibe o ipinle ohun funra lara re o wo ipinle idagbasoke alai lakawe yato fun eleyi tun ko oni ipinle na o tun se be horu gogo se ore yin ise ati ose aini ati iponju o ti de ohun afisayin te gun fiso nigbati gomina tesiwaju nu atejade eti eni to je olori eyin tun kowe fun eka ile ise gomina ni ipinle ohun Festus Ahun ona buwolu atejade ohun nilu asaba o wa se akawe ayajo ati ikorajopo ajodun ohun gege bi itan ile to se be to ti ko itan moni gbagbe edagbasoke nlanla awon aseyori eyi ti ko se fi owo ro seyin eyin olakata won ni ipinle ti Delta nigbati o pari oro re o ni be ti abanika wo wa ni kete ti won ti se idasile ipinle Delta eyan ni ojo iketa dini ogbon osu kejo odun 1991 oni e jama ipe idagbasoke ohun gbera tan be ni ko si ri idaduro bo ti nwo kiri omo nigba to kan won kogun ni ipinle ti Edo gomina Monday Opin Obolo na salaye oro re leyi to nfi njeje atileyin alai lakawe ati ilana isodotun lori gbogbo awon dukia ijoba ti nbe nbe wepe bi abanika wo wa o idasile ipinle Edo na ma ti sokere gbekere gbekere o ti di odun marundin ni ogoji bayi nigba to tepele ma wi yan no re o wepe akoko na o nti edupe wepe eledua o se be o ku awon papo sokan giri be ni ife alai lakawe o rese wale edagba soke nlanla o farahan o ni gbogbo eleyi na o to ka dupe nitori wepe biba si obase o emi ni bala o se be to won ona suro si ti o si ma la be nigba ti o pare atotonu re o ni ipinle Edo eleti an salaye re un e ja mo pe ipinle Edo akoko na ilana sogbedi gboro re o duro o ni yato fun eleyi o opolopo awon ilana isejoba e ta won fi ntuko isakoso ni ipinle ti Edo e gbo o mu yes pupo pupo ju o ni yato fun eleyi o bi abanika wa so wa gan gbogbo awon eleka njeka to je ti adani eka eleka njeka to ni se pelu ti ijoba ipinle ohun ni Edo o ni gbogbo won pata won pa wopo lati wa oko kan sosho latare afojusun kan so etamo se edagba soke common kobo oni ko wa ton beun se ri eto abo ti an so nipa re ye awon eleka nje ka nipa eto abo nipele edo ona na duro toyanyan ni o netori na ko saye fun awon ijakumo tabi awon awuwa odaro gbogbo oni nitori pe ke to le bere se bi awon ise leto abo awon na ti se be won ti ko won le won ti ba won be ni won ti wo won lo se inu ibawi ofin le wa oni bi abanika tun wa wo na lati odun meta din ni ogoji ohun seyin e ti won da ipinle ohun sile ni ipinle ti edo oni ajama ipi opolopo awon aseyori o on la won ti se oni akoko na e wo ru ile eko giga ti university Ambrose Ali o le ba mo pe epo maniyan wa oni o tutan sibe o Edo State University e tu wa ni Azare o le yun na ara aseyori nla nla ni nesi won ni ipinle Anambra nigba ti ojogbon chiku masludo ana ode ina lohun na nkede eyanya o ve pe egbo a kede ilu ofararo ni leka ti ayika je kini to fa sababi oni seri awon ayika gbogbo eleyi to se be to wa ni akata ta won ni pele Anambra o egbo awon lala koko fefe e to se be to ndumo horo mohoro meto abo araalo agbodo kede e ve pe ilu ofararo oni e je mo pe bi abanika wo wa gbogbo osun won ile won pata lakata won ni pele Anambra baba ko wori won agbawo o ni ida ogbon nibe be ni a le salaye fun yin ida ogbon nibe gangan na lo je wipe awon ayalu asan si epo asan si epo asan si omi o ti se be o ti ba opolopo awon le ohun je o ni ewa ru won ba belenja e to ba ku iyoku to dori owo nu nitori na awon kila awon na ku orire idasile ipele ta awon na Anambra bo se npe odun marudin ni ogoji be ni ipinle delta edo ati Anambra idasile won bayi odun marun odun ni ogoji ojuwe karun ni iwe iroyin the nation.
3: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Goal! Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
4: Olorun mo laye mi imole to da o Olorun igan laye mi obe ledun mo re number 1 latori oke budo Jesus preeminent for all the nations ni badan do tun ma bale bage sori le agbara mi mi ma ti Holy Ghost City emere ni koja kila ogugo na na masose ibadan si abe okuta pelu gbaju gbaja isoji alagbara lati yanu great Holy Ghost revival and miracle olojo meri gbako pelu akori imole de the light has come imole de gbogbo eyan odo na apata omi adio kila ilu badan ti gbogbo agbegbe e to ku amojo bai Mary Ogidi Agbara Olorun Ipe yi lakotu Tuesday 25 to Friday 28 August 2026 Atago Mary Role lojo kokon lori le yanu Holy Ghost City oju ona Ibadan si abe okuta logan lo ni ru oke soro gbogbo ndoro itan terasa se ma bo igbala iwosan idu sile pelu awon ebu jankajanko ni tara ati ni temi bi owo onje tutu aso atawon ebu miran lori sirisi nigba tolorun ba lo iko re apostle dr Layemi Omeledumare number 1 adedi pupo oko fe ma wa lati Miracle City Odeyemi Street Tibati Road oju alaafi ati ni gbogbo eka ijo wa nilu Ibadan 0045455286
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: So, Akibogwe, Yiti, and Telewa, Lorito, Tifute, Doiro, in Splash 105.5 FM, Ilifun Fubala, Ofelele, Nibadon, Eiroye, Leye, Oshe Pataki, Pupo, Tori, Onibo, Sheje, Onti, Asole, Kani, Pape, Omi, Nwo, Yonri, Kerere, Be, Omi, Olowo, Omi, Olese, Omi, Nwo, Yonri, Kerere, Eto, Oshelu, O da bi eni pe o yira pada pelu bi opolopo awon ololufe egbe oselo won se nya lati igun kan bo si ikeje ti se ijeta ojoro Wednesday ojo 24 osu kejo odun 2026 to si je pe ayi pada eyi ta so yi Inse lo kari gbogbo awon ilu ati ileto ti nbe ni ijoba ibile ila orun ibarapa ta mo si ibarapa east ni ipinle oyo to si je pe gbogbo e bi eto selo se nho gudugudu ni adugbo ibarapa ti a so yi o da lori ibo gbogbo odun 2027 to nbo lona nigba to se pe awon ololufe egbe oselu ti won le ni egberun kan over 1000 latinu egbe oselu alajumo se onitesuaju All Progressive Congress APC ati awon to je igbimo ojulumo ati ore re mi oseni committee of friends te dori gbogbo awon afenifere kaluku won ni won pa egbe oselu ti won tele tele tele ti won si yagba lo sinu egbe oselu tutun Allied People's Movement APM bi agbo oselu se ri ni agbegbe ijoba ibile ila orun ibarapa east ni enu ojo meta yi o yi pada patapata porogodo to si wa je pe kaluku tin fi kun lokun wi pe to aso gbala da fun gba o APM ila won ba lo bayi yato si eleyi ohun ta tun gbo ba kan na ni wi pe kaluku lo n fogun gbari papa julo awon iko omoluabi ti won si kede fun gbogbo aye gbo wi pe awon ti padi oreda awon ti ntele egbe oselo tuntun nene Allied People's Movement APM baye awon ti kuro ninu egbe oselo tawon wa tele tele iko egbe oselo ta so yi wa so wi pe awon ti ni ipinu leyin ijiroro lotun losi tawon se pelu awon asoju agbegbe ti nbe ni ijoba ibile ibarapa is ila orun ibarapa ni ipinle oyo awon to ya gba kuro nu egbe oselu APC ti o si je pe omoluabi political movement labe idari ambassador ojewola olawale awon na lo wa kede iha ti won ko si oselu ni isin nibi ipade kan ti won se ni ojoro ti se ijeta ni ijoba ibile ila orun ibarapa east nigba ti wa ntewo gba awon to ya gba wonu egbe oselu Allied People's Movement APM ti awiye eni to je oludije fun ijoba ibile to je barapa east lekun ti ijoba papo federal constituency engineer honorable Kolawole Shehu Adedeji KSA eni ti o wa si bi ayeye na pelu iko awon olori jori egbe oselu re ati awon to je afenifere bakan na ninu eleyi ta ti honorable Gbenga Obalowo honorable Olabiyi ati awon asaju egbe oselu Allied People's Movement miran APM lati agbegbe ila orun ibarapa ati idoba kana gbogbo won ni won soro kanka oro isiti isiri nibe na to si je pe en to je oludije fun ipo senator ni ekun gusu oyo ninu egbe oselu APM honorable Adedeji Olajide Odidi omo oun na ki awon to sese bo sinu egbe oselu APM pe e kaabo e ti pada sile ona jiji le wa tele igbasegba wo sawo kini kan sele de ni pako won ni ayipada rere ati idagbasoke le ma ri bayi teyin na o si ma fo soke fo fayo ni parisha fotolani mo ri pe ara re o nwa gale gale won aro awon omo egbe tutu ti APM yi ipe ka na ti a tete bere ise o ki erongba rere tawon ni lokan ko le ba ajuse en to je alambojuto iko na comrade Olaleye Gafar o so wi pe o le ni egberun ko 1000 awon ti o sese foruko sile pelu egbe selu Allied People's Movement APM bayi ton ti kuro ninu egbe oselu omira koda gan en to je oludari pataki atolu dasile amb Ojewola Olawale ko gbeyin to so pe ah awa la wa nibe o ti ja so pe awa la wa nbe
2: that's right
1: se mo wa nbe
2: e won da egbo adupe eyin ololufe wa ni ata ilejara ni agbaye eyin na darapo mo wa leta kan jopo ti Facebook ni tona splash fm 105.5 Ibadan dada otun ba Peter adupe lowo yin e ma ka bo se kan ti omoluabi ma won atoto nu njade lati odogbeni Adex Ajayi won ni bi o se mo rinu tori pe asiko selu ohun na ni asebe ti a wa baye olarewa jijele lat olajumoke adupe lowo yin ma foje Peter awon na darapo mo wa afa banise eko ojumo nbeun evangelist Adeyemi Moses Adewuye ese gan tojo meji jo meta o ba mi duro Emmanuel Oluwole o tojo meji jo meta ase wa Matthew Ajibade adupe ni owo gbogbo yin pata Atavik Raji adupe Julius Olalekan Jetayo adupe ni owo teyin na Ogbove Ambrose Eyabare Tony Tony Ambolu adupe ni owo yin e ma ba wa se ni mewa mewa ẹni kọ̀ọ̀kan ni wà yóò dá ẹjẹ́ kẹmi ó dá yín padà sí ojú ìwé ìkarùn-ún ìwé ìròyìn the nation eléyìí tó ń jẹ́ kárí gbọ́ wípé àwọn àbá àti ìgbésẹ̀ tílé ìgbìmọ̀ ti aṣòfin wọn nípínlẹ̀ ondo tí wọ́n ń gbé láti rí dájú pé wọ́n yọ ẹni tó jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún nípò wọn ni ó tún forí ṣánpọ̀n o nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìjákòmọ̀ tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ìjákòmọ̀ olóṣèlú wọn ni ẹ̀yà lo ilé ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ ondo lásìkò tí wọn ò bá tó fi ẹnu ọ̀rọ̀ ọ̀hún jóná láti rí dájú pé wọ́n júwèé lé fún adarí ilé o nígbà tí wọ́n ròyìn the nation tó ń tẹ̀síwájú nínú àtótónu rẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé lásìkò ìjókòó ilé ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ ondo lẹ́yìn tó sì jẹ́ wípé àwọn aṣòfin ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí òun náà ni wọ́n ti ń gbìyànjú rẹ̀ wípé ṣùgbọ́n ṣá àwọn ṣe tán láti fẹnu okò ṣọ̀run ẹ̀yin ọ̀lànà òde ìkòtòdì wípé àwọn ikọ̀ èyí tó jẹ́ àwọn ìjakùmọ̀ olóṣèlú wọ́n ní wọn wọlé sí àárín wọn o kódà àwọn bíi 5-20 òun náà ni ẹni àdìkáká tí wọ́n sì dì koko tọ́jà wípé wọ́n gbé ọkọ̀ bọ̀gìnì kan wọlé wíwọlé ọ̀hún tí wọ́n wọlé wọn ni ẹjẹ́ mọ̀ pé wọ́n lọ tààràtàrà ó dìwọ́ nílé ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ ondo wọn ni bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ẹni tó ń ṣàlàyé ń tiẹ̀ pé ibi tọ́rọ̀ dé dúró báyìí ẹ gbọ́ ewu ń bẹ lóko ló ń gẹ́ gan fúnra rẹ̀ bàbá ìyálàyé ewu ni o nígbà àwọn béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣàlẹ̀ kọrúkọ yín ṣàlẹ̀ dárúkọ yín wọ́n dáwọn ló ń pè é dákun o kọ ọ̀hún yẹn ọ̀pọ̀lọ́ ní bàbá débi ìrù ó ní káàfó ẹ gbàgbé ẹ̀ pátápátá ẹ mọ́ forúkọ ọ̀hún sí orí àtẹ̀jáde náà ó ní ṣùgbọ́n tó ń lè sọ fún yín náà ni wípé àwọn ìjákùmọ̀ ni o bí wọ́n ṣe dé báyìí ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n gbà lọ tààràtàrà ó ní bẹ́ẹ̀ o ibẹ̀ ni wọ́n ti ń jíròrò lọ́wọ́ láti sọ̀rọ̀ pé ọyẹ́ kálukú ẹ faramọ́ kí adarí ilé kọ́tẹ̀ wájú ọwọ́ lókè ẹ faramọ́ ọwọ́ lókè wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé gbogbo ẹ̀ pátá ọmọ pakasọ o wọn ò rí kinní ọ̀hún lati fi jale won ni koda gan opo goreyan won sa sala fun emi won awon mi won sa balabalabala bolobolobolobolo eni tori yara atura re to bo be yara igbonse elomi bo be koju eni omo ribe gbogbo ara pata o na ni ogun re e ri bayi bi iwe royin the nation lo gbe eyin na le ni anfani lati ka siwaju tori pe ojo we ikarun e o na ni o wa medo medo tun fe ka
1: eje ise papapa tori akoko ti fe pe wa lejo lori tifutedo iroyin ti aro splash 105.5 fm ile funfun bala ofelele ni badan gbogbo awon to je loga loga ti alase ti won se olori ile ise lajo lajo lorilede nigeria lonira ran ati awon to je oga agba ni ile ise leka je ka ijoba apapo ati awon ile ise lajo lajo ti o da duro labe ijoba apapo ti won pe ni parastatals jake jado awon ile ise labe ase ijoba apapo ati ile ise leka je ka ati awon ile ise lajo lajo ina ni won ti nba ti won ti nte ti won se pade ti won si se ipolongo labele lori bi are bola ahmed tinubu se ma wole pada fun sa keje ninu eto edibo gbogbogbo odun 2027 eto ti awon loga loga to je ti le ise ijoba apapo ogun leye ina ni won kede ni bi ipade kan inu eyi ti awon alase agba ile ise lajo lajo eyi ti are bola ahmed tinubu gba si ise lati gba to ti dori alefa labuja ibe na ni won ti wa so wi pe awon olori jori ile ise elekajeka ati lajo lajo ta wi won yo ri wi pe itesiwaju nde ba atunto rere eyi ti bola ahmed tinubu to so opolo kale le lori nibi ipade ta weye eyi to se pe oludari agba ti alase agba eyi ti o wa fun ajo to nse ise ero to nje ki ayipada re de ba ise ero lorilede nigeria mowe kasim raji ibe lo ti so wi pe nipa ajosepo rere gege bi asiwaju ile ise lajo lajo lawon yo ti se atileyin fun ipada wole fun saa keji are bola ahmed tinubu ni gbolohun kan ki ma fi yoku le fun tola ni alade laja abi a fe lo si polo oja olopa mu mi
3: babe why are you frowning for me now?
4: Woman, make noodles for me.
3: This woman. Okay, how do you want it?
4: I want it as they hot. Let it burst my brain.
3: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.

0: Breathe through it.
1: Mommy in the kitchen cooking rice.
2: With Mama Dog.
1: Chicken in the pan looking nice.
2: With Mama Dog.
3: Keep your voices down.
1: Smells yummy. Everywhere is smelling so, so nice.
2: It's Mama Dog.
4: Our neighbors will soon come and start knocking.
5: Good food starts with good oil. Mama Dog oil brings out the delicious flavor your family loves. Mama Dog oil is available in stores near you. Use Mama Dog oil today.
6: The Royal Air Conditioner Sales Promo is here. Starting from August 28th to 29th, 2026. Stay cool while saving big. Get up to 50% off on any of our award-winning floor-standing and split-unit air conditioners. Shop at your convenience at Sims Online and enjoy the benefits of Buy Now, Pay Later. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333. Remember, this is the biggest Royal AC promo of the year. This exclusive offer is available at Sims Digital Centers and other leading electronic stores nationwide. Royal, affordable luxury.
7: Ni a kin pe ka bo pada si kan ni ti omo luabi te fote doro yin se be o nte so wo iwaju ni o eje lo secretary Bola Ahmed Tinubu ti orilede Nigeria ni to kede eya nya wi pe ere ti nbe o pe ojo kini osu kewa odun ta wa nibe ogoro omo orilede Nigeria yo bere si ni je anfani edinwo oko ta nwo latare ilana mulo eyun afefe gas yo te igbalode lati daju pe gbogbo awon oko pata ona ni won mo se amulo re nigba ti are Bola Ahmed Tinubu ti orilede Nigeria nsalaye wi pe ona ko gan an pada a to nboron ta se ona ta ba ni wi pe ofe mo fun ara ilu ni pe mi po be ni joba apapo le se ton lati ma la ona abayo be ni are tepele ma wi yan nu e wi pe amulo afefe gas ba won oko ba nlo ni awujo wa ni orilede Nigeria le to si je wi pe ediwo ba owo oko be ni gbe aye gbede mu ke yo le de ba ara ilu be ko wa din lawon ijoba ipinle 24 eyi to wa n toketi le orilede Nigeria to ti tewo gba ilana otun na ojo kini osu kewa odun ta wa nbe e gbo o mu yes fa wa omo orilede Nigeria na sugbon awon egbe mo ko gbodo baje fun ijoba apapo orilede Nigeria won na ti buwo lu bayi bi pe owo ele lori owo eyawo ko gbodo wa gani lapa jura lo nigba ti won se afikun atotonu na ano de yi nigba ti pade awon ibi magbenugun ijoba apapo le Nigeria waye ni lo ti Abuja nibe ni o tin se lalaye wi pe gbogbo ilana pe an ya ni lowo awon ele ori e ko gbodo po jura lo nitori pe oro aje orilede Nigeria o nilo isodotun ton ti ipese ise lopo yantoro fawon odo lawujo wa egbe igbakeje are ile yi Kasim Setima ona lo sengere sori ipade ohun gege bi are ipade le n to si tepele ma wi yanu e bi pe ilana oko wo karakata lawujo wa Nigeria o nilo owo ya atileyin sugbon sa ilana owo ori e ko gbodo gaju ara lo oju wi akoko na o pada soju we keji iwe iroyin the nation
8: so tolani alade laja je nse papapa ijoba papo orilede Nigeria ina la gbo pe won ti bere ijiroro eyi ti o mogbon lowo pela won ijoba ipinle kokan ti nbe kaakire orilede Nigeria ti won je 36 lorilede yi ati awon ti oro kan gbogbon lori atiri wipe afomo ati ayipada rere o nde ba omi to je ti eyi ti awon eyan nlo kaakire orilede Nigeria won ni yato si eyi o ye ki omi ko ma wa ni arowoto gbogbo elekun jekun ti nbe ni orilede Nigeria ki afomo to fini lokan bale ki o si wa lori iru omi be ki wa se leyi nikan awon ipenija gbogbo eyi ti ki je ki omi ko le mo garaga ina ni ijoba fe ma sise le lori jakejado orilede Nigeria en to je minister fun ohun alumoni omi ati imototo ayika lorilede Nigeria jogbon Joseph Usev lo salaye be lana ijobo nilu Abuja nibi ipade ijiroro pataki kan láàrin àwọn ti ọ̀rọ̀ omi kan gbọ̀ngbọ̀n àti ìdàgbàsókè rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Yàtọ̀ sí eléyìí, Usef ṣàlàyé wípé àròbájọ tuntun tí àwọn ń sọ yìí ó ṣe pàtàkì púpọ̀ láti lè tètè mú àwọn ìpèníjà tó ń dojú kọ omi tó mọ́ gaara kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí omi yóò fi máa wúlò tí ó sì ní sí àìsàn tàbí àrùn kankan fún àwọn èèyàn. Ó sọ bákan náà wípé gbogbo ìpèníjà tí ó ń dojú kọ àwọn omi tó ṣe é mu làwọn ti ń ṣiṣẹ́ lé lórí báyìí. Nítorí náà, kí àwọn èèyàn kan rí dájú pé omi tó bá dára tó ṣe é mu ni wọ́n mu yàtọ̀ sí pàṣíwọ̀bọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ìgbìmọ̀ alábẹ́ṣẹ́kẹ́lé nílé aṣòfin ìpínlẹ̀ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kejì, ìyẹn House of Representatives, náà ti rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó jọ nítorí Ọlọ́run kó ya bílíọ̀nù márùn-ún náírà sọ́tọ̀ ní pápápá fún owó tí àwọn ó máa lò fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípa ètò ààbò tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ lápá òkè ọya orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣekúpani, ìgbésùnmọ̀mí, ìjínigbé ti pọ̀ jù lápá òkè ọya orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn fẹ́ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè wá bílíọ̀nù márùn-ún owó dọ́là ní kì í ṣe náírà o, $5 billion láti tètè kápá ìdojúkọ tá a wí yìí. Àwọn aṣòfin wá ṣe àpèjúwe ohun tó ń ṣẹlẹ̀ yìí, ìkọlù lọ́tún, ìkọlù lósì, káàkiri ẹlẹ́kùnjẹkùn pàápàá jùlọ lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà, kò jẹ́ kí ọkàn àwọn èèyàn ó balẹ̀. Nítorí náà, kí Ààrẹ Tinubu jọ kó tètè gbé ìgbésẹ̀. Ó ní ìgbésùnmọ̀ mi ti wá peléke púpọ̀ ju ẹ̀rù ń ba àwọn o, kò jẹ́ bó ti jẹ́ Tọ́lá ní mo fi yókù lẹ̀ fún.
7: Ó dà níwọ̀n bàbélé ń já ẹ̀jẹ̀ ká lọ sọ̀rọ̀ tábìlì ẹ̀ tó ti lọ dá láàrí gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú ohun àmúṣagbára láwùjọ wa lẹ́ni tọ́tọ́ díje nígbà náà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sípò ti gómìnà Olóyè Adébáyọ̀ Adélábù nígbà táwọn ṣàlàyé. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé àwọn ò mọ̀ ṣetán láti pẹjọ́ tako ẹnikẹ́ni tàbí láti sọ wípé àwọn olùdíje tẹ́gbẹ́ òṣèlú ti APC fàkalẹ̀ láti máa díje dupò lórúkọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní ọdún 2027. Wọ́n ní bó ti ń wulẹ̀ òkèrè ọmọ àwọn ò ṣetán láti lọ sí iwájú ilé ẹjọ́. Lásìkò tí Olóyè Adébáyọ̀ Adélábù wọ́n tako tó ọ̀rọ̀ ọ̀hún sórí tábìlì àwọn oníròyìn ní kété tí wọ́n ṣe ìpàdé o pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC níjọba ìbílẹ̀ 3-30 ti mọ gbogbo ẹkùn wọ́ọ̀dù èyí tó jẹ́ 97 tí ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà níbẹ̀ náà ni ó ti ń ṣàlàyé wípé ìsinmi náà ló gbé òun lọ sókè òkun ṣùgbọ́n ṣá ìpàdé ti wáyé pẹ̀lú àwọn olólùfẹ́ tó jẹ́ alátìlẹyìn ti Olóyè Adébáyọ̀ Adélábù lágbo òṣèlú. Wọ́n ní ṣùgbọ́n ṣá o gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ ọ́n fi náà lójú ní wípé ẹ̀gbọ́ kò sáyè láti a máa láǹgbéra à ń lọ ilé ẹjọ́. Ṣùgbọ́n ṣá wọ́n pẹ̀kẹ́ lu àwọn kùdíẹ̀ kan tó wáyé nínú ètò ìdìbò ti abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé ó lẹ́bú ẹ̀yìn nípa ìlànà àkóyawọ́. Ẹ̀yìn náà lè ká wájú sí ìwé ìròyìn The Nation ọ̀nlọ́kọ́ ojúwé ìkarùn-ún ẹ̀ ló fẹ́jú tòótọ́ sí. Ọlámíkí ọmọ ìbílẹ̀ Adúpẹ́ ní ọwọ́ yín kọjá bí tí ó ti máa rọkẹ̀ lórí ètò fún tẹ̀ lọ́rọ̀ yìí fún ti òwúrọ̀ ní aago méjì gẹ̀rẹ́gẹ̀ gbàǹkan gbè ní àwa yọ́kà alẹ́ ní aago méje ní ari extravaganza ní pẹ̀lú ọlárìnwájú Adéwúsì Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ elephant solo Olúwayé Kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aago méje ní òwúrọ̀ láti fún tẹ̀ lọ́rọ̀ yìí àwa yóò gbé wá fún yín aṣáálẹ̀ ọjọ́ Sunday Àìkúnú aago 10 ìpàdé mi ìsinmi aláyọ̀ níbi tá a ti ń kọ́ra wa nípa ètò ìdílé wa. Ẹ̀yin náà mọ̀ ìpèjà wọn sí ọgbà gbòòrò ayé kan ní kété táwa bá ti ń dàgbà sókè báyìí olórí sport yóò gbé yín débẹ̀ ẹ mọ bó ṣe máa ń lọ náà ẹ tún gbádùn ẹ púpọ̀. Àwa tó sì jẹ́ òṣìṣẹ́ náà nìkan ni tọmọlúàbí bẹ́ẹ̀ ni a ṣeré gele wa lọ́sàn yìí náà ni ọ̀sán yìí ni èwo lérè tí tí o ṣe ń tiẹ̀ báyìí tí wọ́n la múlẹ̀.
8: Èmi ni goli. This one to the G. This one Adegboyega. Oku ise takuntakun mido mido loruko temi lere isitu alagbede de omo ti ajanoro. Chicken dide abi ki wa tesiwaju
7: e mo. E se te n gbo wa jare.
8: E mo ru ko yen.
7: Won gbadun e. O da bo.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ń rè ń rè.
0: Kàkàṣì pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kàṣì.ng.

ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́tí ń gbọ́ ẹ̀kọ́ ní splash 105.5 FM ilé funfun bára gbègbè fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ò pé méjì lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní desmond tudiji àgbàwo tọ́tọ́tán àgbàwo tó ń fasẹ́mu mi túndí ọláwúwalẹ̀ sexy lólóòtú ètò já wọn sí i adéronkè adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa vinga tiyin gangan ẹyin tèmi èní òun náà ní ọjọ́ ẹtì òkú ní wọ̀rọ̀ ayé ìwà ẹ̀yìn tèmi ẹ̀kọ́lá jimọ̀ ó ti wáṣọ́ ọ̀jọ̀ ẹ̀ nìkan kújẹ nígúgi àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ó yá lóní kánmọ́kánmọ́ lóní wéréwéré lóní kíámọ́sá lóní wàrà sàsà tẹ́ bá ń gbọ́ ìdọ́àpùn we don talk am e don ṣẹlẹ̀ wọ́n ti jù kò sí glass house àwọn ará glass house làbújá wọ́n ti fòkò fọ́bẹ̀ wọ́n ti gbà bújá dábújá kó kálukú lọ́rọ́ kúnlé kánmọ́ lọ́lé dáàdì wọn a ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹsẹ̀ ní ìbàjẹ́ sẹ́rẹ́ ní bá ṣe super falcons tẹ́ bá ṣe àwọn ìyá wa ró 200 yard mọ́ balẹ̀ tí àwọn ìyá bá kọyìn sí ọ ibi tó máa kọrí sí òun lórí yẹn torí wípé gòbé

0: tó ẹ o ìtàn máa dùnjú kujù gbogbo ẹ mọ́ra wọn tí ó ké síjọba ẹsẹ̀ ó kọ̀wé fi ṣẹlẹ̀ ni àbí ká lé ọ mú kan wọ́n sọ pé òní mú kan ni wípé gbogbo ẹ kan gógó ìyẹn fún wọn rí fọ́ọ̀mù alágbá rí fọ́ọ̀mù ńlá ìyẹn ní glass house ẹ o ní sekitẹ́ríàtì àjọ nff ìyẹn làbújá ọlọ́run ló lẹ̀mí èrò èrò tọ́lọ́run ò bá sì lẹ̀mí ẹ̀ kó gan ṣàkàbà àbí kó wá láìta ìsigo kó gan torí pẹ́ ni orí yóò dilé ni ẹni tí ó ké síjọba ẹsẹ̀ báyìí wọ́n ti ń ké síjọba ẹsẹ̀ kọ́lọ́run ó mọ dá wà láàmú ìgbà tí gbogbo ẹ̀ bá wà dẹnu kọlẹ̀ tó di kọ̀ ẹ kí gẹ̀gẹ̀ lórí wo la fẹ́ kọ sígbẹ̀dùn ọ̀hún ẹ́ àsìkò àtúntò ó dé oníkálukú kò ṣe kíni kò para mọ́ òkè mi fẹ́ gba pàbẹ̀ yẹn wọlé ẹ jẹ́ mú un látàgbọ̀n káàṣẹ́ àkàkísápá kó fi ẹ́ catch cruise kí mo ní o mọ̀ ṣe mo ní o mọ̀ káàṣẹ́ ẹ ní *347*1004*1#*347*1004*1# tàbí www.cashier.ng bẹ́ẹ̀ sì lòun òní ni cashport friday lọ́dọ̀ yẹ pé 3-1 tíkẹ́ẹ̀tì wa tẹ bá ń gbọ́ òyà active àwọn active ní lápá abẹ̀ yẹn ẹ o ₦500 pélé lè ta ṣùgbọ́n tó o bá wà wò ó ipò fẹ́ lo 3-1 tíkẹ́ẹ̀tì o fẹ́ ṣàmúlò àǹfààní rẹ̀ tó o bá ta lẹ́ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹta tó o bá ta yẹn power times number tó fi ta lẹ́ẹ̀mẹta yẹn by 10 3×10 30 ni 30 yẹn ṣe pé wàá ta ti o wàá ta tó máa wọlé tó máa jẹ ni orí wípé nọ́mbà rẹ bí ọ̀nà 30 ni ó sì mọ sáré kiri lójú kọ̀ǹpútà nígbà tí ikò tó bá fẹ́ wáyé wá fi ìwọ tó yẹ pé nọ́mbà rẹ bí ọ̀nà 30 ti sáré kí àtẹ̀ntì tẹ̀ sáré lọ́nà kan àbí méjì ó yá wá fi gbéra wọn sórí pójú ra wọn àǹfààní 3-1 tíkẹ́ẹ̀tì yẹn nìyẹn òrìjó tó tó láyè yóò sí *347*1004*1#. ẹni ọjọ́ orí ẹ̀ bá wà lábí ọdún 18 mọ́kànlú káàṣì òní túlé kàndàmú òní náà gàmú ṣòro wọ́n lè mi mo ní odom ṣe ni ẹ kàn ga o ọdún 18 sókè òun náà ni ó ta láti jẹ ókè ẹ jẹ́ mu láti ìlú ìbàdàn nínú ìdíje ọba rasheed adéwọ̀ ló ládọjà àrùsọ 1/2026 football championship eléyìí tó ti bẹ̀rẹ̀ látọjọ́rú wednesday ní pápá ṣeré loyola college tó wà nílùú ìbàdàn oníkálukú ti ń kó bòǹbò tira wọn wọ́n ti ń fọ àwọn lẹ́nu ń fọkúfọ o green waves orí àyíwájú the healer àwọn yẹn fìyàwó wọn sàn ni àmì ayò méjì sódò sunlight fa kò yẹ wọn wájú yẹmi fc o àmì ayò mẹfà sí márùn làwọn yẹn fi nà wọn òkè wọn ní gorí wòmí gbà òun náà ni wọn ìyànjú ẹ general mim ó fìyà jẹ charity ó fi wọn gba charity case ní àmì ayò kan sódò ultimate fc godsword nínibo ọrọ ọlọrun láì bọ yín ẹ mú kan kẹ ọra fínú ara àmì ayò kan sódò òun náà ló bá dé bẹẹ middle fc àwọn náà rí àyè wájú greenville àmì ayò méjì sí ẹyọkan napoli fc àwọn àti crossville ọmí ayò kọ̀ọ̀kan ni wọ́n jẹta ṣùgbọ́n gbolí wòmí gbà òun náà ni wọ́n fi yanjú ọ̀rọ̀ figagbága tiẹ̀ náà àmì ayò mẹ́rin sí mẹ́ta òun náà ni crossville ni wọ́n fi ìyá jẹ napoli like ìbàdàn torí tí wọn ò lè gọ́ọ̀sì o bẹ́ẹ̀ sì rèé monaco fc àwọn àti galaxy ọmí ayò kọ̀ọ̀kan làwọn náà jọ ta o wọ́n tó wà dí pé wọ́n fi gbolí wòmí gbà wọ́n fi yanjú ẹ̀ tó dẹ̀ pé monaco fc náà ni wọ́n kan galaxy ń kó gbóná àmì ayò márùn sí méjì ni abisko fc wọ́n rí ààyè lọ́wọ́ energy boys o àwọn yẹn fẹ́ náà jìrun wọn ni mẹ́ta sódò òun náà ná fi nà wọ́n lẹ́yìn ìfigagbága ń tẹ̀síwájú ìyẹn ìdíje ọba rasheed adéwọ̀lú ládọjà àrùsọ 1 olùbàdàn football championship ẹ̀tọ́dún 2026 united all stars àwọn àti kado fa àmì àtẹ̀dẹ̀ aago mẹ́wàá òun náà ni ó wáyé ìyẹn lẹ́ni bákan náà sharpshooters àwọn àtàdé scorpion náà jọ mọ tara wọn takuta born warriors wọn mọ fojú adekorom decorum fc nígbàtí glorious success àwọn àti funky fa ìdèdè aago mẹ́ta náà mọ kójú ara wọn pápáṣe loyola college òun náà làwọn figagbága yìí yóò ti láǹfààní ìyẹn láti wáyé rẹ́kọ́ọ̀dù eléyìí tí tóbi amusan manage rẹ́kọ́ọ̀dù tá a dìmọ́ wọ́wà mọ́yà fún bí ọdún mẹ́rin sẹ́ẹ̀rí ọmọ máa ṣe arọ́sù olójú àjẹun ó padà fún àkọsílẹ̀ yẹn lẹ́nu rẹ̀ kẹ̀kẹ́ o kódà ìfọ́kùfọ́ ló fún àkọsílẹ̀ yẹn lẹ́nu torí ìṣẹ́jú àyá 12:06 ìṣẹ́jú àyá 12:09 seconds òun náà ni Marcia Russell òun náà ni ó sá ní ìdíje Zurich Diamond League tó wáyé ìyẹn ní àná ní àná eré ìdárayá ọlọ́gọ́rùn mítà onífífò 100 meters hurdles ti tàwọn obìnrin òun náà ni arábìnrin ti san àkọsílẹ̀ tóbi ló ti san dì ló ti san mọ́lẹ̀ ló ti san lẹ́nu o ìyẹn ní àná tó dẹ̀ padà bàkọsílẹ̀ ọ̀hún jẹ́ wọ́n gbà pé world record holder òun náà ni tóbi amúsan 12.12 seconds eléètò ti sá ní oregon lórílẹ̀‐èdè america ní world athletics championship àtìgbà àti bí ọdún mẹ́rin sẹ́yìn ọ̀hún òun náà ni tóbi amúsan ló ti ń jẹ àkọsílẹ̀ yẹn tó ti ń gbé kiri tàdẹ̀ tí fi ń ṣe kí ni tàdẹ̀ tí fi ń bùgà ṣe látìgbà tí sáà ti bẹ̀rẹ̀ ni masi arosu ló ti ní ojú ẹ̀ lórí àkọsílẹ̀ yẹn òun sáà fẹ́ fọ òun fẹ́ rùn òun fẹ́ le òun fẹ́ la n ò pé ọlọ́run ju ọmọ yìí lọ àṣé ó múra wá wá gidi ni ó fàwé àtàdúrà mọ ó ṣàpadà fún àkọsílẹ̀ yẹn lẹ́nu ìyẹn ní àná ẹ má gbàgbé wípé tóbi amúsan ìpínlẹ̀ tó kọ́ngùn sí àṣekágbá ìdíje world athletics championship lọ́dún 2022 tó ti sa eré ọ̀hún 12.20 ló sá nígbà tó di àṣekágbá òun gan sa 12.06 seconds tóbi amúsan ti sáárí ṣùgbọ́n wọn ká wọn ní wind assisted ni pé afẹ́fẹ́ ràn lọ́wọ́ òun nìyẹn ò fi dúró ṣùgbọ́n eléyìí ti máa ṣe àrọ́sù sá 12.09 seconds tó sá lánà wọn ní lẹ́gà wọn gangan ló sá kì í ṣe lẹ́gà ó dẹ̀ máa dúró pa nítorí pé wọ́n fọwọ́ sí wọn buwọ́ọ̀lù ipò kejì ní tóbi amúsan ló ṣe lẹ́yìn arábìnrin náà nínú ìdíje nínú eréje eléyìí tí wọn sá ìyẹn ní àná ọhún ṣùgbọ́n àjẹkágbá ìdíje diamond league ó sì máa láǹfààní láti wáyé ìyẹn ní brussels orílẹ̀-èdè belgium láti ọjọ́ kẹrin àtọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tá a wáyé ẹjẹ ń gbéra pákí ń lọ sáàrin gbogbo orílẹ̀-èdè nàìjíríà ó kò ṣùgbọ́n kí n tó lọ sápá abẹ yẹn nínú eré ìdárayá hurdles náà ni mo ṣe wà eré ìdárayá orí ọ̀dọ̀ 400 meter hurdles àkọsílẹ̀ mi tó láǹfààní ìyẹn láti wáyé torí pọ̀ orílẹ̀-èdè nàìjíríà ezekiel nathaniel ipò kẹta ló láǹfààní láti ṣe ṣùgbọ́n wọ́ọ̀mù òun náà ló fọ àkọsílẹ̀ yẹn lẹ́nu 46.69 seconds òun ló láǹfààní ìyẹn láti sá tó dẹ̀ fi gba gold medal ìyẹn nínú ìdíje náà castle worm 45.94 seconds òun náà lòun náà ló fi fún àkọsílẹ̀ eléyìí tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ òun ló fi fọ́ lẹ́nu ṣùgbọ́n lẹ́yìn zurich eléyìí táwọn eléyìí ti láǹfààní láti lọ kópa tí final rẹ̀ bá láǹfààní láti wáyé nínú oṣù kẹsàn-án bákan náà eréje mi ó wáyé o ìyẹn ní budapest lórílẹ̀‐èdè hungary ó dá ikọ̀ d tigers ikọ̀ àgbọ̀jọ ọkùnrin orílẹ̀‐èdè nàìjíríà ti gbá bọ́ọ̀lù aláfọwọ́jù ṣáájú ẹ̀ wò ó ọ̀rọ̀ tiwọn náà ò gbọ́ o torí wípé ìdíje FIBA basketball world cup qualifiers òun ń lọ lọ́wọ́ ìyẹn ìdíje ta ní ìlọ́ kópa nù díje ife ẹ̀yẹ àgbáyé eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù ṣáájọ wọ́n fìdí rẹ̀ mínú fìgbàgbọ́gà àwọn àkọ́kọ́ sọ orílẹ̀-èdè cameroon ní di tigers irun oní nàìjíríà ń gbá àmì 82 sí àmì 82 78.62 points wọ́n fi láǹfààní láti fi ìyà jẹ orílẹ̀-èdè nàìjíríà FIBA world cup ticket ìtún bọ́ lọ́nu lọ́wọ́ d tigers tó ti dà àmọ́ wọn kò jẹ́ orílẹ̀-èdè south sudan nínú ìfigagbọ́gà àwọn tó kàn ní ẹ̀ndé ni tó jẹ́ pé dandan fún wọn láti jáwé olúborí o táwọn bá ti jáwé olúborí sọ pé ó ti lọ ó di báìbẹ̀ ó di gbére nìyẹn àjọ tó ń ṣeré ìdárayá bọ́ọ̀lù láti kúkú wà lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn nigerian volleyball federation àwọn náà ni wọ́n ti gbósùgbà kárẹ̀ fún ìgbìmọ̀ tó ń rí ṣeré ìdárayá lápapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà national sports commission wípé volleyball eléyìí tí wọ́n fi sí 2026 national sports festival game inú àwọn ọdún o torí pé eré ìdárayá àjọ̀dún gbogbogbò tó lédè nàìjíríà yóò wáyé lọ́dún tá a wà yìí nílùú enugu tí wọ́n pè ní call city games 2026 òun náà ni wọ́n pè tọdún eléyìí tá a wà yìí national sports festival ẹlẹ́ẹ̀kẹtàléníogún tó lédè nàìjíríà yóò wáyé nípínlẹ̀ enugu láàrin ọjọ́ 27 oṣù kọkànlá títí da ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2026 ni yóò láǹfààní ìyẹn láti ayé volleyball yóò sì mọ wà ní orílẹ̀ ìdárayá eléyìí tó máa ṣẹlẹ̀ ìyẹn níbẹ̀ ẹ jẹ́ kó lápá abẹ́ kí n lọ sínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà torí wípé ìbàdàn náà ni mo máa sì wá ẹyin ti ìbàdàn upstart team upstart ni ayé ò ní pa star yẹn mọ́ wa lára lẹyin bi aadorun ojo 90 days eleti ko shooting star silu ibadan won ti mu ticket won lati lo kopa nuri jelekun jekun tele adulawo fun igba kokko lati bi odun 37 iyen 27 years iko shooting star silu ibadan won bere daada o won bere sa awon iyen loni league agbojo lede nigeria nigba ti won ba koju inter lagos nigba pase lekan salami adamasin gba nilu ibadan ede mo gbagbe ipade oniroyin waye fun iko shooting stars iyen ni ojo ru Wednesday emi to ti se afin olukoni Salisu Yusuf to le ti je ko di mimo wo pe iko shooting stars oke oke na ni ke mo mo ru si o awon mo ta won mo Ibadan ti won fe ohun na la won o si se iyen fun Oluyole Warriors be eni ti se alaga iko egbe agbabolu shooting stars alaga lekan taiwo lekan salami awon na je odi mimo pe igba otun na tun re esi ti ri wi pe gbogbo en lo lotun lotun ni iyen fun iko shooting stars bakan na awon onigbowo lolokun ojo kan won ti wa won ti lo nipowo gbaya onigbowo apa aso eri pe gbogbo o ta lenu iko shooting tan ni se wa ri kan lara awon onigbowo ta ni emi o ni so won torupe won sanwo opolowo lapa bi o se ri awon to ye pe te ba ro nje te ma se delivery fun yin tan popular ju ni badan lapo ko te pohun le mo lo app won yen le mo nlo lo popular ju o awon na nlo se wa ri lori app yen tẹkọ kò sí gbogbo kò sí ilé oúnjẹ tí ó sì lórí app yẹn tí wọ́n lórí app yẹn ẹ mọ̀ lera ticket shooting stars ń bẹ̀ bákan náà ẹ lè ra jẹ sí shooting stars lórí app yẹn kẹwọ́dẹ̀ wọn wà gbé kayín mọ́lé ọlọ́run ló lẹ̀mí èrò ọ̀rọ̀ yẹn ló ń gbọ́ yẹn látọ̀dọ̀ shoot ẹ ti mọ àwọn tí mò ń sọ ẹlòmíì inú yín kò lè play game yẹn tẹkùn wọn kàn nìkan mọ fún clue kó sọ answer kò lè mọ se ko ti yeyin bayen o app te man loju yen ipe gbogbo gba te ba fe under class yeyin bayen to popular badan lo gbo yin sibi te ba ti fe ronje te ba ti lori e ba ko to ronje le lomi mo ra jun e lo be e ri won be e le order je si shooting at match day ticket shooting stars eyan na la pa be e le ra ti gbogbo e to de ma lo ni serere we re eyin ibadan e jade we tu ya tu yaya to ko igba agbabolu shooting stars iyen leni nigba ta ba koju iko egbe agbabolu inter lagos ke fo boya fe fo koju won pada iyen silu eko ni ama won lami to mi apabi lagbawole laro toni e sugbon ko to di pa wole enu rangers league ole ni nigeria wa lowo won abi oluko ni fidelis ile chuku awon na apasire mu ke baba kola ifiga baga tin yo si lafo lati ajo patu se n ba wa pasire ti won na lowo ibẹ̀ ni fi gbàgbà ilé wọn yóò sì láǹfààní láti wáyé flying antelope láwọn sí ibẹ̀ mọ̀fọ́ lókèlókè ni ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù rivers united àwọn náà wọ́n ṣe dáadáa láti bí sáà mẹ́ta ní league orílẹ̀-èdè nàìjíríà wọ́n wò ó bí nǹkan ṣe lọ fún wọn ìkòròdú city náà ni àwọn náà wò bí sáà wọn bí ó ti ṣe lọ dáadáa bẹ́ẹ̀ niger tornadoes kano pillars ìṣe ìṣípòrọpọ̀ lóríṣiríṣi ó ṣẹlẹ̀ lápá abẹ́ ọ̀nà ọ̀pẹ́ mú pàápẹ́ dáadé ogun mọ́dẹ́dẹ́ lólùkọ́ ní kano pillars lákòókò ìkàlùkù fojú sọ́nà bí ó ṣe dáa ni ó dá abdulkadir adéwọ́gba bá káwọn alẹ́ láàárọ̀ tó ní.
1: Ako ojúmọ̀ àtọ́kọ̀ àgọ́dọ̀ rẹ̀ alẹ́ akọ́lá jimoni.
0: Ikuma àtọ̀mọ̀ lára bá káwọn alẹ́ láàárọ̀.
2: Ako ojúmọ̀ ara lẹ́ ako ojúmọ̀ àtọ́kọ̀ akọ́lá jimoni.
0: Ok dẹ́mu látọ̀dọ̀ abdulkadir adéwọ́gba sáà ti bẹ̀rẹ̀ ikọ̀ shooting stars sáà ti ọ̀pọ̀lọpọ̀ wa tààrẹ sí ni bó ṣe yẹ kó àwọn afikabaga àwọ continental football ní pápá ṣe lẹ́kan salami ṣùgbọ́n kò lè wọ́ọ̀kì báyìí torí wípé pápá ṣe lè wa àjọ káà fún ọ̀bù

All right. Jẹ́ ká máa kíra wa kú dédé òwe gbogbo ibi tí a ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì Splash 105.5 FM eléyìí tó wà nílé Bárafẹ́ lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀ kan tó jẹ́ tèrè ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lólédè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kúkú ni ó máa dùn gbẹ́gbẹ́ máa kán sórí pa àti gbogbo rẹ̀ pápá tó ga ṣalẹ̀. Ó yá join together bá ń sọ nípa ìròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀ kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la mọ̀ fàṣírà wà là. Ìyẹn lọ́sàn-án tèní ni o, èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Turiji, àgbà owó tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́. Ó gan ni mí fi da wa tí ó mọ jẹ́ kí ọlọ́fọ́ ti máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Túndí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìyàlẹ̀ Swagosi nìyẹn. Àwọn ọlọ́ọ̀lẹ́ Hamzat lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa kẹ́ sí i. Ìyẹn lọ́sàn-án tèní. Ẹ wò ó. Mo láa máa mẹ́nu ba àwọn nǹkan kọ̀ọ̀kan lọ́sàn-án yìí. Pàápàá jùlọ ọ̀rọ̀ NFF. Ìgbà tí a ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé àjọ NFF àtúntò tó gbọngbọ́n. Wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àtúntò tó gbọngbọ́n ọgbọ́dọ̀ wáyé o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó wá láti ọ́fíìsì ààrẹ. Láti ọ́fíìsì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni Bẹ̀nìyàn ti tẹ jáde pé tọ́ ààrẹ ni tọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí. Kò tún gbọdọ̀ sí ogún mi ọtẹ̀ mi àbí kọ́nú ńkọ́ kẹ̀kẹ́ mọ́ o. Pàápàá jùlọ lágbà NFF àti nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Torí wípé ẹ̀yin lẹni wípé ẹ fẹ́ àwọn ìlànà tó wà ńlẹ̀ tipẹ́tipẹ́ mọ́. Gbogbo ọmọ Nàìjíríà làwọn ọ̀fẹ́ mọ́ torí pé ìlànà tó ti wà ńlẹ̀ ìyẹn structure tó wà ńlẹ̀ tipẹ́tipẹ́. Ó fi àyà jẹbánu ìmúra ẹnìsìn ìmúnilẹ́rú ìjẹgàba ìná owó òlù ìṣòwò òlù ńṣekúṣe àti ìkówó òlù pamọ́. Ìlànà ti tẹ́lẹ̀ yẹn ó fi àyè rẹ̀ lẹ̀ dáadáa. Ṣùgbọ́n wá ń fẹ́ ìlànà míì eléyìí tó jẹ́ wípé yóò jẹ́ ìlànà gidi tí yóò wáá wà títí láíláí tí ò ní jẹ́ wípé ń bọ̀ bá tó di ọdún mẹ́rin títún ń bọ̀ á tún bẹ̀rẹ̀ wàhálà làásìgbò míì. Ìlànà yẹn gangan ni ààrẹ ní òun fẹ́ báyìí. Ìlànà eléyìí tó yẹ pé yóò gbóúnjẹ fẹ́gbẹ́ yóò gbàwò bọ̀. Ìlànà tí wọ́n fààyè àti jẹ́ kí ìgbélárugẹ eré bọ́ọ̀lù aláìsẹ̀ gbá lẹ́sẹ̀ kùkú kọ́ jẹyọ. Ìlànà tí yóò mú accountability tí ó fi jẹ́ wípé láàrẹ búure owó tí bá ń wọlé síbẹ̀ yóò máa jẹ́ àmúlò. Ìlànà tó máa gbé structure àti ìgbélárugẹ míì tí ó gbé jáde sòǹbẹ̀. Ìlànà eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà fi máa kópa ní gbogbo àwọn major tournament eléyìí tó jẹ́ ti àjọ ti CAF àti àjọ ti FIFA nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ìlànà tí ò ní sí kọ́nú ńkọ́ tí ò ní ní ìmúra ẹnìsìn bígbà tí èèmọ̀ bá mú yàn lẹ́rú sí fún àwọn tọ́jú akópa bí àwọn agbábọ́ọ̀lù àwọn olùkọ́ni. Gbogbo àwọn ìlànà yìí ó ní ààrẹ sọ ààrẹ wá ní ó fẹ́ kí gbogbo ohun tó jẹ́ ètò ìṣúná fún bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Kí ètò ìṣúná àjọ NFF kọ́ máa wọnú bọ́jẹ̀tì orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé mọ̀ pé National Sports Commission ó ní àǹfààní sí bọ́jẹ̀tì lórílẹ̀-èdè wa Nàìjíríà. National Sports Commission torí pé abẹ́ rẹ̀ ó ní àjọ NFF wà. Lẹ́yìn tó túmọ̀ sí pé bọ́jẹ̀tì wọn wá ṣe fún National Sports Commission ibẹ̀ ni àjọ NFF ti máa ń láǹfààní àti gba grant tiwọn náà. Lẹ́yìn tó túmọ̀ pé tí wọ́n bá nílò owó intervention ni ó máa ń jẹ́ pé bóyá a kàn nílò owó o a nílò ìrànlọ́wọ́ o ẹ sàánú wa o. Ó ní ìjọba àpapọ̀ fi máa ń fún wọn lówó kò kì í sínú bọ́jẹ̀tì bọ̀ àwọn intervention fund pé ẹ dákun ẹyin ìyá máa ń jẹ àwọn kan a máa jẹ gbèsè kan ọ̀dà èlò ni. Ṣùgbọ́n báyìí
lábẹ́ ààrẹ Bola Ahmed Tinubu. Ààrẹ ni ṣé rí tí structure yẹn bá ti dúró dáadáa tẹ́, òun fẹ́ kí budget NFF lọ́tọ̀ kó dá dúró lọ́tọ̀ kọ́ máa wọnú budget orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́gẹ́ lọ́tọ̀ fi pé bí wọ́n bá ti ń ṣe budget báyìí yóò wọ́n sì máa ṣe mọ́ wọ́n sì máa gba owó tí wọ́n bá yà sọ́tọ̀ fún wọn láti ìbẹ̀rẹ̀ ọdún láti fi prosecute gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe kò lè ọdún yẹn kí a lè máa rí result kò ní jẹ́ pé wọ́n ń tọrọ owó lọ́tún tọrọ owó ló sì mọ́ ẹ mọ̀ yìí pé bá a bá wo ìgbésẹ̀ tíjọba ń gbé yìí bí ìgbà tó yẹ pé wọ́n fẹ́ kí àtúntò wọ́n ní àtúntò tó gbọngbọ́n ṣe mọ̀ pé àjọ NFF ó tún máa gbowó lọ́wọ́ àjọ FIFA ọ̀tọ̀ lowó yẹn tájọ FIFA máa fún wọn lọ́dọọdún ṣùgbọ́n báyìí bọ́jẹ̀tì wọn máa dá dúró lọ́tọ̀ nínú bọ́jẹ̀tì orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní sí lábẹ́ National Sports Commission tí ó fi jẹ́ pé wọ́n ní ànító àti àníṣẹ́kù tí ó sì ní fi ń sí pé ẹ wàhálà lọ́tún wàhálà ló sì bí káwọn agbábọ́ọ̀lù ò ní ìfigagbága quarter final tá a wọ̀ yóò a ní train lọ́la torí wọ́n jẹ wá lówó ìjọba àpapọ̀ làwọn ọ̀fẹ́ yẹn mọ́ ẹ wá rè é jókòó ẹ tẹra yín nú bẹ́ẹ̀ ṣe ṣe àgbékalẹ̀ ìlànà tuntun tí ò fi ní sí jẹgúdú jẹra tí ìlànà yóò fi so èso re ìjọba àpapọ̀ ni wọ́n rè é ṣe ìdínú tá a fi ní kí ni next what next àwọn ìgbésẹ̀ wo ló yẹ kí wọn ó gbé lórí ọ̀rọ̀ àjọ NFF yẹn gbé bá a bá ń sọ nípa àwọn status àti structure tó yẹ kí wọn ó fi lélẹ̀ tí gbogbo ìgbésẹ̀ àti ìpinnu ìjọba àpapọ̀ yìí tí yóò fi padà gbadà so èso rere tí yóò fi yọntí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tínú wọn ó dùn tí a yọ wọn kù pé yes ètò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wa ó ti ní structure ó ti ní structure ìlànà àtẹ̀lé ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ìlànà àtẹ̀lé téèyàn ò fi ní sí ẹsẹ̀ gbé ẹ mọ̀ pé ẹ mọ́ tó bá lójú òpó kì í sọnù ẹ mọ́ tó bá lójú òpó tó ti mójú òpó bíi ti ń tọ̀ lọ ibẹ̀ náà ni bọ́ bá tó bímọ ojú òpó náà ni ó fi han àwọn ọmọ pé ojú òpó ti a rèé o bọ́ bá rèé sẹ́tọ́ rèé tàṣẹ àgẹ̀rẹ̀ bọ́ sọ́nà abẹ́ntò rèé bọ́ sọ́wọ́ kìnìún ajégun jẹran àbó rèé bọ́ sọ́wọ́ ejò àbó rèé bọ́ sọ́wọ́ kankan míì tọ́já yí pé àwọn ti han ẹran làwọn ń jẹ ìwọ lọmọ ojú òpó ti a rèé o ẹ mọ́ tó bá ti lójú òpó ìsọ̀ ṣùgbọ́n torí pé àjọ NFF ojú òpó èyí tí wọ́n ṣe tipẹ́tipẹ́ ojú òpó ìkó nǹkan jẹ ìkó nǹkan mi àti ìjẹ gàba ìmúnilẹ́rù ni tí wọ́n là kalẹ̀ ńgbà náà lọ́hùn wọ́n wá ní ẹsẹ̀ tó ojú òpó míì tí ó mú yányán tí ó ṣe é fọwọ́ sọ̀yà téèyàn ó lè sùn lé tí ó fọwọ́ lé gbèrí rẹ̀ pé tọ́ ọkàn òun balẹ̀ báyìí o kò jẹ́ bó ṣe ó lè ṣe é ṣe sá ìyẹn ni mo fẹ́ ká gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí máa bá rí àwọn ayanyanà bàbá rí àgbéyẹ̀wò pẹ̀lú aráalé àbí bò wá ni ó yá gbàgbàgbà láti ibẹ̀ yẹn káṣẹ̀ we go again ẹ já lọ lọ́sẹ̀ yìí owó tó ti wà ńlẹ̀ rẹpẹtẹ ẹ mọ̀ pé every friday cashport máa ń wà cashport friday ń bẹ tọ́já yí pé bá a bá ń sọ nípa káṣẹ̀ every friday play 3 tickets get 30 tickets ongangan ni play 3 tickets get 30 tickets play 3 tickets get 30 tickets owó ńlá kan ń bẹ lọ́sàn-án yìí náà táwọn èèyàn ó tún jẹ ẹ mọ̀ pé àwọn èèyàn ti gbọ́ pẹ́ lọ láàárọ̀ rẹpẹtẹ for the first time tí ò ṣẹlẹ̀ rí nínú káṣẹ̀ ó ṣẹlẹ̀ lẹ́ni for the first time ibi tó wá ṣẹlẹ̀ sí yẹn ẹyìn pẹ̀lú pé on merit ni torí pé èmi lélẹ́yìí èmi ọmọ béèyàn ṣe fi gbákan bọ̀ kan nú o ẹ̀tọ́ rẹ tó bá tọ́ sí ọ èmi ò ní sọ pé ó ṣe jẹ́wọ́ o torí pé ẹni tí ti ń play láti ìbẹ̀rẹ̀ ọdún yìí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé mo kọ́kọ́ scrutinize ẹ̀ pé ìgbà wọlé ti ń play ó ní láti ìbẹ̀rẹ̀ ọdún òun ò sì lè mọ́ play bí ẹ̀mẹta lójúmọ́ mẹ́ta bí ẹ̀mẹta lójúmọ́ kò sí jẹ́ ṣùgbọ́n nígbà tí ó jẹ lónìí ó jẹ back to back ọkọ̀ọ̀kọ̀ jẹ 150 a tún ṣe draw 200 òun náà ló tún padà jẹ 200 sẹ́mọ̀ bíkí tíkẹ́ẹ̀tì ẹ̀ ṣe gara sínú kótó òun náà ló ṣe gbé wá àbí ká sọ wípé luck sí ni ó ti ń ta láti january náà kò jẹ àbíléèrè pé kí ló dé tí ò jẹ ọmọ wa jẹ méjì léra a sì á máa fapá jánu pé ẹnìkan ṣe lè jẹ méjì mìíràn sẹ́mi mo múná

ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 107.5 FM tó wà nílé fún Bálafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ Foisa Otuo. Tọ́ba ẹgbẹ́ yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ọyẹ́ ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 107.5 FM lórí Jákèmọ̀ Fan Family wà ń bẹ̀ lórí TikTok at Top Striker 100 lórí TikTok ni o. Ebariba dídùn báyìí ní ìrántí olódodo in loving memory of our dear father bàbá onínúure nìyẹn o. Ó pé ọdún 111 lénìí 40 years remembrance ti bàbá Alhaji Abdulkareem Owótútú Àtẹ̀dá láti ìlú Ọ̀yọ́ nìyẹn. Ọ̀yọ́mọláàfin Òjò Pásẹ̀kẹrẹ Mọ́dẹ ọmọ àtìbà ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 1985 ni bàbá jáde láyé o. Ébàrìbàsá ń bẹ̀rẹ̀ ìbòbò ṣe é fẹ́ gbọ́. Ó pé ọdún 111 lénìí báyìí 41 years tí bàbá ti jáde kúrò nínú ayé yìí o. Gbọ́mi dáadáa Mr. Raymond Owótútú ìjọba àtàlò Ala Madrid nìyẹn o. Gbogbo Madrid, gbogbo Manchester United, gbogbo òtà ló ń kọ́ ìjọba àtàlò Ala Madrid. Mr. Owótútú Raymond ìjọba àtàlò ẹ̀kọ́ àsẹ̀yìndè àdúgbàgbé ẹ̀yìn ẹlẹ́yìn kò síwájú. Ẹ̀yìn bàbá ti dá, ẹ̀yìn tí bàbá fi ilẹ̀ ó ti dá, torí pé gbogbo ọmọ bàbá náà wọ́n ń ṣe dáadáa. Ẹ̀yìn lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò ṣe àforíjì fún gbogbo ẹ̀sẹ̀ wọn pátá látòkè délẹ̀. Bó ṣe máa jẹ́ nìyẹn o, fún Alhaji Abdulkareem Abdulkareem Owótútú Àtẹ̀dá bàbá ìjọba àtàlò nìyẹn ọ̀gbẹ́ni Raymond Owótútú Owótútú ìjọba àtàlò. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ́yẹn. Ó yẹ pápá UEFA Champions League. UEFA Champions League kí lọ ṣẹlẹ̀ lápá abẹ́yẹn o. Bó wọn ṣe pín wọn, bó ni wọn ṣe máa kojú ara wọn. Ẹjẹ́ ń ṣe báyìí ṣé mà yí pé Champions League yẹn bí a ṣe ṣètò rẹ̀ ọ̀sà ti yé wa yí pé ìfigagbága ọlọ́gbọ̀nràn gandan ni. Ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀yìn náà ni wọ́n padà mú àwọn mẹ́jọ àkọ́kọ́ kó tó di pé wọ́n ó mú mẹ́jọ ẹlẹ́ẹ̀kejì àti mẹ́jọ ẹlẹ́ẹ̀kẹta. Mẹ́jọ ọ̀nà mẹ́ta, mẹ́jọ àkọ́kọ́ ọkọ̀ oliver automatically, mẹ́jọ ẹlẹ́ẹ̀kejì ó dúró nílé ìyẹn ni pé yóò kọ́kọ́ lọ àwé. Mẹ́jọ ẹlẹ́ẹ̀kẹta ò ní ọ̀kọ́kọ́ wà nílé. Wọ́n wàá mú wọn yọ síra wọn tí wọ́n bá ti nara wọn báwọn. Ẹjẹ́ ṣe báyìí ṣé rí àwọn afigagbága àwọn tí ikọ̀ Real Madrid máa pàdé rè é. Inter Milan, Arsenal, PSV, Roma, RB Leipzig, Shakhtar Donetsk, LASK àti AEK Athens láti orílẹ̀-èdè Greece. Ikọ̀ Barcelona àwọn táwọn pàdé rè é. Wọ́n pàdé ikọ̀ Manchester City, Paris Saint-Germain, Aston Villa, Sporting Lisbon, Feyenoord ní Netherlands, Galatasaray àwọn Osimhen o. Wọ́n pàdé ikọ̀ Como, wọ́n sì pàdé Zaba àwọn nìyẹn. Ikọ̀ ti Paris, ikọ̀ ti ẹjẹ́ ń lọ sí ikọ̀ Gunners. Ikọ̀ Gunners yóò pàdé Real Madrid, wọ́n máa pàdé Bayern Munich, wọ́n pàdé Borussia Dortmund ẹ̀mejì ní Germany, wọ́n pàdé Real Betis, wọ́n ẹ̀mejì ní Spain náà. Wọ́n tún pàdé Lille, wọ́n pàdé Napoli àti Saba. Bákan náà ikọ̀ Liverpool máa pàdé Atletico Madrid, Inter Milan, FC Porto, Club Brugge láti Belgium, Villarreal. Àwọn náà ó tún pàdé ikọ̀ ti Galatasaray. Bákan náà wọ́n pàdé ikọ̀ ti Lens àti LASK. Ikọ̀ Manchester United, wọ́n máa pàdé Bayern Munich, Atletico Madrid, Roma, Sporting Lisbon, RB Leipzig, Villarreal, Zaba àti ikọ̀ Como. Ikọ̀ Chelsea, wọ́n máa pàdé Leeds United, wọ́n pàdé Charlton Athletic, wọ́n máa pàdé Ipswich Town. Wọ́n máa pàdé Brighton and Hove Albion. Ikọ̀ Chelsea, wọ́n pàdé Hull City wà ń bẹ̀. Wọ́n máa pàdé Hull City. Ikọ̀ ti Chelsea, Canopy Last ni last match. Ṣé wẹ́ẹ̀ ni Canopy Last wọn ọkọ̀ bẹ́ẹ̀?
Canopilas ni last match won Canopilas o ni last match ti awon ti Chelsea ewe ni o ewe lo bossi ewe ni ilu Kano won bo so bi won se ma waye niyan ta ba so nipa UEFA Champions League iyen la pa be yen o ya gbagbagba lati be yen iroyin je ko te wa lowo igbo sese ki en so Fernandez o pada darapo mo iko ti Manchester City o tori pe iroyin je ko di mo yi pe iko ti City ati Chelsea won ti fonu oko o so odun sori 120 million pounds lori 120 million pounds won ti fenu oko o so odun bi 140 million euro ko yen ko da won la de odun marun ni sugbon oro yen won o ti fe loju tanyanyan won ti fe loju tanyanyan ade odun marun titi odun 2032 ni gege bi n tan gbo ni o toro yen o ba pada ye o sugbon won o ti fe loju tanyanyan ko je bo se lohun o je la pa be yen Niger Sportsman Football Academy Player of the Month Abib Amzat ona ni won kede o gege bi player of the month ta ba so nipa Niger Sportsman Football Academy gege bi alaye ele to jade lati enu en to je team manager iyen to tun je ona tun ni assistant director of media and communication ona ni team man oni team manager success omo ni pekun ola fun iko ti Niger Sportsman Football Academy Abib Amzat ona ni won ni o wole laarin awon agbabolu meta ele ti won kede ti won dibo agbabolu akoko Olatunji Oluwa tobi lola ibo meji Ali Sulaimon Ali Sulaimon ibo mefa loni Abib Amzat ibo 16 votes o na loni lara awon nkan ti won wo gege bi amuye awon nkan ti won wo gege bi amuye awon agbabolu na ni won pick o awon na won pick awon meta awon na ni won dibo awon akegbe won na ni o dedication on and off the pitch consistency in performance teamwork and leadership discipline and attitude awon nkan ti won wo niyan o kese ballu alafesegba kese ballu nikan la ngba iyen ni Niger Sportsman Football Academy eko bi omo se le ije eyan ati eko omo luabi o wa lara nta nko won kese ball nikan ni won gba tori ole dabi oro kini emi e mo beyan se foro abi aran so gbogbo omo to wa Niger football Niger Sportsman Football Academy gbogbo won ko ni won gba ball jeun o to oro ni bo sugbon lo je elomi ani o se wa ko won jo eze mi lọlọrun ni gbogbo won ko won gba ball jeun e sugbon yo la won eko kan ti o ko nbe ti o wulo fun ninu semi ti o ba pada si bo se je niyan la pa be yen o to oro emi o mo be yan se ma fi abi aran so bo se je niyan la pa be yen Abib Amzat aka Kevin De Bruyne o na ni man of the match fun ti sa yi osu ta pari yi osu kesan a tun wo elomi sugbon lati osu kesan yen a ma split e under 13 oto under 15 oto a si nwa oni gbowo o ele to ja igbo le ma ba wa sponsor man of the match wa iyen ni osusu bo se je niyan la pa be yen o ya gbagbagba iko atletico ti ni pe ki Julian Alvarez nkan kan ta won mo ni pe Barcelona ko sugbon Tasna bari 120 million pounds ki won ma ko bo that's why the fact yi pe bi 128 million pounds o ni owo ti won calculate pe bi asking price sugbon won ni Tasna ba ni 120 million pounds kan ma ko bo sugbon se Julian Alvarez gan se tan lati lo kon Gunners ibi ti issue wa niyan lati bi ojo melo kan ko gbarade o sugbon ntan so na ni pe o ni awon ni ore ore yen awon kan so yi pe iporuru okan eleyi ti oba pade latari pe won ojo da po mo iko go Barcelona won ni lo fa rire yen boyogban atinu dasi ni ah mo ntin sele ko sa gbarade lati bi ijeta bayi o won lo so yi won ni asopo re ni boyo re ni o boya nfe onu han ni o ati imo koko sugbon kan ni iporuru okan nlo fe da aare si lara o latari pe ibi to fe lo won ajo lo se yo wa pada wa sinu ko Gunners bayi iyen lo ku ta ti imo bayi o lori owo yen o 7.5 million pounds o ni Emiliano Martinez ni ko Aston Villa o gba
ti Emiliano Martinez yo fi pada darapo Michael Chelsea ari pe asoro yen na lana asoro yen lana abi nipa ti Emiliano Martinez ti awon oloko dana ni baba ide yo gba number 1 ni to oro ti wa de bi to lapere ba Michael Chelsea ati Aston Villa oro ti wo o si tabi sugba kankan mo se ani ka loju oja abi oya je lo kade ka so nkankan pa itesiwaju nu oro NFF ati nipa Emiliano Martinez boba pada denu ko Chelsea so leto ko gba number 1 straight ibeyin eja loju oja kade e ku kale.

0: bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
2: Pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Olóró ìsebè ni mo fẹ́ rajà rí.
4: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
5: Owó rẹ̀ kò wọ́n rárá, ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lápò ya o.
5: Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebè tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Olóró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebè Devon Kings ni olóró ìsebè tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Chai, my head oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don come again oh. Ah, this one where your body hot so? You don do test?
7: Yes, see result oh.
6: Oga landlord, no be your village people oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am.
7: Thank you Oga Luta. I don't dey can't pay.
8: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: It's Splash 105.5.
1: Gbogbo ènìyàn pè mí ní olúborí nítorí kò sí ẹlẹgbẹ́ mi ní pápá ìṣeré. Mo ṣe wàwà bí mọ̀dọ̀mọ́dọ́, mo yára bí ọ̀tá àbọ̀, mo yára bí àṣà. Mo wá di àlẹ́ ìbáfàwọ̀ ẹlẹgbẹ́ mi. Ṣùgbọ́n ó ní ìgbà kan tí mo gbọ́ èmi ẹlẹ́ẹ̀lẹ́ ènìyàn kan lẹ́gbẹ́ mi tí ẹ̀rù sì bà mí gidigidi. Kì í ṣe pé à ń sáré lórí pápá. Ẹni tí ó mí ẹlẹ́ẹ̀lẹ́ yìí jẹ́ ọmọ mi tí ó ti ń ṣàìsàn. Mo wá sáré tètè gbé lọ sí ilé ìwòsàn kí wọ́n lè gba ẹ̀mí rẹ̀ là.
2: Tí ọmọ bá ti mí ẹlẹ́ẹ̀lẹ́ tètè gbé lọ sí ilé ìwòsàn torí pé ó léwu.
3: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìsebè ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
4: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
5: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
5: Bẹ́ẹ̀ni, ò parọ́.
4: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wà á gbádùn
5: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
4: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
5: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
7: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
8: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
7: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
6: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
7: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
8: Èrí aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
7: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
6: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
8: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: Let this August be your season of harvest for cash year. Season where you go pack money tire left, right, center. Money go the entire hand. You go there wonder say what thing happen.
1: What thing happen?
0: Daily payment day, steady weekly cash pot. Everything on point. Oh yeah, now my people, join the community of winners this August as you go the play cash year. And of course, as you go there, wait till that special call. We go tell you say you don't cash out. Play for Splash FM. Now star 347, star 1004, star 1#. If you want play on top Lagilu FM, now star 347, star 1004, star 2#. You fit to play safe for our website, www.cashier.ng. Remember, send our your state gaming board, 9 license this cashier. And you must not reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
6: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
8: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Where else? Where else? It's Splash 105.5.
10: Yeah, it's a farewell.

0: o ti wa pàṣẹ o pe ni kiakia e ta wa ni papa ọjà o ka ma ba farapa o na ni ki ise iwadi alagbara ko be lori awon esun lori ranran ohun eleyi to foju bade awon oro ta so nipa re yi e to fi lede lori itakun ayojara x e ta mo si twitter tele ibe na lo ti se lalaye o pe ise iwadi e ta na ro re yi o na lati fi di oro na mule pe looto ati lododo o na ni awon eyan kan won lo re da awon eyan laamu lori oko won won lo re dukoko mo awon to nile be na ni won si tun jagun gbalẹ lowo awon to ni o tesiwaju ninu awon oro eleyi ti e gbe kale o pe enikeni eyi ti a ba ti wa lanfani ati mu ni fun awon esun gbogbo eyi ta ka saaju yi won ni ko si tabi sugbon o irufe eni be nko won o foju re n wi na ofin ni gẹgẹ bi ileiṣẹ ọlọpàá ṣe wi lati akata ẹni ti ṣe komisanna fun ileiṣẹ ọlọpàá ìyẹn ní ìpínlẹ ogun bọde ọjájú nínú o ó níṣẹ rí àṣẹ tá a pa yìí ní kíákíá ní wàrà ṣẹṣà òun náà ni yóò bẹrẹ iṣẹ o léyìí tí ó sì múlẹ láti lè fojú àwọn kànáàbà ní ẹdá àwọn eléyìí tó jẹ afurasí láti lè mọrú ta gan ni wọn ṣe àti láti fojú wọn hàn de àti láti rí dájú pé irúfẹ ẹni bẹẹ ńkọ kó lọ o láìjìyà lábẹ òfin iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ ogun wọn wá tẹsíwájú o pé ṣe rẹ gbogbo tó ní ṣe pẹlú ilẹ òun náà ló jẹ pé bí wàhálà kan tàbí omi ìbá ṣúyọ lórí rẹ ilé ẹjọ ni wọn ti lọ rèé máa ń yanjú ẹ wọn ní ẹnikẹni èyí tó bá wá mọ wípé ibi tí wọn ti ń dàún láàmú yìí ó ń lo nílẹ ń o ó sì ní àwọn ẹrí tó dájú lọwọ wọn ní kírúfẹ ẹni bẹẹ ńkọ kó kàn sí wọn níléeṣẹ ọlọpàá kí wọn lè júwe ọnà ilé ẹjọ furuufẹ onítọhún ìwé ìròyìn punch ló gbé lónìí o gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: tó ẹ jẹ́ ká gbéra ká lọ sí ìpínlẹ̀ bauchi o wọn ní iléeṣẹ ọlọpàá ìpínlẹ̀ bauchi náà ló ti mú arákùnrin kan tí wọn fi ẹ̀sùn kan wípé ńṣe ló bá ọmọ oṣù mẹjọ ṣe ohun kò tọ́ pọ̀ wọn ní ọmọ kékeré yìí náà ló sì jẹ́ ọmọ tí ìyàwó rẹ̀ gbé wá wá fẹ́ ní ìjọba ìbílẹ̀ toro ní ìpínlẹ̀ bauchi o wọn ní agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ìpínlẹ̀ bauchi sp nafil habib náà ló sísọ lójú ọ̀rọ̀ yìí o nínú àtẹ̀jáde kan tó fi léde lórúkọ ẹni tí ṣe alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bauchi sani ọmọlórí aliyu gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí wọ́n ní wípé èèyàn kan náà ló mú ẹ̀sùn wà sí iléeṣẹ́ ọlọ́pàá wọn wọ́n ní wípé ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ bala rabi adamu tó ń gbé ní agbègbè lame ní ìjọba ìbílẹ̀ toro wọn ni náà ló sọ wípé ẹnìkan tí ṣe ọkọ fún ìyá ọmọ yìí náà ni wọn ní ó ṣe ohun kò tọ́ pẹ̀lú ọmọ oṣù mẹ́jọ náà ọmọbìnrin eléyìí tí arábìnrin yìí gbé wá láti ilé ọkọ rẹ̀ tẹ́lẹ̀ láti wá fi arákùnrin yìí wọn ní látara ìṣẹ̀lẹ̀ yìí o wọn ni wọn gbé ọmọ náà wọn gbé e ní kíákíá lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà ní toro pé kán ti ṣàyẹ̀wò ọmọ náà bó la ti gbọ́ wípé ọmọ oṣù mẹjọ wọn bá aṣọ ohun kò tọ ẹfun ni àbẹẹdì ṣé wọn la nǹkan mọkùnrin náà lórí ni àbófori gbálẹ ni kí ló ń rò kí ló ń wò kí ló ń rí lára ọmọ yìí tó ń wù tó ń da lọ́rùn tó sì rí wípé ọmọ kékeré yìí ló wá tọ́ sí òun láti kì mọ́lẹ̀ láti bá aṣọ ohun kò tọ́ wọn ní àtẹ̀jáde náà tún wá sọ síwájú wípé àwọn ọlọ́pàá tó wà ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ti gùmáú náà ni wọ́n sì tara ṣàṣà gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ wọn ni wọn lọ sí àdúgbò yìí wọn sì yí ọkùnrin náà lápá wọn ní báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí o ó wà ní àkàtà àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò ọmọbìnrin oṣù mẹ́jọ ẹ dákun àwa ìyálọ́mọ ẹ jẹ́ ká ṣọ́ra o ààbò yóò mọ wà lórí àwọn ọmọ wa o àtàwa náà ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
0: mọ́dà ìwé ìròyìn punch náà ló tún gbé ìròyìn eléyìí lónìí òun ni ọmọ ọdún méjì kan eléyìí tó jẹ pé ó ti wà lórí ìrákòrò ó ti ń ṣẹṣẹ rẹ tágetàge kọ́mọ rìn kí gbogbo àwọn èèyàn máa sáré pàdé rẹ kó náà máa sáré pàdé èèyàn òun náà ni ẹni wọn mọ̀ jí gbé o èèyàn ní àdúgbò keléyìí tí wọ́n pè ní buya iran eléyìí ti ń bẹ níjọba àbílẹ̀ bókí ní ìpínlẹ̀ cross river ni wọn níṣẹ́ rí ọmọ ọdún méjì eléyìí tí ẹ jí gbé yìí àwọn kàràǹbà ní èdè afurasí méjì kan èyí tó jẹ́ ajínigbé òun náà ni a mọ̀ jí ọmọ ọlọ́mọ gbé o léyìí tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti bọ́ pẹ́ dé o wọ́n ti dóòlà ọmọ ọlọ́mọ tí ẹ jí gbé bẹ́ẹ̀ náà sì ni ọwọ́ ba àwọn méjèèjì èyí tí ẹ ń jiyàn gbé àwọn méjèèjì ọ̀hún léyìí tí a ti rí suhaniah lọ́nu ẹni ọdún 17 ni ati segeshe Silas eni odun meta dini ogun won ni awon mejeji bayi o na ni won ti mu lo si ile ise olopa o eleyi ti me ni agbegbe Bunya Iran leyi ti won ti bere ise iwadi lori iko wa won eni ti sagbonso fun ile ise olopa yen ni ipinle na ASP Sunday eyi to pa eleyi to fi ide oro mule na te jade ke eleyi to fi lede fun awon oniro ni ilu Kalaba o se lalaye pe se ri awon odo eleyi ti nbe ni agbegbe na won se gudugudu meje o won se yaya mefa won ni jejemo wi pe bi a ti gbo pe won je omo olomo gbe bayi na na ba fe fo sigboro pe nibo won wa je omo gbe ladugo ta won bi awon oni gbaru e laaye enikan eleyi ti oro soju e o soju mi koro ni o e to ba awon niroyin soro sugbo to ni e mo foko awon sigboro aye o oni se ri awon karamba ni eda meji eleyi ti an mu yi oni jejemo wi pe omo olomo ti an jigbe won fe jigbe lo ni o ko to di bi pe owo palaba awon segi iwe iroyin punch lo gbe loni gbankogbi lo da lori tabili ti wa
1: ta e to je ka tesiwaju ipinle ogun ni royin eleyi lo gbe mi lo won ni awon eso ajo kan to je ajo eleto abo agbegbe sagbegbe ni ipinle ogun eleyi ti won pe ni so safe cup na ni won ni won ti mu arakunrin kan eni odun mokandinlogun Ajekunle Olubode lori esun wipe awon ohun to mu ilu derun to mu idagbasoke de ba agbegbe ohun lohun ma nba je o won bo ba ti wa baje tan yo si mo ji won awon bi okun ina awon ero eleyi ti won fi ma nfa omi lati nu ile ati be lo won ni afi bi eni tin se wasu latojule dojule be ni se mo sise titi e o ni ipinle Ogun won ni owo ba Olubode latara bi awon kan ti oro kan bi won se kesi awon iko yi ni agbegbe kan ti a mo si one accord ni opopona lafenwa si itele gege bi won se pe o won ni awon na ni won si fi to awon eso alabo yi leti o wi pe owo ti ba eyan kan lagbegbe awon o won ni okun ina ohun na lo si nji o eni ti wa se oga agba fun ajo yi omowe soji ganzalo won lohun na fi die mule wipe looto ni owo barakunrin yo ninu atejade eleyi tani ti se oludari fun eto ibara lo soro ni ajo ohun ACC Adegunwa Adegboye to fi lede ni ilu Abeokuta ganzalo o soro siwaju oni wipe eni ti se olori iko na ni agbegbe ohun na ni o je kodi mimo eyun ni Ogunkunle Oluwa Gbemiga won ni kiakia ti won gbo nipa esun yi na lo si ko awon iko re sodi ti won si lo si agbegbe na o won ni pe gba ti won debe won ni owo ba okunrin yi koda ibi to tin ge waya na ohun eyun ni okunrin na ohun na ni owo ti ba o won ni bo te ti le je wipe o ti ba awon okunrin na kan je to si ti yo won to fe mo ko won lo gege bo se soro si waju se oni wipe awon iwadi kan ti awon se ti awon fi oro wa okunrin yi lenu wo na lo ti so fun ara re wipe ki se akoko ohun leleyi to won o ma ji okun ina won ni ganzalo o tun fi kun oro re wipe Olubode koda o tun jewo wipe ki se okun ina nikan lohun ma nji o olohun ma nji pumping machine eyun ni ero ti won ma fi fa omi lati nu ile atawon kan mi ko to di wipe won kuku wa he lowo mu o won lo tun soro si waju wipe awon ile si ile papa julo awon ile to won ba ti ri wipe ko seni to nwo be to njade fun bi ojo die oniru awon ile bayi lohun ti ma sise o oni ohun o to pepe won daada ma ba se nwole ti won njade ma wo pe ago meje aro la awon ile yi njade ile o tun da ago meso kan to wole ago meta won o wole oni bo ohun se ma se nu o ba si ti di ni ale ohun o wo ile won ohun o jin ti ohun ba fe ji papa julo awon nkan to ba je wipe gbowo lori daada oni lohun ma nji o tori pe iwo ti tohun ni ki gbe eja wewewe bi ko se awon eja nla nla won ni amo akara re o ti tu epo baye won ni Olubode na ni iroyin ti je ko di mimo wipe o ti n gbe ninu ile eleyi ti owo ti ba n tele ko to di wipe isele na nko o sele sí ọwọ tó sì fi ba o ni bákan náà ló tún sọ wípé kódà òun ní àwọn oníbàárà tó òun máa ń ta àwọn okùn yìí gbogbo àwọn nǹkan tó òun bá ti jí òun ní oníbàárà tó òun máa ń tà fún àtòníbàárà o àtòlùta o gbogbo wọn pátá lọ́wọ́ máa bà wọ́n ní ìwé ìròyìn the guardian náà ló sì gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ó dẹ já lọ tààràtàrà sínú ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tòní wọn ní àwọn àjọ eléyìí tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọkumọku àti àwọn ìwà ìbàjẹ́ míì eléyìí tó sodomọ àjọ ti efcc ẹka wọn ti ìlú ìbàdàn nù o wọn ni wọn mọ ti sango arákùnrin kan yusuf oyè péjú lọ síwájú onídàájọ eléyìí tó ń jókòó ní ilé ẹjọ gíga ti ìpínlẹ ọyọ nílùú ìbàdàn ìyẹn olúṣọlá adétùjọyè nígbà tí wọn tẹsíwájú náà àwọn ọrọ eléyìí tẹ gbé kalẹ wọn ní ṣe rí oyè péjú àtòun àti àwọn iléeṣẹ rẹ méjì kan eléyìí tí wọn pe ọkan lára ẹ ní àríwá jíìsì international nigerian limited àti ain homes and properties limited wọn ni wọn jọ gbà wọn ń pàkọ lọ sílé ẹjọ ni o lórí ẹsùn mẹfà ọtọọtọ eléyìí tó ní ṣe pẹlú káyìwèé eléyìí tó ní ṣe pẹlú láti yí àwọn ìwé kan eléyìí tó ní ṣe pẹlú àwọn dúkìá àti ti gba owó lọnà tí ò bófin mu eléyìí tó tó mílíọnù mẹtàlá ó lé wọn ní owó ọhún ó dọgbọn gbowó lọwọ ẹni ẹlẹni ó sì wáá fi owó olówó ṣararindin gẹgẹ bí ẹni tí ṣe adarí yìnyín fún ìbáraàlú sọrọ ti àjọ ti efcc wálé oyè wálé bó ṣe wí o oníṣẹ rí oyè péjú òun náà ni wọn mọ ń fi ẹsùn lílu jìbìtì kan lẹyìn tí wọn ní ó lu àáfàá láàfàá kan ní jìbìtì ẹni tó jẹ wípé òun ti gbórí wọ ilẹ dubai tiẹ ọmọ orílẹèdè wa nàìjíríà ni ṣùgbọn ilẹ dubai ní gbé títí ń ṣọrọ ajé o wọn ní fàṣásí aminu bayonde ń lórúkọ tiẹ wọn ní jẹjọ mọ pé àwọn méjèèjì wọn pàdé ní ìtàkọ̀yọ̀jára ti whatsapp group kan èyí tí wọn ṣí tí wọn jọ wà ń bẹ ni o lẹyìn tó sì jẹ pé àwọn méjèèjì náà ni a máa fún gbogbo àwọn tó wà nínú àgbáríjọpọ̀ ọ̀hún ní oúnjẹ ẹ̀mí bí fàṣásí ò bá ṣe wá sí wọn ni yusuf oyè péjú òun náà ni ó ṣe wá sí nínú gúrúùpù eléyìí tí wọn kó wọn sí o wọn ní ìjẹjọ mọ wípé ó sọ fún fàṣásí aminu bayonle o pé bẹẹ bá fẹ ralé bẹẹ bá fẹ ralẹ òun ṣerú iṣẹ bẹẹ ìyẹn lórílẹèdè wa nàìjíríà wọn látara bẹẹ òun náà ni fàṣásí bá bẹrẹ sí ní taari owó ìrìn sí yusuf oyè péjú o lẹyìn tó jẹ pé àtọwó àti ilé àti ilẹ kò sí kankan nu rẹ èyí tó fi hàn fàṣásí wọn nígbà tí sango rẹ ti ń gbé déwájú ilé ẹjọ lẹyìn tí ẹni ó ti bẹrẹ sí ní gba owó ọhún láti inú oṣù kejì ọdún 2020 títí wọnú oṣù kẹjọ ọdún 2020 òun náà ló fi gba mílíọnù mẹtàlá ó lé owó orílẹèdè wa nàìjíríà lọwọ fàṣásí aminu bayonle àbẹ́ẹ̀rí nǹkan lásìkò kòrò lòun ń gbowó ń gbowó ó sì ń fi owó ọ̀hún ṣararindin kọba tó ni wá kó ṣàánú wa ni o nígbà tí wọn ṣí ìwé òfin èyí tó jẹ ti òfin orílẹèdè wa nàìjíríà eléyìí tí ẹni wọn ṣe àgbékalẹ rẹ lọdún 2004 lẹyìn tí ẹni abala tá a fẹ sọ nípa rẹ yìí òun náà ló ń korò ojú sí àwọn ìwà ọdaràn lórí ìrànran irúfẹ eléyìí tí yusuf oyè péjú lọ rèé tọwọ bọ náà wọn ní ìjẹjọ mọ pé òfin tá à ń sọ nípa rẹ yìí ó ń bẹ ní section 390 subsection 9 èyí tí ẹni òfin ọhún òfin orílẹèdè wa nàìjíríà ni o lẹyìn tó sì jẹ pé bí wọn bá gbé ìdájọ kalẹ lórí rẹ ó ṣeé ṣe kó jẹ pé òfin ọhún ni wọn ò fi dáyọ á ẹ arákùnrin kan eléyìí tí wọn korúkọ tiẹ ní yusuf oyè péjú òun náà ni àmọ ti sango lọ síwájú ilé ẹjọ báyìí o látàrí bó ṣe lu jìbìtì owó eléyìí tó tó mílíọnù mẹtàlá ó lé ní 1,600,000 owó orílẹèdè wa nàìjíríà 13.6 million naira.
1: tó ẹ jẹ́ ká sáré de ojúde ọjà lọ́hùn-ún ká tún tẹ̀síwájú.
2: Go. Arábìnrin ẹ ṣì ń ra àbúrò òróró ni ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ ní tèmi o òróró power oil ni mò ń rà pàápàá jùlọ wọn ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: àpò pélébé òróró 90ml power oil tuntun ₦300 péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.
4: power oil Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
6: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
7: My brother, are you saying Lafarge don't change name?
8: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week country since 1960.
9: HBM Nigeria, formerly Lafarge.
8: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
10: Bangkok Bi Iroyin, Iroyin Agbosogbanyin.
1: Anija,
0: Ami,
1: Anija Bola,
0: Ami,
1: Ewo, kina shagba
0: wo, gbogbo to se, ko da fa eje ru fun yan, ko lo sora re,
1: ewo ni so
0: to, to sora re di akara ogun kale si mi lorun, lo sora.
1: Awa ti fo Olorun si waju,
0: ati fo Olorun si waju,
1: gbogbo ti o ba sele agba mo gba ni,
0: be ni, ko si ba je se na baba won na laje,
1: laje, eh, ara le, tun ka mo pada, gba nko giro yin te si waju ni kan ni omo lo abi Splash 105.5 FM. Iroyin eleyi ojo eleyi ti mo ka tahun tori wipe o se pataki ki a ma ka si eyin ara ilu leti ba ba so wipe ijoba o se nkan bi ijoba ba tu wa se to ba wa je wipe awon eyan kan ta tu jo n gbelu ta tu jo je ara ilu ta tu jo jo mo orilede yi ni won ba n ba nkan na je ki loju se awa ara ilu gangan to ye ka se awa gan lo ye ka ma fa oju won bo sita mo riroyin kan lenu jo meta yi ni ipele kan ni ekun ariwa nibi ti won ti ra awon ibusun si ile ewosan to si je pe awon to nsise nbe ni won si lo ta atani to nta atani to nra ara ilu ni won
0: oniwa
1: abaje gbo wa na la jo so wipe
0: ni ijaboda
1: ijaboda si bitu e rigbalo e rawo lo bi opolopo awon elomi na si bi won se boyo bi won se ma to ogun ta gbogbo e na
0: nu
1: ebi le towo ba ba ni amo gbogbo wa pata ojuse wa ni o lati daabobo ara wa to bakan na won ni ipinle kebi o won ni ile ise olopa na lo ti sawari awon okun ina atawon kan mi ti won lo fun ina manamana to po lopo yanturu won ni won ti ri gba o lowo eyan kan ti won fura si wipe ohun gangan lo ni ise bi ti ma n ba awon ohun amayederun to wa laarin ilu ti ma ba je ti o si lo mo kota Mustafa Abubakar ohun naa ni won pe oruko re oni ijoba ibile Bunza ni ipinle Kebbi o won ni sisawari eleyi na lo se waye lasiko ti awon olopa ti won pararo ni agbegbe kan ti won pe ni Kara ni ilu Bunza o latara bi awon kan ti se n kominu wipe gbogbo igba lawon kan ma n ju okun ina won ba transformer je gbogbo ohun to ba ye ko gbe ti ina ye ko lo lati fi wa fun awon eyan lagbegbe ohun naa ni won ba je o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kẹ́bí sp bashir usman tó fi léde ó ní wípé ìpàràrọ̀ yìí tí wọ́n ń ṣe náà ni wọ́n sì fi ṣàwárí àwọn ìdí mẹ́wàá tó jẹ́ wípé wọ́n dì bíi pé èèyàn di ẹran lékìrí lékìrí náà ni wọ́n di àwọn wáyọ̀ ọ̀hún eyín ni okun iná ni wọ́n dì sí o wọ́n ló pé bíi mẹ́wàá lẹ́yìn eléyìí wọ́n tún ṣàwárí àpò míì tó jẹ́ méje tó yẹ pé onírúurú àwọn nǹkan tí wọ́n máa ń lò fún iná ọba òun náà ni wọ́n kó síbẹ̀ o ní agbègbè ọ̀hún wọ́n ní àpò méje ìdì mẹ́wàá òun náà ni wọ́n ṣàwárí o tó jẹ́ ohun èlò iná ọba wọ́n ní àtẹ̀jáde ọ̀hún tún sọ̀rọ̀ síwájú o wípé àwọn tí wọ́n ń ba iná ọba yìí jẹ́ àti àwọn ohun amáyédẹrùn yìí náà ló sì ti ṣokùnfà rẹ̀ o tó jẹ́ wípé agbègbè yìí ni wọ́n ti sọ sínú òkun bírimù bírimù tó jẹ́ pé àwọn tó ń gbé bẹ̀ ń kọ́ o ọlọ́run ló mọjọ́ tí wọ́n ti fọn ojú wọn báyìí tí wọ́n ti fi kan iná ọba o ó tún sọ̀rọ̀ síwájú wípé ọwọ́ ba mustapha abubakar ẹni tó sì jẹ́ wípé wọ́n ti kọ́kọ́ mu lọ síwájú ilé ẹjọ́ wọn ni alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kẹ́bí cp umar adeja náà ló wá sọ wípé ṣe rí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kẹ́bí náà ni kò ní tẹ̀tí o kò ní sùn bẹ́ẹ̀ ni kò ní wo yóò mọ fínámọ́ àwọn èèyàn tó jẹ́ wípé ìwà ọ̀daràn náà ló wà lọ́wọ́ wọn wọn ní ibi tí ọwọ́ wọn bá sì ti ń kanwọ́ náà ni wọ́n máa já okun rẹ̀ báyìí eléyìí tó ń so wọ́n pọ̀ tí wọ́n fi ń hùwà láabi ọ̀hún tó jẹ́ wípé àwọn nǹkan tí máyédẹrùn fún àwọn aráàlú làwọn wá ń fojú sùn láti máa bàjẹ́ ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ó dá ìwé ìròyìn the nation ló gbé eléyìí ojú ewé kẹtàdínlọ́gbọ̀n náà lọ́sọ̀ kalẹ̀ sí o gbàǹkangbì òun náà ló sì bá dé. wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé afurasí jàǹdùkú olóṣèlú kan eléyìí tí orúkọ tiẹ̀ ní síkírù adédèjì òun náà ni ọwọ́ mọ̀ ti bá o látàrí wàhálà tó ń ti fìtínà kan èyí tó bẹ́ẹ̀lẹ̀ ìyẹn nílùú kire níjọba àbílẹ̀ ti Irewọlé eléyìí tó wà nípìnlẹ̀ Ọ̀ṣun. wọ́n nígbà tí wọ́n mọ fọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n sì mọ ṣe àpatẹnujẹ́wọ̀ o wọ́n ló ṣe lálàyé pé ẹ dákun ẹ ṣeun jẹ́jẹ́ o ṣé ẹ rí ẹnìkan eléyìí tó jẹ́ pé ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ló jẹ́ kódà inú ẹgbẹ́ òṣèlú ti àkọọ́dù lọ́wà òun náà ló mọ̀ ń pa àwọn láṣẹ o láti dá wàhálà lẹ̀ ó ní bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ onítọ̀hún òun náà ló pàṣẹ o léyìí tó jẹ́ pé lẹ́yìn tí àwọn ti gbẹ̀mí lẹ́nu èèyàn méjì tá à ń tún ṣe àwọn òṣìṣẹ́ ọlọ́pàá bíi mẹ́ta léṣe òun náà ló pàṣẹ fáwọn pé ó yá ẹna pápá bora ẹ fẹ̀yìn gbégbá mọ́lẹ̀ ẹ mú skrúbì kẹ́ ẹ mọ́ sá lọ tèfè tèfè tèfè ẹ wá já lọ o sínú ìṣẹ̀lẹ̀ alágbára kan eléyìí tó wáyé ní ọjọ́ ajé monde ìyẹn nílùú kire níbi tí ẹ ti ṣe lálàyé bí àwọn jàǹdùkú kan eléyìí tí wọ́n ní wọ́n kóra wọn jọ o wọ́n sì fẹ́ lọ rèé gba gáràjì léyìí tán ni àwọn tí ń ṣe àkóso gáràjì ọ̀hún òun náà ló jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc wọ́n lásìkò tá à ń sọ nípa rẹ̀ yìí àwọn jàǹdùkú ọ̀hún wọ́n dé torótoro wọ́n dé torotoro léyìí tí wọ́n sì ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá èyí táwọn tó wà ń bẹ̀ tí lọ rèé ké sí pé wọ́n fẹ́ẹ́ dá wàhálà lẹ́hìn bí o ẹ wá bá wa bù wọ́n so o ẹ tètè wá kìlọ̀ fún wọn o kí kálukú wọn mórí wọbi tí ó ti wá lọ kí wọ́n mọ̀ jẹ́ kí gbàǹkangbì ó bẹ́ẹ̀lẹ̀ lákàtà ọ̀dọ̀ àwọn wọn níṣẹ́ rí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá èyí tí ó yọjú síbẹ̀ láti lọ rèé pàtù sáwọ̀ kí wọ́n sì mú àwọn tí ọ̀rọ̀ bá kàn kí wọ́n gbé wọn lẹ̀ bárajó gan wọn ni ọ̀kan lára àwọn jàǹdùkú ọ̀hún ó gbé súnmọ́ òṣìṣẹ́ ọlọ́pàá o léyìí tó sì lọ rèé gba ìbọn AK-47 èyí tí òṣìṣẹ́ ọlọ́pàá tó gbé dání wọn lẹ́yìn tó gba bájínátù irin burúkú ti fọná lẹ́nu ọ̀hún tán ló wá ń bẹ̀rẹ̀ sí ní yin bájínátù ọ̀hún léyìí tó sì ṣe bẹ́ẹ̀ pa èèyàn méjì kódà ó ṣe àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́ta ó ṣe wọ́n léṣe o lọ́jọ́bọ̀ thursday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀yí ànánù o òun náà ni ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀ṣun ibrahim zungura ló wá ń fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ léyìí tó ṣe lálàyé pé ṣe rí ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú kireun àwọn afurasí mẹ́rin òun lọ́wọ́ ti bà lára wọn òun náà ni síkírù adédèjì ẹni ọdún mọ́kànléní ogún 21 ọ̀lálérè taiwo ẹni ọdún mọ́kànléní ogún 21 ọ̀lálérè adémọlá ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 àti bankole abiodun ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 zungara ẹni tó ṣe lálàyé o pé ìbọn AK-47 rifle eléyìí tí ẹ gbà lọ́wọ́ ọlọ́pàá àti àáké ẹlẹ́nu ṣómúṣómú tó fi mọ́ ta àbọn òun náà ni wọ́n gbà lẹ̀ lọ́wọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí eléyìí tí wọ́n jẹ́ afurasí o nígbà tí ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tí ó gbé kalẹ̀ oníṣẹ́ rí ìwádìí ilé ìtàn kọ́kọ́ ṣe ló ṣàfihàn rẹ o bí àwọn wọ̀nyí ti ń dá wàhálà lẹ̀ jàǹdùkú olóṣèlú ni wọ́n lè tó jẹ́ pé ẹni tó léwájú wọn àyẹ̀wò àyẹ̀wò ni ẹ máa pọ̀ kọ rẹ̀ wọ́n ní ọkùnrin ní jẹ́ ǹjẹ́ kí lóko baba tó bí lọ́mọ wọn ní títí di àkókò tá à ń ka ìròyìn sétí gbọ̀nyín wọn àti ìmọ̀ọ́kọ baba tó bí lọ́mọ wọn níṣẹ́ rí àyẹ̀wò yìí gan òun náà ló lọ rèé já ìbọn AK-47 gbà lọ́wọ́ ọlọ́pàá léyìí tó sì bẹ̀rẹ̀ sí ní dojú ẹ̀ kó àwọn èèyàn tí ń bẹ́ẹ̀bẹ̀ o tó sì ń ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn síkírù ẹni tó ń ṣe àpatẹnujẹ́wọ́ pé òun tóun o ibùdó àwọn ọkọ̀ tó wà ní náírà and kobo nílùú kire ibẹ̀ lòun wà tóun ti máa gba owó oníṣẹ́ rí ẹlòmíì náà tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ lọ́kọ̀ ló jẹ́ òun náà wà o níbi ọjà ọba dá léyìí tó jẹ́ pé ibẹ̀ lòun ti ń gba owó tiẹ̀ oníṣẹ́ rí àyẹ̀wò tẹ̀ ń wò yìí òun gangan ni yóò wá máa pàṣẹ fún àwọn èèyàn pé ẹ lọ bá wọn ẹ lọ gbowó wá ẹ sì lọ bá wọn pé wọn ò ní pẹ́ kúrò níbi tí wọ́n wà wọn o torí pé bí wọ́n bá kọ̀ tí wọ́n bá kúrò ńbẹ̀ a jẹ́ pé òun ó ṣe gudugudu méje yàyà mẹ́fà òun ó pin títí ọdẹ méje pa nínú igbó òun ó pa fúnko wà wọn oníṣẹ́ wa rí o látìgbà táwọn ti ń kó owó fún àyẹ̀wò kí náà òun ò tẹ lọ́rùn bíi kó jẹ́ pé gbogbo nǹkan tó wà ńbẹ̀ pátápátá títí ẹ̀ òun náà ni kó jẹ́ ìwé ìròyìn the nation ló gbé lónìí ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ tààràtàrà sójú ewé kẹ̀ẹ́dínlọ́gbọ̀n ìwé ìròyìn the nation.
1: tọ́ ìwé ìròyìn the nation ló gbé ìròyìn eléyìí tèmi náà fẹ́ mú wá ṣe tí gbọ̀nyìn o wọ́n ní wípé àwọn mẹ́ta náà ni wọ́n máa pàdánù ẹ̀mí wọn lánà òde yìí o nígbà tí àwọn méjì tí wọ́n sì farapa nígbà tí wàhálà bẹ́ sílẹ̀ lórí èlò lórí 200 naira péré eléyìí tí wọ́n ní wípé ìkọlùkọgbọ̀n ọ̀hún náà ló sì wáyé o láàrin àwọn ọmọ ìṣọ́ta àtàwọn tí wọ́n ń wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ní agbègbè ìkọlà ní ìpínlẹ̀ Èkó wọ́n ní alákòóso òfin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà ló sì ti sọ báyìí wípé àlàáfíà ti ń padà jọba ní agbègbè náà torí wípé àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n kó lọ sí agbègbè ọ̀hún náà ni wọ́n sì ń ṣe ìpàràrọ̀ tí wọ́n ń ṣe àmójútó agbègbè náà látara ìṣẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó wá jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abimbola Adebisi ó jẹ́ kó di mímọ̀ wípé wàhálà bẹ́ẹ̀lẹ̀ nígbàtí àwọn ọmọ ìṣọ́ta tí wọ́n dá ẹni tí ń wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta yìí dúró tí wọ́n sì sọ wípé gbọ́dọ̀ fún àwọn ní 200 naira eyín ní 200 naira wọ́n ní ṣùgbọ́n o ẹni tí ń wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta náà ló sì sọ wípé akílódé iṣẹ́ òun lòun ṣe bóò lòun ó ṣe fún ọ ní 200 naira owó kíni owó ìdámẹ́wàá ni àbówó olè àbówó gbá àbówó àwo wọ́n ní ọkùnrin yìí kọ̀ kò san owó ọ̀hún o lẹ́yìn eléyìí náà ni wọ́n ní wọ́n gba ọkọ rẹ̀ tí ń wà yìí ní kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n ní eléyìí ó padà lọ o gbà tí ó padà dé pẹ̀lú àwọn èèyàn míì ni eléyìí náà sì ni wàhálà fi bẹ́ẹ̀lẹ̀ tí àwọn tí ikọ̀ méjèèjì tí wọ́n sì kọjú wàhálà sí ara wọn wọ́n ní látara bẹ́ẹ̀ èèyàn mẹ́ta wọ́n pàdánù ẹ̀mí wọn àwọn méjì wọ́n farapa wọ́n ní kódà wọ́n tún fi ọwọ́ ba ilé bíi méjì kan tí wọ́n sọ iná sí lásìkò tí wàhálà ọ̀hún tó bẹ́ẹ̀lẹ̀ ìpínlẹ̀ Èkó ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o àwọn mẹ́ta pàdánù ẹ̀mí wọn àwọn méjì farapa lásìkò tí wàhálà bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn ọmọ ìṣọ́ta àtàwọn oníkẹ̀kẹ́ márúwá.
0: ó dá adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́ntẹ́lẹ̀ wa back to back ìyẹn nìkan ni ọmọlúàbí splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ni o adex ajayi adúpẹ́ lọ́wọ́ yín sherifat funkẹ́ aziz adúpẹ́ okunle lawal akànnì adúpẹ́ matthew ajibade adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa o ọ̀pẹ́yẹmí alẹ́ṣinlọ́yẹ adúpọ̀ lọ́wọ́ yín ìfẹ́ ló sọwọ́pọ̀ olúwọ́bọ̀ ní jó jaláìláì tajudeen adésínà adéọ̀sùn kunle lawal akànnì adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa o ẹ̀yin èèyàn tiwa eso balo adúpẹ́ ibrahim sulaimon ọ̀túnba akípẹ̀lú charles ọláìdé adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa inú wádùn púpọ̀ sí yín o ẹ tí pọ̀ tó ẹ lọ rèé pọ̀ sí wa títí layọ emosu adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa michael adúpẹ́ ní ọwọ́ tina aláwọ̀dé ọdúnọlá miriam adúpẹ́ ní ọwọ́ yín o adékúnlé adébáyọ̀ ọ̀pẹ́yẹmí alẹ́ṣinlọ́yẹ gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé wa tó fi dórí abigail aládé inú wádùn púpọ̀ sí yín o ẹ mọ̀ kúrò ńbẹ̀ láíláí àtẹ̀yìn àtàwa àtijọ́ rọpọ̀ bíi ìkẹ́tọ́ bọ́nú
1: lónìí
0: ó dẹ̀ já lọ sílẹ̀ òkèèrè torí pé ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan abanilojẹ lele yi o o na ni mo ti gba npako lo sile ejo eleyi ti nbe nile gẹsi latari esun marun ototo kan e to ni se pelu sise kotokotona e ti won fi kan onito hun omo ilede wa Nigeria won le to je pe gbaju gbaja onijo ni o iwe odinaka ina ni aporuko re apejo oruko o na ni pokoli won ni jeje mo pe pokoli yi o na ni mo ti songo re won gba npako won gbo turutu o di wo nile ejo yen lojoru weze ose ti a wa nu eye nigbati enikan le to je pe ose lo je nile ejo hun James Baker oni aporuko re o nigbati o mo fidi oro mule en lori itakun ejo ati email e to fi sowo si awon le ise oniroyin ki won le mo bi ti nkan de duro lori oro arakunrin ohun oni sere arakunrin ta so nipa re yo o mo ngbiyanju o ngbidanwo lati se kotokotona pelu eni elenikan le meje ototo ko de ni won ni elekeje o se kotokotona ni tipatipa pelu eni eleni tan so nipa re yi le meje ototo oni se wa ri pari pari re o o tun didudu ya o fata ajo si afun onitohun lasiko gba to fe fi agidi wole sibi kolofin ara onitohun ni ha o mo se o o se la wi bomo ilede eni ba wuwa kiwa o se la so funru won won tesiwaju na awon oro ile ti e gbe kale pe bo ti de je pe oro re o won ti so pe won be si ni se igbejo re bo ba di ojo kan din ni ogun osu kesan odun ti a wa ninu e yi beka en to fidi oro mule pe e wo ba se wa nsoro yi o ta ntari awon oro isi takwa jara fun eyin oniwe iroyin lati ri a fe je ko di mimo fun yin ni o pe eni to se kotokotona pelu re yi a fe gbo nkankan nipa re rara bo ti wu o mo oni se ri oruko re ni o ebi re ni o ile ti ngbe ni o ibi to ti wa ni o gbogbo awon nkan won yi o na ni kikaluko lo re dawo ko lori e lati mo so nkan lori e oni se re oro tan so nipa re yi ase ile ejo ni o nitori ojo waju eni eleni iwe iroyin the nation lo gbe loni gbanko gbe lo da lori tabili wa
1: to labala kaso layo won ni iko omo ogun owo keji eleyi ta mo si operation fasanyama na ni won ti dola arabirin kan o eleyi ti awon ajinigbe awon agbesumo mi ti won jigbe o won ni latara didola arabirin ye won tun dena awon ajinigbe ye lati ri owo idola lati ri gba lowo awon molebi arabirin to fe sanwo won ni isele yi na lo waye o ni agbegbe ni ijoba ibile danko wasagu ni ipinle kebi o won ni didola obirin yi na lo si waye o leyin awon ohun kan ti won ri gbo nipa ti ifimifinle wipe awon kan fe lo san owo idola fun arabirin ohun arabirin na ni won ni won jigbe ninu oko re o ni osu to koja eni ti se adele agbenuso fun iko na Ogagun Olaniyi Osoba gege bo se se lalaye ninu atejade to fi le awon akoroyin lowo ni ojobo ana wipe awon iko omogun yi na ni won tara sasa ti won si lo re seburo awon ti won fe gbe owo na lo atawon to fe wa gba won ni logan ti awon agbesumo mi yi ti won ri awon na ni won si bere si ni yinban o won ni sugbon o ha won ni agbara ju agbara lo bi irin ba kanrin ikan o te fuko o won ni won te fun awon won se sa lo tefe tefe won ni koda won roju lati fi wa gba owo na mo be si ni eni ti won jigbe won fi arabirin na sile na ni won si sa lo won ni sugbon adupe o wipe arabirin na nko nkan kan o se o ko farapa be si ni ko faragbogbe lasiko ye won ni ni bayi o obirin na nko o ti wa pelu awon molebi re ni ijoba ibile danko wasago ne ipinle kebe
0: o da ko to di wipe a ma tata pise lori iroyin gbankogbe yen fun toni temitemi gbankogbe se sele lorilede wa Nigeria o na lo sele kaakiri gbogbo agbalaye o
1: be ni ti China n te lagba
0: won ni isele alagbara ekun omi eleyi to mu kila le pe abatadani o na lo ti gbemi lenu ogoro awon eyan o iyen ni enu bode eleyi to pa agbegbe Nepal ati le China papo oba to ni wa ko ma ba ni se mo ni o lowo lowo ba tun se soro ye oba kan ni de Norway òun náà tún dágbére fáyé pé ó dìgbò ṣe àwọn eléyìí gbáǹkọgbì alágbára ni eléyìí tó ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáńláyé àwọn abẹlúwa o àwọn gbáǹkọgbì eléyìí tí ó máa gbomi lójú ẹni tẹ́yìn ó mọ káwọ́ lérí fẹsẹ̀ jọlẹ̀ kọ́mọ́dì ó sọ̀kalẹ̀ lọ́ọ̀dẹ ẹnì kọ̀ọ̀kan wa ṣẹ̀wárí àwọn gbáǹkọgbì kan eléyìí tó jẹ́ pé ayọ̀ ló máa ń bá dé ọba tó ni wá àwọn gbáǹkọgbì ayọ̀ tí máa ń múnú ẹni dùn òun náà ni kó máa sọ̀kalẹ̀ lọ́ọ̀dẹ ẹnì kọ̀ọ̀kan wa níbí yìí láti máa wá ṣẹnu déédéé síbí ká lè láǹfààní àti pàdé yín yẹn bó bá di ní ọjọ́ ajé Monday á fi gbáǹkọgbì ìròyìn kọ́ lónìí nù kálẹ̀rẹ̀ lọ́jọ́ ajé Monday níbi tá a bá fi kọ́ sí ti fún tẹ̀lé ìròyìn àwa la ní ẹ̀yìn lẹ̀ ń gbádùn ẹ̀ o gbáǹkọgbì ìròyìn kọ́ ìkànnì ọmọlúàbí ló ní ìgbáládùn yín ló wà fún ní déédéé agogo mẹ́ta òun náà lẹ́ pàdé Kenneth Ogwaeje lórí ètò ètò kẹ́lẹ́ ìta pè ní lunch break extra bọ́bá wa di láago méje àṣálẹ̀ ẹ pàlẹ́ ọ̀lárẹ̀wájú adéwùsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lórí ètò ètò kan tá a pè ní àríyá extravaganza ẹ máa tẹ̀lé wa back to back níkànnì ọmọlúàbí 24/7 la fi ń gbòòsàn afẹ́fẹ́ ń bí nítorí tiyín náà sì ni o títí wa di ọ̀la táàtú pàdé fún àkọ́tún ròyìn ti ìfúntẹ̀dọ̀ Aminat Adetun Badmus òun lorúkọ tèmi o mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ ó ṣe dáadáa.
1: Tẹ́miládé àlòkọ òun lorúkọ ti tèmi ó tún dìgbà kan ná ire o.
11: ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ají ṣe bí ọ̀yọ́ láàrí.

0: fún mi ní láti go.
1: Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni. Ohun tí ò mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀ wa sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Turn up your radio. Hey! Hey, hey, boogie, hey, boogie, hey, hey, boogie.

0: Oats.
1: Quaker Oats. Much more goodness. Now in a new pack.
2: Ọ̀gá Mọ́kẹ́tà, Madam Onivili Station, ṣé ẹ rántí Dangote Free Petrol Delivery?
3: Bẹ́ẹ̀ni o, àrántí.
2: Dangote Petrol mú pèsè epo petrol sí Fili Station yín. Ẹ̀ra 250,000 litres ó kéré jù. Kẹ̀sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
3: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
2: Tó bá jẹ́ pé òun wẹ̀kọ̀ láti fi kún ti Fili Station rẹ, láti pín epo petrol tàbí ti bísínẹ́sì rẹ nílò epo púpọ̀. Ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìfijíṣẹ́ ọ̀fẹ́ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn ń bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.
4: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fanimọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
5: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
6: Ìwọ náà kò ojúmọ́.
5: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
6: O dáná, sọ ká gbọ́.
5: Àbí.
4: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
0: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Kashia. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kashia. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Kashia. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Kashia. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Kashia. Ṣó ti Kashia.

0: sọ ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìjọba àbílẹ̀ lè ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM ilé ìfún báláwo fẹ́lẹ̀ lè ń bàdàn pẹ̀lú mr dobue ẹ̀yin tẹ̀ ń wúwà lórí tiktok bẹ́yìn náà bá fẹ́ gbẹnu sí at mr dobue aribisala mcpa òní ojú òpó tẹ́ fi lè kàn sí wa ń bẹ̀ ẹ̀yin náà mọ̀ repost ẹ̀ mọ̀ sí àyẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ drop candidate sí tẹ́ bá ti ń repost àmọ́ rí ń bì ẹ̀yin tẹ́ wà lórí facebook ẹ̀ tún mọ̀ sí àyẹ̀ lọ mo ti tẹ́wọ́ sí adéwùmí ajibọlá ìkúponíyì àti send owó sẹ́yìn náà ẹ lọ rí confirm lórí facebook pé lóòótọ́ lẹ ti rí ẹ mọ̀ drop comment ẹ mọ̀ like ẹ mọ̀ sí àyẹ̀ splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan tàbí lórí tiktok at mr dobue aribisala mcpa oni ojú òkúta fi lè máa wò mí basa ẹ kú atótó ni látàárọ mà lórí ọyọ sàòtú tí à ń wí wọn sọ wípé ó ń kálukú òpó lówó ọjà rẹ ni ẹni tí ọjà rẹ tó bá sì mú yẹsì ńlá yí ọba nẹjà basa mo sọ lẹẹkan kí n tó lo ojú ọjà pé ṣé kìí ṣe pé àná dáná tacha ìní ká tún mọ retí báyìí tí ó wà wá láti ìpínlẹ ọyọ ṣùgbọn kẹ tó lọ bí ó náà tacha déhùn kí lẹ rò pé sẹlẹ fún mi ní nǹkan mẹta tẹ rò pé fi lè náà kí àti rẹ mi ò ṣe ni o àti odidi ọmọ o ẹ kàn sọ pọ́ǹtì mẹ́ta tí o tiẹ̀ fi yẹ kán tiẹ̀ ṣe kàmpín kámọ̀ wulẹ̀ sọ owó lófò báṣà ló ní ọyọ sáà kámọ̀ wulẹ̀ sọ owó lófò ẹ sọ ìdí mẹ́ta táwọn mẹ́tẹ̀ táwọn méjèèjì fi gbọdọ̀ sọ owó lófò ẹ wàá sọ ìdí mẹ́ta tẹ fi wà preferable.
1: Ní dá wọn dúró wọn gbọdọ campaign everybody gbọdọ contest and they are sitting reps so wọn wà nínú ìjọba lọwọlọwọ so tí wọn ti ẹ easy fáwọn èèyàn láti assess àwọn èèyàn máa wò pé òkè o ẹ odidi ọmọ o ẹ ti wà ń bí fọdún mẹta àbí mélòó this is a second rep tó ń ṣe àbí. So ti wà ń bẹ fọdún
0: méje àti nkankan
1: ọdún méje àti nkankan kí náà ti ṣe fún àwọn èèyàn wọn ní both constituency local government méjèèjì wọn honourable rẹ mi ò ṣe ní náà kí làwọn náà ti ṣe fáwọn èèyàn wọn ní constituency wọn títí èmi very easy very simple number one ẹni tó bá wo antecedent mi wọn á wọ pé náà obìnrin yìí owó ẹ ló ń ná láti ìjọ yìí
0: kò sí
1: nínú ìjọba kankan ó ń rọnu school ni. So owó tó yẹ kí n máa fi ná sára mi
0: tí n máa fi ra jewelry
1: owó school yes ìṣe kí n máa ra jewelry sára ìṣe kí n máa ra ànkárá ńláńlá bọ̀ báwo máa ṣe ra ànkárá 100,000 nígbà mọ̀ pé nìkan wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò níbi tó fẹ́ sùn tó ń sun abẹ́ bridge báwo ni máa ṣe ra gold 100 gold 1 million
0: ṣe tí ṣe ní àwọn èèyàn
1: ni. Amoni dada I have like three different NGOs and owó mi owó àwọn ọ̀rẹ́ mi àti ọkọ mi tó bá ń fún mi òun là ń lò láti fi run NGO yẹn.
0: So nítorí àti máa ṣe bọ NGO ẹ wò pé aráàlú ò fẹ́ wò pé ẹni ẹni tí ò tí ìdúró sí.
1: Wọ́n á wo iṣẹ́ ọwọ́ mi wọ́n á dẹ̀ wò pé no ẹni sùúrù number one obìnrin tó wá jẹ́ ẹni tó wá jẹ́ obìnrin àwa láàánú lójú a ní plans a ní programs.
0: Torí àti máa ṣe bọ̀ torí pé ẹjọ́ obìnrin ìkẹta ń kọ́.
1: No number one ṣùgbọ́n ọlọ́run mo lọ́lọ́run ṣẹ̀ngbọ́n mo ní ọlọ́run ni number one.
0: Àwọn
1: rẹ̀
0: mi ò ṣe ní òlọ́lọ́ ṣé.
1: Oríṣiríṣi èèyàn ní ọlọ́run ó dẹ̀ ní different time
0: ọlọ́run
1: ready that's very good ọlọ́run ready àti push èèyàn out so number one mo lọ́lọ́run number two mo jóbìnrin and number three àwa nu ẹgbẹ́ PDP tara ló fẹ́.
0: Óyá ẹ wá bá tó bá wá dásìkò campaign ẹ ti sọ wípé ó yẹ ẹgbẹ́ scorecard yín bòde kí lẹ ṣe ìní nǹkan àkọ́kọ́ tẹ́ fi nọ́ọ̀kì wọn lásìkò campaign ẹ sọ méjì míì tẹ́ fi lè nọ́ọ̀kì rẹ̀ mi ò sì ní àti odidi ọmọ.
1: Mo ti invest sínú àwọn èèyàn
0: rẹpẹtẹ ti yín nìyẹn that is your own advantage I said what intello láti fi discredit tiwọn ní òṣèlú
1: bẹ́ẹ̀ lọ́sẹ̀ lónìí èmi ò ní discredit anybody
0: ẹ̀yọ́ lọ́sẹ̀ lónìí ẹ̀ mọ́
1: wà nípa ààyè káàkiri ni. They are also doing well now. Honourable Remi Oseni ṣe dáadáa ní Doha ní Ìbàràpá.
0: Kò síbi tẹ́ ẹ lè gbárùn.
1: Same thing pẹ̀lú odidi ọmọ. Òun náà ṣe fáwọn kan.
0: Wọ́n lálẹ́ ibù kankan.
1: Èmi ò rí èmi ò dẹ̀ wá for now. Ọ̀rọ̀ báṣà ni mo wà on.
0: Ṣé wàá òkú kò ní tàìtì fún yín láti contest ẹ̀ dẹ̀ convince àwọn yẹn against wọn.
1: Kò lè tàìtì.
0: Nígbà tí lálẹ́ ibù kankan kò síbi tẹ́ gbárùn wọn.
1: Aráàlú ti sọ jí dáadáa wọ́n dẹ̀ ti mọ̀. They're gonna look at the three of us. Wọ́n á dẹ̀ wò pé okay this woman is younger this woman is a woman this candidate is a woman and women we have plans and programs. So you know intan àmà ṣe máa yàtọ̀ empowerment lèmi fẹ́ wá ṣe 100%.
0: Bíi ti Natasha Abi.
1: Màá rọ àwọn èèyàn lágbára Natasha ń ṣe iṣẹ́ ńláńlá ní Kogi State.
0: Ṣé role model yín Natasha?
1: Ṣé lásán fún yes definitely role model mi ni. Ó wà lára àwọn tó help mi náà láti contest tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́.
0: Ṣé gbogbo àwọn kinní kan scandal náà?
1: Òun ò ní scandal kankan o.
0: tó ní í ṣe pẹ̀lú òun àti senate president.
1: Òun kọ́ ló ní scandal bóyá ẹni tó fẹ́
0: senate president.
1: Bóyá ẹni ló ní scandal bọ̀ Natasha ò ní scandal kankan Natasha ń ṣe iṣẹ́ ó dẹ̀ wù wá lórí.
0: Ṣé mọ̀ pé beautiful lady Natasha.
1: So ìgbà míì toaster máa ń pọ̀ jù náà ni problem.
0: Náà mò ń sọ pé ṣé kò wà ní lọ dàbí ẹ̀sìn mọ̀ pé.
1: Kò disturb iṣẹ́.
0: Bàṣà náà ò sì báàdì.
1: Àwọn ọkùnrin tí wọ́n
0: ní scandal ṣá ń
1: ṣiṣẹ́.
0: Bó lẹ́ ti wá sí.
1: Ṣé wàá rí yẹn mi rí pé mo bad.
0: Mo ní bàṣà náà ò sì báàdì
1: nínú ayé. Èmi ò notice mi notice.
0: Mọ̀ pé bad. Okay now ṣé in tí mo sá ń fẹ́ fàyọ ni pé ṣé ẹ ní fún wa replica Natasha torí Natasha ojú méjì.
1: Máa fún yín ní Natasha when it comes to iṣẹ́ ó ń ṣe iṣẹ́ ó dẹ̀ jẹ́ ọmọlúàbí ó dẹ̀ fẹ́ràn àwọn aráàlú ẹ̀.
0: Ojú kejì nkọ.
1: Èmi ojú kejì wọ́n lè máa disturb ẹ̀ but wọ́n mọ̀ bó ṣe máa handle ààrẹ ó dẹ̀ handle ààrẹ dáadáa ṣùgbọ́n àwọn ló sọ sorry last. Ṣé òun bẹ̀bẹ̀ òun ò bẹ anybody now àwọn yẹn ló símà last last.
0: Okay now tí ilẹ̀ṣẹ̀ bá wá tó bá lọ ká pé ẹ bá tiẹ̀ wá àwọn ìkìlẹ̀ máa ṣe.
1: Lágbọ̀rọ̀ ọlọ́run máa wọlé o you know tí ọ̀tá mi ò bá dẹ̀ wọlé máa tún continue tí mo ṣe faraàlú máa continue.
0: Tẹ bá wọ tí ìbákiri bá pè tẹ bá wọ tí wọn bá pè pé ó ṣáà ti test water ó ṣáà ti ó yá máa bọ.
1: Test water kọ̀ọ̀kọ̀ lélẹ̀ yìí òun fẹ́ contest ni.
0: Nínú àwọn sọ pé tẹ bá wá wọ tí wọn bá pè láti
1: election. Èmi àti ẹ̀ wọlé mama sọ nǹkan tó wà negative.
0: Wọ́n ní tèmi máa ronú pẹ́lú òní jẹ́
1: kó máa ro. Governance ṣe máa rí.
0: I wish you all the best.
1: Yes, I am moving forward. Kò sí backward kankan bí kankan mọ́. Àfihàn lẹ̀.
0: With PDP.
1: PDP láwa bẹ́ẹ̀ ni.
0: PDP wíkẹ́.
1: PDP ò dẹ̀ lọ anywhere PDP kan náà ni.
0: Ẹ̀yin àti Alhaji Azeem Gbolaru mi.
1: Leader ti wa nìyẹn. Èèyàn gidi. Mi ò ríru olóṣèlú bẹ́ẹ̀ yẹn. Yàtọ̀ sí Bàbá Adédu Bukola Fọrun kẹwọn. Yàtọ̀ sí Popsi tèmi náà. Bí àwọn náà ṣe rí nìyẹn. People person 100%. Ẹ lè jókòó tí wọ́n tẹjọ mọ́ máa sọ̀rọ̀ tẹjọ mọ́ máa discuss. Kò ń ṣàwọn tó yẹ kó tó máa ti débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbapá sókè báyìí ò lè kọlẹ̀kùn lé wọn ò lè ṣílẹ̀kùn. Ó bá pè wọ́n wọn lè gbé fóònù ẹ. Excellency Azeem tó bá pè wọ́n lọ́wọ́ kan wọ́n ti gbé fóònù àwọn gan tún máa pè ẹ́ padà. Èèyàn nìyẹn èèyàn. Àwọn ló yẹ kó ti ṣe gómìnà wa tipẹ́tipẹ́ káwọn aráàlú rí bó yẹ kí ìjọba bó yẹ kí gómìnà ṣe máa ṣe pẹ̀lú àwọn èèyàn láràlú. Kò ń ṣe pé kẹ́nìkan máa gbágbá sókè báyìí káwọn DSS máa léyàn lọ́tùn lọ́sì. Meanwhile àwa la gbé ẹ débẹ̀ àwa la sọ ẹ di gómìnà wọn wá ń bounce wa láti súnmọ́ ẹ láti bẹ́ẹ̀ sọ̀rọ̀.
0: Wọ́n ti gba lẹ́sìn nìní ẹ mà wọ́n tiẹ̀ ti fi
1: irú
0: tí ò ní security
1: tẹ́tí àwọn
0: tiẹ̀ ti yánkè wọ́n torí pé wọn ò ní gbogbo.
1: Láíláí kò sẹ́ni tó lè yánkè anybody ẹ̀mí wa ọwọ́ ọlọ́run ló wà tásìkò bá ti tó àsìkò ti tó ẹni tí lọ́lọ́run máa fi ní kan fi gẹ́rì di onítàn. So kò ń ṣe nítorí ìyẹn ṣe rí àwọn èèyàn wa tán bá ti débi ipò agbára wọ́n máa change wọ́n máa di èèyàn burúkú ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn tẹ́lẹ̀. Wọn ò fẹ́ràn èrò tẹ́lẹ̀ wọn ò fẹ́ràn aráàlú tẹ́lẹ̀
0: wọ́n kàn fẹ́yìn bẹ́ẹ̀. Gómìnà Deputy Governor ló jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Èèyàn ni wọ́n.
1: No apart from that wọ́n ṣì disin antecedent gbogbo nǹkan tó ń ṣe látìgbà yẹn wọ́n ti ń ṣe é dè ní ilé.
0: Ṣé ngbà ẹni tí ò sí ìjọba mọ́ ẹ wá
1: rò pé kò ní mọ́
0: gbogbo yóò mọ́ gbogbo ọdún gbà tí ò sí
1: ìjọba mọ́. Ẹ máa gbọ́ wọ́n ń ṣe gómìnà Oyo State àmọ́ ojoojúmọ́ làwọn èèyàn ẹni tó bá wá kí wọ́n lé wọn ojoojúmọ́ lẹ́vrìbọ̀dì ń jẹun bẹ̀ tó ń lọ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń go through hardship ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀. So èmi ò tí ì rí gómìnà náà tó ń feed àwọn èèyàn lójoojúmọ́. Kò dẹ̀ sí tó máa cost ìjọba ìjọba bá máa ṣí food bank káàkiri kan ṣí sí gbogbo local government káwọn èèyàn ló máa gba oúnjẹ ń bẹ̀ ẹ fáwọn èèyàn ní káàdì kẹ́nìkan ló máa gba kóńgò ráìsì kan kóńgò ẹ̀wà kan kóńgò gàrí kan kò lè ná ní 10,000 lọ́sọ̀ọ̀sẹ̀.
0: Ojú òkú sáà ń ṣẹ́jú látẹ̀ kan ní
1: sílẹ̀ tí káwọn
0: èèyàn
1: tàbí tó máa
0: pè yín ni.
1: Èmi
0: àwọn èèyàn bàkánmọ bilé ìbé ìjọ ọmọ ẹgbẹ.
1: Èrò bọmọ sàròmídì kàkàdì kúkú bẹẹ lóǹdì káka lójú ogun basa is here for you.
0: Ta ló wà lójú òkú
1: ẹ̀ lóò.
2: Ẹ̀lọ́ ọ̀gá mi.
0: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
2: Gbogbo ń bẹ̀ ni ẹyẹ méjì ìdàgbà.
0: Basa rí o fún Ọ̀yọ́ South Senatorial District.
2: Aláwọ̀kọ́ mo kọ́ kí ní ná.
1: Ẹ ṣe mo
2: dúpẹ́. Pẹ̀lú ògbọ́n pẹ̀lú ògbọ́n ọlọ́run ọlọ́run ọdún ẹ̀ lórí.
1: Àmì
2: ṣe rí nǹkan tó mọ́ bá tí wọ́n. Kí ni kẹ́ ẹ ní pé wọ́n láyà pọ̀ fún ògbọ́n ọ̀bá búra. Bí ẹ ti ń sọ̀rọ̀ àbáàárọ̀ wọ́n bá ẹ̀rọ ẹ̀rìn ni. Ìbá ọkùnrin ní ìgò láyà tó wọn. Màlá làájú. Mo kí wọn o. Ọlọ́run ẹ̀dẹ̀ ràgbà ọlọ́run.
1: Ẹ
2: sọ fún wọn kẹtẹ́wọ́ bá náà o.
1: Yes o. Ẹtẹ́wọ́ fún wọn báyìí báyìí. Bẹ́ẹ̀ni.
0: Kàtẹ́wọ́ sáwọn náà.
1: Ẹtẹ́ fún wọn.
0: Ẹtẹ́ fún wọn. Ẹtẹ́ fún wọn.
1: Ẹtẹ́ fún wọn.
2: Ẹtẹ́ fún ìdàgòdò orí jẹ́ ọ̀gá mi. Ẹtẹ́ fún ìdàgòdò orí jẹ́.
1: Ẹsẹ̀ ǹdí àkáǹtì. Ẹ máa manage.
0: Ẹsẹ̀ ǹdí àkáǹtì kò ní bàjẹ́.
1: Owó
0: ilé-ìwé
1: wa ni.
0: Kò ní bàjẹ́.
2: Àkábíyèsí o.
0: Ṣé dọ́sà ìdì? Ṣé dọ́sà ìdì? Happy century. Ṣé dọ́sà ìdì? Mo là ṣe jẹ́ ó mọ̀ tó bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún kí là á dé.
2: Kábíyèsí, ẹ má bínú sí mi, kò ní bàjẹ́, a ti wọ̀ ọ̀lú báyìí.
0: Ó dà.
2: Èmi àti dọ́bù èmi àdọ́ǹtì.
0: Ó yà.
2: Ṣé lálejò tẹ́ gbé wá yìí? Ṣé wá ń gbọ́ ọkùnrin tà? Sọ́rí, obìnrin tágún-tágún.
1: Ẹ ṣe mo dúpẹ́.
2: Ẹ lágbọ́rọ̀ dán.
1: Àmì.
2: Ó kàn dùn mí tí ó bá ṣe pé mi ì lè lọ dìbò ń bẹ̀ yẹn ni.
1: Ẹ bá sọ fún àwọn èèyàn yín. Àwọn èèyàn yín tó wà ń bẹ̀. Àwọn èèyàn yín sá.
2: Gbogbo ọ̀nà ti ń gbọ́ báyìí.
1: Ẹ ṣe mo dúpẹ́.
2: Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi ọ̀dọ́ yín náà ń bọ̀.
1: Ẹ ṣe mo dúpẹ́ PDP lẹ́gbẹ́ wa. Ẹ ṣe mo dúpẹ́. Wọn ò dẹ̀ ní regret ẹ̀ láti ṣe ọ̀nà.
2: Èèyàn la wa fẹ́.
1: Ẹ ṣe.
2: Èèyàn
0: jíjí.
1: Ẹ ṣe.
0: Ẹ ṣe. Ẹ Sàìdì atakẹ́kẹ́ nù láti ta àgbà kí ọ̀ràn yàn.
1: Mo ní mo ti ẹ̀gbàgbé láti sọ ọmọ Alibe ni mí o, cause Popsi láwọn èèyàn gan tí wọ́n mọ̀ wọ́n. So ẹni tó bá mọ Alibe Bàtàṣì ọmọ ẹ̀rẹ́ ẹ̀dẹ̀mọ́ bí dáàdì mi náà ṣe ṣe nígbà tán wà ń bẹ̀.
0: Ok, ẹ ṣe mo dúpẹ́. Mr. Olúwaṣeun láti UI, Olúwaṣeun David, wọ́n ní is it about gender or about being competent?
1: Mm-hmm.
0: She should talk more of her ability and strength and stop talking about governor. Not giving female or not. Politics is not a game of emotional blackmail.
1: So reality, we have to first of all talk about the reality. You know, he was asking me a question about why did I leave? And I said, I can't stay with a leader that's not ready to promote us women. So there has to be a balance whether we like it or not. Because the figures are appalling. You know, Senate, rep, now we are 20 something. So definitely I got us a wrong way. And competency, of course, won't be the manifesto me. So tabade bi oro manifesto, I'm a so wrong way.
0: Boya fun anfani awon eyan ti won mo yo South Central District. E ba nka idoba bile tin belanda constituency in Central District. Nitori ru atakankan nisin. Ibadan South East ni oran yan wa.
1: Won
0: da yin na si lo wa. Sugbon boya ko mo, in lojo so pe ohun o le wa di bi lodo yin. So e ka awon idoba bile tin belanda yo South.
1: E se mo dupe. So ani Ibadan North. So gbo UI poli. Ibadan Northeast, Oje, gbogbo bẹyẹn. Ibadan Northwest, Abebi, gbogbo bẹyẹn. Ibadan Southeast, Ibadan Southwest, Ido, and then Ibarapa East, Ibarapa Central, Ibarapa North.
0: So ti yẹn ibawo eyin yan te fe dibo ni ojo dibo e ti gbo ibi tan ko loyo South ibawo. Hello. Hello, ta lo wa lodo oko yi?
2: Ko le baje kweto.
0: E se wa labako yi.
2: Bẹ́ẹ̀ni owó bá bi jàlábà látòjú olómi.
0: Mo
2: kí ìyàwó àti ẹgbẹ́ wa. Ọ̀pẹ ni wọ́n o.
1: Wọ́n máa pèrè mi lọ́kùnrin
2: gbà lọ́la. Ẹlòmíì ẹ máa gbé wọn wá sórí rédíò gan. Gbogbo béèrè tẹ̀ ń béèrè lọ. Gan wọ́n tún máa ní béèrè yín le. Béèrè yín le. Iná ẹ̀kọ́ bí wọ́n ṣe ń dà kọ́.
0: Báṣà náà dúró tán ni. Òun àti Bọ́lá Rúbí fẹ́ jọ sẹ́ẹ̀tì mi ọ̀pọ̀ ni.
2: Ìrànlọ́wọ́ wo lẹ ní tẹ́ ẹ lè ṣe fún àwọn ẹgbẹ́ àkàndá?
1: Àwọn tó ní disability.
2: Bẹ́ẹ̀ni torírú ẹgbẹ́ mi atakẹ́kẹ́ tó pè wọlé o. Àwọn ni alága wa.
0: Ó ní pè ní dojú. Ẹni tó pè náà ní pè ní dojú.
2: Ìrànlọ́wọ́ wo lẹ lè ṣe fún wa gẹ́gẹ́ bí àwọn Amẹ́ríkì?
1: Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe. So definitely number one, a ní láti mọ àwọn èèyàn tó wà ní constituency wa. So for example, from next week, a máa bẹ̀rẹ̀ sí ń kanlẹ̀kùn lé àwọn èèyàn káàkiri. A fẹ́ bẹ̀rẹ̀ door to door. Tá bá ti ń ṣe door to door yẹn, tá bá ti rí àwọn èèyàn bá ṣàtò wá, ẹjọ́ ẹ fún wọn lórúkọ yín, phone number yín, ẹ jẹ́ ká mọ iṣẹ́ tẹ̀ ń ṣe or ibi tẹ kàwé dé. So for example, ẹni tó bá kàwé, a máa help wọn láti discover talent wọn, láti mọ irú iṣẹ́ tán need, a máa support wọn. Ẹni tí ó kàwé, a máa train ẹ̀ láti set up business, a máa fún wọn lówó láti bẹ̀rẹ̀ business so that wọn a máa rí ṣe. Ìwúrí tèmi ni pé káwọn èèyàn máa rí ṣe. Mi ì fẹ́ kí a máa tọrọ jẹ lọ́wọ́ olóṣèlú. Mo fẹ́ kẹ́ lówó tiyín so that ti ma fẹ́ gbé campaign again. N bá ní kí ló ń ṣẹlẹ̀ ní ìdò ẹ̀ ma ní báṣà lọ́sùn. Àti bẹ́ẹ̀ tẹ bí bọ̀dá ti ṣe póstà àti rẹ́dì fún ẹ. Ìwúrí mi nìyẹn.
0: Sẹ́yìn àti Nàtátà ti pàdé.
1: Ẹ nà sísítà mi ni.
0: Mo
3: bọ̀ hello. Ẹ ló sọ̀rọ̀.
0: Ó kọ yín àti bí ẹ ti ń pè wá.
3: Mo ṣe ṣe lè ní láti lábẹ́ ẹkú ètò ìlàta rẹ̀. Ẹkú àti àǹtí wa. Ẹgbà ìgbéyàwó ẹni mo láì. Ká ní pé wọn mo láti gọ́vnà láti ìbẹ̀rẹ̀ ni. a ni bi senator yen we gbogbo nkan yi olorun agbara olorun lori wa wa si mu se
1: amima amima e ba tewo fun won e ba tewo fun won
3: e mi gbagbe mi le
1: e tewo fun won e ba obirin na ti pe wa awon obirin sa ba pe
4: kilo ko yin
1: e send account number
3: mrs bello lati labo
4: mrs bello lati labo won ni e send account o
1: e send account
4: mrs bello lati labo
1: e darapo mo won
3: la de be lagbara olorun la fun yin se
1: ani phone number wa won e fa won yan fun yin ni phone number mi en to ba n bo wa e join wa
4: basa tun fe ro mi mi e tun fe ro mi mi
1: e splash fm yin e support obirin
4: e ti ipolowo
1: e support obirin
4: e mo tese e pada wa ni
1: ati wa ni time yen bayi ni se yo
4: ti wa play dingu mo so fun pe ke play dingu
1: oloselu melo mo ni ke play na mo ni ma play
4: ke send si yin gba ta n soro bi do gba e so pe kini kan e so pe kini kan sugbon to ba di gba mi e ba pada wa e play dingu e wa pe number ngba na sugbon te ba pe number gba pe fe ko
1: fe ro mi wa lo kin fun yan number number temi niyan mo fe ka won yan ma pe ko ma so ibi ta ti fe sise ki na fe ka se ta ba ti debi ajo ma joko ajo ma so nta ma se
4: basa se ngba te meet Natasha so fowo to da gba yin so accept yin as
1: of course emi ati e ti mora lati gba to lo fun governor o na contest fun governor ni kogi ngba yen
4: emi na ro fe ju te se gbe wa ko wa ko
1: emi ga to lo support e o na de ma support emi na sister mi ni 100%
4: like Natasha like Natasha like basa
1: ni Natasha Oyo State basa de irorun de
4: ani damu omo le dia ojo imo sari ojo ti lo hello
2: hello
4: o ko yi
2: omo wi aye la bugu la la la
4: o ti da ba ah la la te ti pe wole ibara pa ti ba
2: na ha gba ko ali de ah ni yan ma mi
1: e
2: se o ojo ti lo wa
1: ke
2: wa mo gbe ti ama won ni da won ku bi oko fun wa ngba ni
4: ojo ti lo
2: da pada o
1: e se mo mo
2: do abi ni baba won
1: ki loruko yin sa
2: ti mo ya
4: alaji aye la bugu lati lan lati
1: lati ma ri yin sa
4: lan lati
2: ni baba ni won
1: baba
2: mi ni baba baba won
4: alaji aye la bugu lati lan lati ni bo lati
1: ma ri yin sa
4: won ni bo la won ti ma ri yin lan lati alaji
1: baba yin mo nbo njo Wednesday
4: adugbo bo lodo yin lan lati adugbo bo lodo yin lan lati
2: suru lere ni
4: suru lere
1: e se
4: bo ake pe mi leyin eto ngba na ti na ti ba ti
1: e ngba number yin be ni sa
4: bo ake ko mi leyin eto ke ko mi leyin eto
1: finish number yin si won ma wa rin
4: abedun adewole lo ko mi mr double ibi la 30 mo seri wa lori eto do ba bile fun to e pade mi lola lori gbangba la sata lago mokan laaro ngba ti basa nbo won ni kan wa mr sey o ni dg basa campaign awon na wa bi mrs toyin
1: kode
4: mrs toyin kode aki awon na se adupe iroyin loku te gbo bayi kebu giti wa le agbara abiodun adewole loko mr double e lembe e ku
1: kale e se o
5: splash fm 105.5
6: quick charge 240
5: hot news cool vibes sports and more on the integrity station.

0: ẹ fún mi ní lajigo.
1: Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni. Ohun tí ẹ mọ tó wà nínú ẹ. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápòyà.
3: Power oil, hey, power oil.
4: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré?

àdídì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn.

0: rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Atọ́tọ́ rẹ̀rẹ̀ pàkó yí bá bá mọ̀ gánà.
2: Àríyá extravaganza.

0: Aya Kata. Agbamu Aya Kata nu e lo nta yeri yeri. Fulani ṣe bi ọkùnrin wọlú ògidán ṣe bi ọlẹ́wàjọ ni nísun ìlejò ara ń tọ́ka ọ káyé tara pàràmọ́ torí nìní mẹ́wàá ti ẹ̀bọ̀ wá látòdì ọ̀run ni. Ọlárinwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ rèé Adéwùsì lórúkọ bàbá tó bí mi lọ́mọ. À ń kọ́ ni mí alálẹ̀ ọmọ àpẹ̀gàbọ̀ ògùn ẹrú kọ́ máa pọ̀tá ìbọ́dí. À ń kọ́ tí ò ṣe ògùn kàmọ́ tó ṣàánú ọlọ́mọ mẹ́fà tó kù kan ṣoṣo. Àwa lọ́mọ abo ògùn jẹ́lé ìgbín kẹwukẹwu ògùn tí ò bá jẹ́lé ìgbín wùkẹwùkẹ ajẹ́ pé kì í ṣe wọ́ tí pa ni. Lọ́dọ̀ tiwa olúlẹ̀gbọ́n ọba làbúrò.
1: Wọ́n ní mi ò lè dàgbọ́n mi ò lè tẹ́gbẹ́ ó yàrí mo dọkùnrin mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú sí wọ́n ṣáà.
0: Ẹ káàbọ̀ sórí ètò àríyá extravaganza nìkan ni Splash 105.5 FM The Integrity Station promoting right values. Òní lọ́jọ́ Ẹtì tó gbẹ̀yìn oṣù kẹjọ ọdún 2026.
1: Mo sì ti sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́.
0: Káà tún torí Friday tí ó parí August èmi àti yẹn ẹja jọ kọ odi next year. Next year yẹn ó wá ń bẹ láàrin ọlọ́run.
1: Mo ti di sọ̀rọ̀ tó yìí.
0: Ó ń bẹ nínú mímọ rẹ̀.
1: Mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́. Mo ti di sọ̀rọ̀ tó
0: yìí. Ẹni tí ó dìgbà náà.
1: Mo ti di sọ̀rọ̀
0: ọlọ́run jẹ́ àdíjẹ́ jù lọ.
1: Mo ti di sọ̀rọ̀ tó yìí. Mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́.
0: Nìní sun àlejò ara ń tọ́ka ọkáyé tara pàràmọ́ torí nìní mẹ́wàá ti ẹ̀bọ̀ alátòdì ọ̀run ní Èkó fòrèrè ṣomi Ìbàdàn fòrèrè ṣòrùlé ìbàpàràpá fòrèrè ṣòkè ọba ẹsẹ̀ kú lọ dé àkọ́kọ́ tó tẹ̀ lúdó ọyẹ́ lòrèrè ìgbẹ́tì ìjí ẹlẹ́yọ ọmọ ẹ̀yọ́ ni wọ́n àwọn lọ́mọ arọ́wọ́ kunú ẹ̀mí àlògò ní gí ọmọ pàkókò ba ara òṣèdè lókun ọmọ inú ẹnìkan ló ṣe dẹ jẹ yàn. Èkúté ilé ọ̀gbọ́dọ̀ jọ káwọn èèwọ̀ ni àwọn àfi bòjò wọn ọ̀gbọ́dọ̀ lánú kàkà gbọ́mọ lọ́mí. This is Aria Extravaganza, a supercalifragilistic expialidocious and synthetically fantasmagorical Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lálẹ́ òní. A gbé wa ni tribute la gbé wa lálẹ́ òní. Aria Extravaganza yín náà ni ṣùgbọ́n àrà ọ̀tọ̀ ló bá dé lálẹ́ òní. Babatunde Ọláwo olóòtú ètò yìí bẹ́ẹ̀ ni Mega Child of God. Ṣọlá rẹ̀ ó lamojú ẹ̀rọ.
1: Mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́. Mo ti di sọ̀rọ̀.
0: Rẹmi ọmọ Williams náà àjọ wà nílé agbára lálẹ́ òní ni. Àjọ ń gbáraka sí ìdá ètò lórí afẹ́fẹ́ ìkànnì Splash náà ni àkọ́kọ́ rédíò tó jẹ́ tán ládàáni.

0: pàlùkà tó tó lé olódùmarè ró.
1: Àwọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yìí.
0: Kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń gbàdí ò sanra bíi gún.
1: Àwọn lọ́wọ́
0: kúkú tí ń pani náà láòrí yìí o. Ìránṣẹ́ olódùmarè tí pani nítòjò tẹ̀rùn. Màláìkà abojú bá ń dẹ́rù bọmọ, abojú bá ń dẹ́rù bọkọ, màláìkà abojú bá ń dẹ́rù báyà. Màláìkà olójú họ́ọ̀họ́ bó bá ti dé tán kò sọ́nà àbáyọ mọ́. Òun nìkan ṣoṣo lọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó bá kù ti ń ṣe ni. Ilé lẹ̀dá fẹ́ kọ́ ni ò tí ì rówó kọ́. Bọ́lọ́jọ́ bá ti dé òun nìkan náà ṣoṣo báyìí ni ọ̀nà àbáyọ. Ọkọ̀ ló fẹ́ rà ló ń túwó rẹ̀ jọ lo ìtí ìrírà. Bí àṣàrà ìlú bá ti dé ọ̀nà àbáyọ kan ṣoṣo fún ọ náà nu. Ọmọ lòun wá tó tí ì rí bí. Owó àwáwá títí tí àṣàrà ìlú wá yọjú ọ̀nà àbáyọ kan ṣoṣo fún ọnu. Ilé nìwọ fẹ́ kọ́ látijọ́ ọjọ́ yìí ó ti ya foundation ó tí ì tẹ̀wájú. Iwọ tiẹ̀ tí ì rówó tulẹ̀ jọ ó tí ì rówó ralẹ̀. Àṣàrà ìlú wá dé ó lóun fẹ́ mú ọ lọ. Iwọ mọ̀ pé solution sí ìṣòro rẹ nù ni.
1: Mi ò dẹ̀ ṣàfarawé, mo ní ṣukúṣukú bámbám. Ẹni tó bá ń kọ́bẹ̀.
0: Ìlú Èbó nìwọ fẹ́ lọ látijọ́ ẹ lòún gbà lérò. Mo sáré ọgbà pásípọ̀tì ó kù sáátà tó lọ. Ní tá à ń pè ní àṣàrà ìlú ìbàdí o. Ìwo ò tí mọ̀ wípé. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro rẹ ló wọlé dé wẹ́rẹ̀hùn. Àìsàn kan ni wọ́n ń bá ní fínra. Ní ń dàyàn láàmú títí wọ́n ń wo oògùn sí wọn ò ró oògùn ẹ̀. Àwọn aláàfáà pera wọn jọ, àwọn pẹ́tọ̀ kóra wọn jọ, àwọn oníṣẹ̀ṣẹ̀ kóra wọn jọ. Aráàlú panupọ̀, wọ́n pawọ́ pọ̀, wọ́n pawó pọ̀. Síbẹ̀síbẹ̀ àṣàrà ìlú dé ó ní pé àníṣẹ́ titan ti dé. Ìwo ò mọ̀ pé àṣàrà ìlú tó dé gangan ni ojútùú sí ìṣòro yẹn ni. Nítorí gbogbo ohun ẹ̀dá ń gbìyànjú tí gbogbo tí ẹ̀dá ń sáré ẹ̀ láyé. Náà kúkú ní kó wàhálà bá ní ìgbà tá a dá ní adérin tán la dọ́lá. A dá èèyàn tán la dá wàhálà. Gbogbo ohun ẹ̀dá ń gbìyànjú tí ń là kàkà láti dà láti jẹ́ yìí. Sẹ́yìn ò mọ̀ pé ìṣòro ìgbáyé kan ni. Àṣàrà ìlú ni wá ń bá ní tán gbogbo ẹ̀. Gbogbo mo léèlé ń rí bá. Gbogbo mo bá ń rí mú. Gbogbo mú ò rí nǹkan fi ṣe. Oògùn ẹ̀rọ ló dé yìí o. Ta ló ṣe tán tí ó lò ó? Oògùn ẹ̀rọ tí gbogbo èèyàn ò fẹ́ lò. Owó ń dolówó láàmú ń ṣìwàhù. Oògùn ẹ̀rọ ló dé yìí. Tálákà tí ò tí ì rí nǹkan jẹ. Oògùn tí í pa ibi rèé o, ibi ìpò kú. Kábíyèsí olódùmarè. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lórúkọ mi. Àríyá extravaganza rèé àárojú ọjà. This is Àríyá extravaganza. A supercalifragilistic expialidocious and synthetically phantasmagorical Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà! Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀.
2: Flash FM 105.5.
3: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
5: That's why we say let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with the newly improved onga.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó rè.

0: bẹ̀rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀.
1: ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí.
0: má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o.
1: jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ.
0: pẹ̀lú káàṣì ẹ̀.
1: bó o ti ń jẹ owó ojoojúmọ́.
0: bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà.
1: àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀.
0: ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀.
1: ṣó ti káàṣì ẹ̀.

0: And because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Flash FM 105.5 Radio Sheshebere.
2: Pansaja adodo a o memu kingbeja adodo a o moguro
3: bibila bi sumoya bibila bi agbomoka nbila be ime itan nbila bi sosomalaran nbila bode mogun bibila bi sago modada bibila bi mi maroye mo bode nle hun toro de se alabi ogun ameniwon enu gbogbo ijile oro
2: ikupa kunu gba eleyin ju eje o jengbe ati iri awon
4: e ma ku ojo opopo ni onigba nsan ori nsan afẹ mojo ma wo oju sahun ko a ro mi ma gbagbe afẹfẹ a ri se go ma gbagbe ojo oludamare wa de ni an ko mi bo
2: arun lowo ko ti itan arakunrin kan be ni adugbo ta wa ni felele yi jeje re ni ma lo ki fa wahala oni wa tutu ni wa pele ni
5: owo ko pe titi iya aye wa o nbo wa dupi
2: o mu ile aye ja tuwe
5: mo la eda lo mu eda shani ola
2: ko ka ola oro si nkan babara
5: oro baba ku ni
2: to n ti bo ti je wi pe mekuna olohun ni
5: lohun eda ra ru pin bi okun
2: o ni ite lorun
5: sasa ko ti to wa laye
2: ko mo jibiti ilu
5: agbo ni
2: igba ni
5: ohun gbogbo o ni wa
2: kini si se baje omo la keji
5: aye ole
2: ki binu bẹ́ẹ̀ ni òun fúnra rẹ̀ kì í fàjọgbọ̀n nínú ọgbà wa ní iléeṣẹ́ splash nbí àti lágelu ní òròpẹ́ nìkan náà wà tí ò mọ́ ọkọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú iṣẹ́ rìwáyà iṣẹ́ rẹ̀ ni a sì máa ṣe dáadáa.
5: Onítùúrù apẹ́kò tó jẹ́ kò ní jẹ́ bàjẹ́.
2: Kò ní fowó lé yín.
5: Àìmọ̀ ní sùúrù ló mú ààrẹ ẹni bọ̀.
2: Ó sọ fún yín pé pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ àti iye kan báyìí ọkọ̀ yóò di ṣíṣe.
5: Rẹ kólúwa lè fojú rẹ.
2: Yóò tún sọ fún yín pé bẹ́ẹ̀ bá tí ìlówó èyí tó gara tán tó lè mú kí kinní ìyókọ́ pẹ́ kánrin o. Wọ́n bá tágbára yín bá sì ká náà a sì lè rọ́gbọ́n dá sí i.
5: Kò ní jẹ́ bàjẹ́, àìmọ̀ ní sùúrù ló mú ààrẹ ẹni bọ̀ wá débi.
2: Orúkọ arákùnrin yìí a máa jẹ́ Mutiu Abiodun.
5: Abikun ti dàbí yé nínú wa.
2: Ìporúru ọkàn tí ògògó Taiwo Azan Babatunde Ògògó ló sì wà lọ́kàn ló sì wà lára. Ìgbà tí ń parí ti fún tẹ̀dọ̀ tán láàárọ̀ ọjọ́ ajé ní ìròyìn ìbànújẹ́ ẹ̀ bá sì tún kàn wípé Mutiu Abiodun ẹni tí gbogbo wa mọ̀ sí Ọlọ́yọ̀ọ́ wípé ó jáde láyé o. Ṣé ẹ wá rí wípé ilé ayé yìí asán ni? Mo ní lẹ́ni tí mo sì rí lọ́sàn-án ọjọ́ Sátidé. Ọmọ ènìyàn sùn bẹ́ẹ̀ wọ́n ní kò jí mọ́. Ilé ayé yìí asán. Bí mo ti ń jẹnu wúyẹ́wúyẹ́ kí pọ̀ lọ́hùn lọ́wọ́ alẹ́. Bí mo ti bọ́ sórí ayélujára pé ẹtì ẹ̀já wo ti ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ìgbà tí mo sì tún débẹ̀ náà ń kọ́ ni mo bá tún rí ọ̀gá mi kan lórí ayélujára o Facebook o. bá tún sọ pé ó dìgbà ó ṣe alàbí ogun dé pò mí ni. Bàbá wa alàbí ogun dé pò. Ilé ayé ṣe wá dà báyìí, àṣé bílé ayé ti rí tipẹ́ náà rí àwa la àfura. Ọdẹ han níjù ọmọ ẹtú ti gbó họ, àfìbòjò gbẹ́sàfíra rẹ̀ bọ̀. Pákápáká ń fọ orú ọká fòpin sí mímí ẹranko pánsájá, ó já luná àkáyẹ̀yẹ̀yẹ̀ àkádọ́kànù. Bàbá wa alàbí ogun dé pò, ṣó ti yá tán náà nù. Ojú mi ń gbẹ, wọn ò rán wọn ò rí tómi sùn. Àyà mi ń lò kìkì, bẹ́ẹ̀ ni òjò ti jáyà. Àìkún omi lójú yìí ọ̀ṣẹ, mo wá ń fojú inú wa mi kìkì, àyà ni mo fi ń ràrò kàn. Àyà mi ń já, ojú mi sì já, ètè mi ń gbọ̀n wọn kúlẹ̀lẹ̀, mo mú kó tó ojú pọn do àrò kàn. Ṣó ti yá tán náà nù. Àgbà nínú oníjàlálà làbí ògún dépò bàbá àgbà. Bàbá fayé lẹ̀ lẹ́ni ọdún 84 years. Ṣé ẹ wá rí i pé ikú ò yan ọjọ́ orí kó tó mú ni. Àtẹni tí ò wá dọ́ta àtèyí tó kù kó dé 70 àtèyí tó lé 80. Bí kò ti ń mú wọn lọ́nu o. Ó ṣojú irú wa, a lè má ẹ̀ tí ìgbọ́n tààrà ṣùgbọ́n ṣojú irú wa. Ọmọ ọdún mẹ́rin tí ń dágbére fáyé ó ṣojú irú wa. Sìrè èèyàn tó gbókùjọ́kùjọ́ tó dágbére fáyé, irú ojú wa náà ló ṣe alàbí ògúndépò lọ́nlẹ̀ yìí.

0: Hello, Dorito, baby, do I let you kill us? Yeah, la, Dito, we make a let bet. Agbalagba, doga, wo, sun, sun, doba, make a let, uri, inkane. On to, bari, ni, o, dia, bara, wa, soro, hun, hun, ni, no, e, le, de, lowa. Bebo, aye, le, kwe, lua, re, neka. O, gunde, po, faro, dori, a, me, babo, go, ye, ye.
1: O, si, un, e, ria, ya, yo, ma, le, o, gu. Alo, do, mu, ba, le, gu, hun, hun, o, ko, ja, un, a, peru, fa, mo, le. Pamọ le ba si pero iyawo le o gbodo yaju sibe bo ba yaju sibe abukun ni okan oro dungbe kan be ni kun tin ja ranrin ninu ode ohun to sagun ta to fi tokun borun bo ba se wure ni ba ma ti denu ata pe oju e ri ma boko to fi gbe bonu
0: alade ogun omo ogunrin ohun to se baba lawo tin fi sun kun difa baba wo die fini fini bo won ofore ni oro to do ni segun ko to sun kun wole to sain oro won o se gbo nile be ni o se gbo loja amọ oro to ba fi yan dugbe dugbe yo fi ni ti ni jo kan ni oro ni to bi ka fo bebu enu la bi so fun ra wa ita gbangba la sin ku gbangba ni gbangba la sagbadiye o ba soro tin be lodo kun re ni gbangba
1: ani ile aye yi o fararo oro obirin wo yi nse mi ni kaye fi
0: ewo lo tori
1: bo ba ra mo kemi popo tin gbeju gbere ase ajo okunrin ni won se bo ba ra dele bo tin ga kanrin nito ọjọ́ ajọ́ ọkùnrin ni wọ́n ṣe mọ́rọ́ lórí burúkú ìyàwó tó jẹ́ ọmọ rẹ̀ ẹlẹ́ tí ń ṣe ń dí aká alákọ̀ọ́rí ò fún ọmọ rẹ̀ lọ́mú tó ṣù kan tó fi gbọ́mú lẹ́nu ọmọ ìyàwó rántí ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó ní ó tẹ́ ọmọ rẹ̀ ẹlẹ́ sórí ẹ̀ ní ọmọ sunkún sunkún ọmọ ò rẹ́ nìkan gbé igbe ọmọ lè mí gbá lókè rere ni mo bá ìyà síbẹ̀ mo ní ọmọ má ké mọ ìyá rẹ ń bẹ nítòsí ti ń já nǹkan mọ́ra pátákó pátákó ìbàdí olórí burúkú ń bẹ ní yàrá àjèjì bó bá lè ké kó ké lára kọrí fi pọmọ lẹkún bọmọ bá kú marí mi bí lòlò sì fi tẹmọlẹ bí gbégbé agbèrè bóbìnrin bá jágbọn ìwà àgbèrè tán lé ọkọ àdánù ribiribi ni fún ọkọ èrò méjì ò ní sínú rẹ yàtọ sí kórí nǹkan dọbọ ndọgì gbé bọra ojú alákọrí ò ní sí lára ọmọ ọdọ àlè ní ó wà àfi kí aláwùrà bí ó sọ wà lọ́wọ́ ètò obìnrin báyé ti ń lajú gbogbo abo ló sọ kárá tẹ́wọ̀n lọ́rùn mọ́bọ̀rọ̀ bí wọn oríṣi kárá bíi márùn pa ojú ara wọn lójúmọ́ eegun wọn ò tí ì lé obìnrin ìwòyí ẹkúdùn púpọ̀ ẹ torí pé ẹ fẹ́ ṣòwò àgbèrè ẹ tún ti bá dókítà múlẹ̀ ẹ rẹlé oníṣègùn òyìnbó nítorí pé ẹ fẹ́ lóyún ẹyílé ọmọ padà nílé ìwòsàn kọ́dà sí gọ́tà ọjọ́ ọgbọ́n oríra fi ń ta yín ẹbí bẹ́ẹ̀ bá darúgbó ká tó ṣàbámọ̀ ohun tẹ́ ẹ ṣe lómìdan mélòó ni ká wí nínú ohun tábò ń ṣe láyé takada ni ká ròyìn tọ́mọ́gé ìgbà tí ń fẹsẹ̀ gbàgbòrò torí akọ àbí táwọn àgbà òpòrú tí ń ré lé ọtí àdúgbò lálẹ́ lálẹ́ àṣé oògùn àlè bí ká ò ṣọ̀wọ́n ńjọ́ tí mo ti ń fi káàrin yí gbogbo ọmọge rẹ́kùrú mi ni àtàwọn gèlètè gèlètè àyà àti òrí mi níjọ́ tí mo ti ń fẹsẹ̀ rìn wọn ní bó ọ̀dá ògún ẹ kí wà bá ò dá ni bó bá ṣe pé mo lójú kòkòrò ẹ̀lẹ̀ láyé ni ń bá dára ìgbà tí mo ti ní mọ́tò yìí ń bá lo ẹ̀gbọ́n tó máa tún lo àbúrò máa lo dúdú tó máa tún lo pupa ń bá bọ́mọ ṣeré ìfẹ́ tó máa tún táwọ́ sí ìyá ẹ̀ ń bá lẹ̀lẹ̀ bí méjì lápapọ̀ níjọ́ kan ṣoṣo torí bí mo bá ń lọ nínú ayọ́kẹ́lẹ́ gbogbo ọmọge àmọ́ dínjú bí mo bá wọnú mọ́tò tán gbogbo adélébọ̀ apàrìndà àwọn oníbàtà kanko kanko tí ń dúró dé mọ́tò wá sí dá mi dúró fún wa ní bò ọ̀dá ṣé bàdàn lẹ̀ ń lọrí àbí lọrin kẹ́.
2: ọjọ́ ọjọ́ kan ń bọ̀ wá tí gbogbo wa padà wá máa pìtàn ara wa gbogbo ènìyàn pátá ló kú àgọ́ èyí náà la dàbúra làáfin mí.
1: wọ́n lọ́wọ́ tí mo gbé wọn ọ̀rọ̀.
2: bá a bá ti bá gòyìn mí sílẹ̀ tán ẹni àná là á dà nígbà òun òkú ń ṣòkú ní ká lọ́mọ ènìyàn. òkú ń bàṣírí òkú lọmọ aráyé bíríkìlà tó kọ́lé ẹni tó kú tí ò dúró gbáyé gbélé òkú ni ìgbà tó bá kú tó òkú kan náà làwọn òkú tí ń sunkún òkú ó pè. ó wá gbẹ́lẹ̀ tí í ṣe lé ìkẹyìn òkú tó kú òkú tí ò tí ì kú ni wọ́n pè lólórin kó wá kọrin ìdárófì rẹmọ olókùú tí ń bọ̀ wá kú. àwọn òkú lẹ́bí náà ni ó sì máa ṣe bí sìnkú àṣeyẹ lọ́wọ́ òkú tí ń taṣọ níṣọ àwọn òkú aláṣọ tí wọ́n ti raṣọ sìnkú òkú lọ́jọ́ kọjọ́ tí wọ́n bá mú o tó ṣe wípé dandan ni kí wọ́n tún kéde kíkú àwọn òkú kan. òkú tí ó kú ni taylor tí yóò gba ríran ẹ̀wù òkú tó fẹ́ wọṣọ ẹbí òkú fi jíjó ìkẹyìn òkú tó kú. òkú lolópò tí ó dáná òkú fáwọn òkú ayé tí wọ́n jẹun òkú ọ̀run.
0: èwo ni ká sọ̀rọ̀ títí.
2: wọ́n gbọ́ ní kámẹ́rà tí ò tí ì kú kó wá ya fídíò fáwọn ẹbí òkú tí wọ́n ń sìnkú àjọyọ̀ ẹni tó kú. event planner òkú náà ni ó gbàṣẹ tí ó sì tún gbàṣẹ ààtò fún ìṣe lọ́ṣọ̀ọ́ gbọ̀ngàn. Ayẹyẹ òkú o. Òkú lọmọ olóòkú tí ń náwó ìkẹyẹ òkú fọlọ́rin òkú tí ń bọ̀ wá kú lọ́jọ́ iwájú.
1: Òun ò lè ṣàgbèrè, òun ò lè fákàdá.
2: Òkú ń kọrin òkú náà lélè gbé òkú ni mánéjà òkú olórin tí ń gbowó lọ́wọ́ ọmọ olóòkú tí ń jíjó òkú ẹ̀ lọ́wọ́. Òkú lalájọṣe gbogbo ẹni òkú kú fún tí wọ́n ń jíjó òkú fún. Ọ̀rọ̀ bí òkú yìí ń jẹ́ ọláyà kọ́ má bínú o mọ́mọ́ fi ṣẹ̀rùbà ọmọ orí pé eré ipá rẹ̀ ń pọ̀ jù ni mo bá ní kí n fi pè ọ́ kí n fà ọ́ létí aṣọ.
1: Mélòó ni wọ́n rò lọ́rọ̀ àbò ọ̀rọ̀?
2: Òkú ń bẹ̀rù òkú ń bínú òkú náà ní ń ṣàlọ́fóko ẹgbẹ́ ẹ̀ tí ń bínú òkú ń jà òkú ń làjà. Òkú ń làjà òkú méjì láàrin ara wọn. Má bẹ̀rù ọ̀rọ̀ bí òkú mọ orúkọ àjẹgbẹ̀yìn gbogbo wa ni. Báwí a ó padà jẹ. Ká wí o wá pé ká sáré kú ká ṣàìwé náà kò ní mẹ̀mí èèyàn gùn. Sá jẹ́ kọ́kàn rẹ ó balẹ̀ sóko ẹgbẹ́ rẹ tẹ́jọ́ ń gbélé ayé lọ́wọ́. Sì gbìyànjú múra sílẹ̀ kó o tó pàdé adẹ́dá rẹ tó. Torí bá a pẹ́ bá ọ̀pẹ́. Bá a gbó bá ògbó bá a tọ́ bá ò ti ẹ̀ dàgbà jìnà àbá àsì tí ẹ̀ wá gbó kùjọ́kùjọ́. Ọlọ́gọ gbẹ̀mí gbẹ̀mí ń bọ̀ wá jàn wá ní pọ́ńpọ́ gbogbo géńdé ni mí gbogbo bèbè ìbàdí àrán gbogbo mo mọ̀ yàn mo sì láṣẹ lẹ́nu bí ọba. Gbogbo mi ò ní gbà mi ò ní gbọ́ gbogbo mi ò ní gá mi ò ní go gbogbo ẹ̀ ọ̀run nìkan làrè má bọ̀. Ẹja agbélé ayé ṣe rere o kò jẹ́ bí ó ti jẹ́ fún àríyá extravaganza lálẹ́ tòní ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ wò kórí à ń bẹ láyà ń bẹ láàyè adúpẹ́ ẹja ṣe wọ̀n tá a lè ṣe ojú òní tiwa o.

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yín yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trophylaga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
5: Hello,
6: Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy. Wetin happen? Una get issue?
5: Oga counselor. No be quarrel matter o. Na because say me and I dey plan better life together. I want make all our pikin wey we born, make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make you no go lead to football team o.
6: That one a small thing now. Una fit enjoy unaself wella. Once you don't do family planning.
7: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
8: Splash FM 105.5.
9: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajínrere tí ń bolówó àti fẹ́ òjò. Olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries, ayé rẹ kò ní rí bákan náà mọ́.
10: Ẹjẹ́ àgbàdo Olúwa Ọlọ́run ayérayé adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí ẹ fún wa pé ká tún wọnú ọ̀rọ̀ rẹ lónìí. Àgbàdoà pé kí òye ọ̀rọ̀ náà kò yé wa yékéyéké, kí ẹ̀mí rẹ kó ta ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sí wa lọ́kàn lọ́tún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa, Amen. Mo kí gbogbo akáàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì, lẹ́tọ̀ tá a gbé kalẹ̀ fún ìdàgbàsókè gbogbo ọmọ Ọlọ́run nínú ẹ̀mí. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí àǹfààní ìgbàlà láti wà lórí ẹ̀ o. Pé lórí ẹ̀kọ́ ètò wa kì í rọ̀sì ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀ díẹ̀ náà la máa mú. So à ń wo àǹfààní ẹlẹ́ẹ̀kejì náà ni àǹfààní pé ẹ̀mí mọ Ọlọ́run ó ń gbénú ènìyàn tó bá ti gbàgbọ́ nínú Jésù Kristì. Ọ̀fẹ́ sì ni, ẹ̀bùn ni. So a fìdí rẹ̀ múlẹ̀ fún wa pé ẹ̀mí Ọlọ́run ni èdìdí fún onígbàgbọ́. So bó bá ti gbàgbọ́ nínú Jésù, àti fi ẹ̀mí yẹn ṣèdìdí rẹ. Mo ti ṣàlàyé èrèdí tí ò fi ẹ̀mí mọ Ọlọ́run fún ẹnikẹ́ni kí Jésù Olúwa tó dé. Torí kí sì ni èrèdí náà? Jésù Olúwa ó ní láti kọ́kọ́ ṣiṣẹ́ ìgbàlà ọkàn èèyàn náà. Ó ní láti lọ sí orí igi káfáì láti lọ kún fún ẹ̀ṣẹ̀ wa. A sì gbọ́dọ̀ ṣe é lógo. Kí ni ìtumọ̀ ìṣe lógo rẹ̀? Ó gbọ́dọ̀ jíde nínú òkú. Ó gbọ́dọ̀ ṣẹ́gun ikú. Ẹ̀yìn ìgbà náà Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ lè wá máa gbénú èèyàn. Ṣé àwọn pé èèyàn lè rí èèyàn lẹ́sẹ̀? So ara iṣẹ́ ìmọ̀ náà ni pé ó máa ń ṣiṣẹ́ ìwẹ̀nùmọ́. mo ko wa ni sejo ijejo ko niyan ti mo ko wa ni pa pe ise ise alakoko ti emi olorun ma nse fun nigbagbo ni ise iwenu mo lati we o patapata kuro ninu gbogbo eri to wa nu aye re lati we ise re patapata ise iso di mimo ni emi olorun ko ma nse leyin to ba ti wa so di mo yen jo wa mo gbenu re iwo ko lo lo so ra re di mimo fun emi olorun lati gbenu re ohun ni o so di mimo tori o ni agbara lati so ra re di mimo so leyin igba ti olorun emi olorun ba ti sise yen awon ise emi wa ti emi olorun to ma se fun nigbagbo to se pe lati ojo to de ni igbala yen lo ti gba anfani yen lo ti gba anfani yen so aso fun abele so fun anuwe konti kini ori keta ise 16 yen o ni eyin ko mo pe temple olorun ni eyin je ati pe emi olorun gbenu yin so gbogbo nigbagbo kini wa o temple olorun mama so pe temple olorun ni mi ah mama yen o ti e soro isi o so now temple olorun ni mo je so temple olorun to ba je temple olorun ibo olorun gbe beyen inu re ni isadua mo aja enikan ni ah baba e sa mo tenu mo pe ki isadua mo tori opolopo wa la n gbadua fun olorun ti fun wa ko ti ni gbadua yen tori ko ti o ti dawun re na o ti dawun re ninu ise igbala emi yen ni emi sodomo ami ya lo si ma bo lo si ma lo je mi to mu wa sinu idapo pelu olorun pelu olorun e je mo pe gbogbo anfani igbala ti anjo la re loni nipa mi olorun na lo ti wa nipa mi olorun ni ko si ona miran ta fi le jola gbogbo nti olorun ni fun wa lai se pe nipa emi mimo emi olorun ni emi ododo emi olorun le mi igbagbo emi olorun ni emi ife ati be lo so emi yen o na ni o le fun wa ni gbogbo anfani yi nkan kan o tun wa ti mo fe so fun wa nipa emi mimo seri emi mimo ni seri emi mimo olorun yi ta gba lojo ta de ni igbala yi emi mimo olorun ohun ni eni ti o ma fun wa ni agbara olorun ninu emi mimo ni agbara olorun wa se mo pe Jesu Oluwa o kun fun emi mo lopolopo o si kun fun agbara iwe se awon aposeli ori kewa peteru aposeli wa nile okunrin kan ta n poruko re ni Cornelio ni ese 38 yen ekeji din ni ogoji peteru gbede kan now egbon kan to so ni oni ani Jesu Christi ti Nazareth eni ti olorun da emi ma ti agbara le lori o lo n kiri si ore o si se dida ara gbogbo awon ti esun pan loju nitori pe olorun wa pelu re so bi Jesu Oluwa se lemi mo na lo se lagbara agbara olorun o yato fun emi ko si bi agbara olorun se le sise laisi emi so emi gangan ni o ni agbara yen lowo lati fun eniyan e wa mo gbon kankan o se mo pe mo so fun wa pe emi olorun tin gbenu wa o tin joba nu wa tora ti de ni igbala so ti emi olorun ba je emi agbara ni toto so ibo lagbara olorun wa loni inu re na lo wa ti agwara re ba je temple emi mo toto ti emi olorun si je emi to ni agbara to si je pe o lo mo fun eyan lagbara ibo lagbara re wa se mo pe gbogbo ebun emi mimo

0: ti ń ṣiṣẹ́ nínú wa yẹ ń kà lẹ́ẹ̀kan sí Efesu orí kẹta ìṣogún ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa ibo lagbára rẹ̀ ti ń ṣiṣẹ́ ó ní nínú wa so báwo lagbára rẹ̀ ṣe ń ṣiṣẹ́ nínú wa torí ẹ̀mí rẹ̀ tó wà nínú bo tó wà nínú wa so kò sí agbára láìsí ẹ̀mí mímọ́ kò sí agbára ọlọ́run fún ènìyàn láìsí ẹ̀mí ìwé ìṣẹ́ àwọn apostle lórí kìíní ẹsẹ̀ ìkẹjọ jésù olúwa ó ní ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ tó bá bà lẹ́yìn ó ní ẹ̀sìn mọ̀ọ́sí ẹlẹ́rìí mi ní jerusalem àti ní judea àti ní samaria títí dé òpin ayé so láìsí agbára tàbí láìsí ẹ̀mí kò lè sí agbára ṣùgbọ́n lọ́jọ́ tó dẹ́ ní ìgbàlà yẹn ọlọ́run ti gbé agbára rẹ̀ wọnú rẹ̀ so ẹjẹ́ tún ṣàlàyé nǹkan kó lè tún lè yé wa ìṣẹ̀lẹ̀ ìbápàdé agbára méjì ló wà fún onígbàgbọ́ ìbápàdé alákọ̀ọ́kọ́ ni pé agbára yẹn ó wà mọ́ gbénú rẹ̀ eléyìí àjọ tó dẹni gbàlà ló ṣẹlẹ̀ o ìbápàdé ẹlẹ́ẹ̀kejì tí onígbàgbọ́ náà tún gbọdọ̀ ní pẹ̀lú ẹ̀mí mọ́ ni ìbápàdé pé a gbé agbára yẹn wọ̀ ọ́ ó yàtọ̀ fúnra ọ̀tọ̀ ni pé agbára yẹn ń gbénú rẹ̀ ọ̀tọ̀ ni pé ìwọ fúnra rẹ̀ wá ṣe kíni o wá gbé agbára tó ń gbénú rẹ̀ yẹn o wá gbé wọ̀ ó yàtọ̀ fúnra ṣùgbọ́n tó bá di lọ́jọ́ iwájú wọn ó ṣàlàyé rẹ̀ fún wa ṣùgbọ́n nǹkan kan wà tó ta ní láti mọ̀ dájúdájú náà ni pé sórí gẹ́gẹ́ kò sí onígbàgbọ́ kankan tó já láìlágbára jésù lẹ́ẹ̀kan sí kò sí ẹnikẹ́ni tó ti gbàgbọ́ nínú ikú àti ajínigbé jésù kristi kò sí ẹnikẹ́ni tó ti fi ọkàn rẹ̀ fún kristi kò sí ẹnikẹ́ni tó ti gba iṣẹ́ ìgbàlà tí jésù olúwa ṣe nípa ikú àti ajínigbé rẹ̀ tó já láìlágbára onígbàgbọ́ tó bá já láìlágbára ó jẹ́ onígbàgbọ́ tí ò ní ìmọ̀ nípa agbára ọlọ́run tó ń gbénú rẹ̀ yóò onígbàgbọ́ tí tó já láìlágbára nìyẹn ṣùgbọ́n tá a bá ní àwò náà agbára yẹn náà sì wà ńbẹ̀ o agbára yẹn ó wà ní onígbàgbọ́ torí pé ibo ni ọlọ́run ń gbé ọlọ́run ti wá fi ó ti finú rẹ̀ ṣe bùgbé ẹ̀mí mọ́ ti finú rẹ̀ ṣe bùgbé tí ẹ̀mí mọ́ ọlọ́run alààyè tó bá ti finú rẹ̀ ṣe bùgbé ìyẹn ni pé agbára ọlọ́run náà ti ṣe kí ni ó ti finú rẹ̀ ṣe bùgbé nìyẹn ṣùgbọ́n ìwọ ló wà mọ́ bá a ṣe ń gbé agbára ọlọ́run wọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ míì tí wọ́n ṣe fún alọ́jọ́ iwájú nìyẹn béèyàn ṣe ń gbé agbára ọlọ́run wọ̀ ṣùgbọ́n láti yé wa fún pé lọ́jọ́ tó gbàgbọ́ nínú Jésù Kristì iṣẹ́ agbára rẹ̀ nínú ẹ̀mí mọ́ yẹn ó ti bẹ̀rẹ̀ sí finú rẹ̀ ṣe bùgbé ìwé Efesu yẹn bákan náà orí kìíní bẹ́ẹ̀ sọ kankan fún wa Paul apostoli tabaka láti ẹsẹ̀ etí yẹn kejìdínlógún ó ní kí ojú ọkàn yín kó le mọ́lẹ̀ kí ẹ̀yin kí ó le mọ ohun tí ìrètí pé rẹ̀ jẹ́ àti ohun tí ọ̀rọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn èèyàn mímọ́ jẹ́ ó ní mò ń gbàdúrà fún yín kójú yín là torí ọ̀pọ̀ inú yín ojú yín ò là ṣùgbọ́n kójú yín le là sí ohun tí Jésù tó ti ṣe fún yín ó ní ẹsẹ̀ 19 yẹn ó ní àti agbára rẹ̀ kójú yín le là sí eléyìí náà ni o àti agbára rẹ̀ tó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ èyí tó ṣiṣẹ́ nínú Kristi nígbà tó jí dìde kúrò nínú òkú so agbára tó jí Jésù dìde kúrò nínú òkú tí ẹ mọ̀ pé agbára ẹ̀mí mímọ́ ni ó ní agbára yẹn ó ti ṣiṣẹ́ sí wa ó ti wọnú wa lọ́jọ́ tí adẹni ìgbàlà tó bá di lọ́la á tún tẹ̀síwájú mo pè ọ́ ní alábùkún fún.
1: Fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793 ẹ tún lè dáwọnlódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù níbi gbogbo.

0: Share Love,
1: a quality product of Seaway.
2: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Honorable, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trophylaga ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorable. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tíì pé ọdún 18 o.
5: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Sinomart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Sinomart Superstore, cheaper, quality and satisfaction.
4: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trophylaga ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tíì pé ọdún 18 o.

0: Ìdíje league àgbà ọ̀jẹ̀ ilẹ̀ wa gbìnà ya léni. Ikọ̀ ti Shooting Stars wọ́n láǹfà ní láfti fakọyọ. Àwọn ni wọ́n ṣíde ìdíje league ọ̀hún. Wọ́n láǹfà ní láti fìyà jẹ ikọ̀ ti Inter Lagos pẹ̀lú àmì ayò méjì sẹ́yọkan. Ìyẹn ní pápá àṣírí Adamasegba nílẹ̀ Ìbàdàn bí. A kó àṣálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbáńlá ayé. Ìkànnì Splash FM 105.5 ilé funfun Báláfẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Ààfin ọba Murtala Adébáyọ̀ Àkàndé MFA. Ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí bàbá. Ààfin yẹn rèé lè táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́. Ìyẹn lórí ètò tá a pè ní idán gangan. Níbi tá a ti máa ń láǹfààní láti máa mú àwọn ìròyìn eré ìdárayá wá lóríṣiríṣi. Ajá balẹ̀ ìròyìn eré ìdárayá eléyìí tó ṣàrà ọ̀tọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ nípa exclusive one lápá ibi ilẹ̀ ti lè gbọ́ eléyìí tẹ́ ẹ ti lè mọ bó ṣe ń lọ. Lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babatunde Ọmọláwúwo Alex Ferguson ìyẹn àgùntà sọ́ọ́lù ọkùnrin ogun. Bákan náà Ṣọlá Rẹ̀ó the mega child. Àlàyé lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa àǹfààní ń bẹ láti wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àwọn tiwa ti wà ń bẹ̀. Síkírú àyìndí ojú ìtèrè lorúkọ títí èmi ọmọ ọmọ Àkítí Korí nígboro ọdẹ ọmọ Àkítí Korí wà. Ká tó máa sún sọ́wọ́ iwájú káàṣẹ̀ yẹn láṣálẹ̀ tòní. Torí pé àṣálẹ̀ ti cashport ni mọ́jà gbọ́kun ò sí ń bẹ̀. Láti àárọ̀ làwọn èèyàn ti ń gbẹ́nu sí millions of naira. Òun làwọn èèyàn ti ń gba owó yẹn. Yàtọ̀ sí daily payment tán máa ń gbà lójoojúmọ́. Every Friday cashport káàṣẹ̀ ó ti wá gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀. Ẹyẹ tí ó ṣe bí àdán ó sọ wọ́n nínú igbó. Àwọn ń kọpí wọ́n kàn ń ṣe lásán ni. *347 yẹn lẹ máa fi gbórí wọlé o. *347*1004*1# *347*1004*1#. Àbójú òpó tayélukára ẹ tún lè bá bẹ̀ yẹn wọlé yẹn www.cashier.ng. Àmọ́ *347*1004*1# yẹn bá a bá ń sọ nípa ojú òpó yẹn ó tọ́ ó dẹ̀ tọ̀nà lọ́wọ́ yìí léyìí tó jẹ́ pé gbogbo ẹ̀ lọ lónìí wẹ̀rẹ̀rẹ̀ ṣẹ̀rẹ̀rẹ̀. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ìdíje ti league àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Germany bá a bá ń sọ nípa Bundesliga òun náà ti láǹfààní láti gbìnà ìyá léni. Torí pé ikọ̀ ti Bayern Munich wọ́n ti ṣíde àmì ayò márùn-ún sẹ́yọkan. Òun ni wọ́n ti fìyà jẹ Stuttgart ìyẹn VfB Stuttgart márùn-ún sẹ́yọkan ló bá dé. Ẹnì kan ń bi mí pé Harry Kane mélòó ló mi ẹ̀ Harry Kane ò láǹfààní láti mi àwọn lónìí kò mi àwọn ẹ̀ mọ́jọ́ jí àyín lẹ́nu. Àmọ́ márùn-ún sẹ́yọkan òun ló láǹfààní láti bá dé. Upamecano bá a bá ń sọ nípa Michael Olise Ongo kan náà tún láǹfààní láti wáyé. Palovic òun náà mi àwọn. Bákan náà Luis Diaz náà láǹfààní láti mi àwọn. Òun ló parí ètò yẹn. Márùn-ún sẹ́yọkan òun ni Bayern Munich òun ni wọ́n fi fìyà jẹ ikọ̀ ti Stuttgart. Ìdíje ti La Liga láǹfààní láti wáyé. Ikọ̀ ti Racing Santander ó ń fìyà jẹ ikọ̀ ti Eche pẹ̀lú àmì ayò 3-2 ló bá dé. Bákan náà Deportivo Alaves àwọn náà fìyà jẹ ikọ̀ ti Filari lọ́wọ́ pẹ̀lú àmì ayò kan sódò. Bá a bá ń sọ nípa àwọn ìdíje líìgì lóríṣiríṣi nìyẹn o. Ikọ̀ Manchester City wọ́n kógun ja ikọ̀ ti Crystal Palace mọ́lé pẹ̀lú àmì ayò 4 sẹ́yọkan. 2-2 wọ́n fi ṣe. Erling Haaland mi àwọn 2. Jẹ́kì òun náà láǹfààní láti mi àwọn 2. Bákan náà ìdíje ti Serie A yẹ nílẹ̀ Ìtàló. Ikọ̀ ti AC Milan mo wà pẹ̀lú ẹ̀ Ayọ̀túndé Ọlátẹ́jú aláṣẹ ti San Siro gbogbo òde ayùn rẹ ò ní bàjẹ́. Àwọn AC Milan nìyẹn wọ́n láǹfààní láti fìyà jẹ ikọ̀ ti Fenensia pẹ̀lú àmì ayò 2 sódò. Òun ló láǹfààní láti bá dé. Bá a bá ń sọ nípa àwọn ìdíje líìgì lóríṣiríṣi. Ikọ̀ ti PSG omi mu mo won tan lowo leni die loku eh tori pe ami ayo meji meji ni won jo ta pelu iko ti lead mo ja gbokun o si nbe iko ti lead won wo mo won wo mo iko ti psg lowo bi nkan se nlo ni sayi olorun ni ko sanu ko ti psg tori pe ifigagbaga koko na ifigagbaga ile ti won ko gba na lose to koja lo ami ayo meji meji na ni won ta pelu iko ti rens amon ni bayi loni lasale ni ko pe na ni won pari ifigagbaga yen ami ayo meji meji na ni won tun gba pelu iko ti li koda gan meji sodo yen tin lo titi di bi adorun iseju yen ni 90 minutes amon ni 91 minutes fitia o lanfa ni lati da ikan pada nigbati Marcos iyan agbowo eyan omo bibi orilede Brazil yen na lanfani lati da elekeji pada yen ni iseju 95 minutes lo fi je ami ayo meji meji eleyi ti iko ti Lille ati iko ti PSG gba lo ori orisa abori ye ni won fi ri omita bi nkan se je niyan baba nso nipa awon figagbaga ile to nwa ya ma je ma ti bi arin gbogbo orilede wa Nigeria mu tori pe gege bi mo se so si waju wi pe idije league agbo je le wa NPFL Nigeria Premier Football League o ti gbina ya le ni ko ti Shooting Stars won la nfani lati fi aje ko ti Inter Lagos pelu ami ayo meji se yokan bo ba ndi ojo osimi ni ojo Sunday ifigagbaga ninu idije league agbo je le wa o ma la nfani lati ma te sowo waju Abia Warriors ohun ati ko ti Count Caliver ni bakona Barao FC ohun ati ko ti Nasarawa United ni Bende Insurance ohun ati ko ti Worry Wolf Doma United ohun ati ko ti Sporting Lagos Enugun Rangers ohun ati ko ti Katsina United ni Ikorodu City yo ma gbadilejo iko ti Rangers Bees bakan na Kwara United ati ko ti Kano Pillars won ajo ma wojo ara won baba nso nipa iko ti Niger Tornadoes ohun ati ko ti Eyimba International ni Ija United a ma waye laarin ko ti Rivers United ati ko ti Plateau United bo ba ndi ojo osimi ni ojo Sunday ni gbo fi gagbaga yen ma waye ni dede ago 4 iyen nirole oni o lanfa ni lati waye o bi nkan se je niyan mo si wa laarin gbogbo orilede wa Nigeria papa julo ninu DJ League agba oje ile wa NPFL Nigeria Premier Football League tori pe won tun ti yan oga agba tuntun lenu ise ni en to wa leka bi nkan se nlo bi nkan se nlo baba nso nipa iko ti NPFL won ti yan COO tuntun mo nso nipa operating chief operating officer won ti yan elomi to je tuntun ayanran o ta ba so nipa ogbeni Dr. Ayo Abdulrahman on lo je chief operating officer iyen fun iko ti NPFL Nigeria Premier Football League iyen ba so nipa idije league agba oje ile wa won ti ni chief operating officer tuntun gege bi iroyin se je ko di mimo iyen ni papa sere ile kan salami adamasi gba nbadan leni won fi di iroyin yen mule pe mo je agbokun o si nbe ogbe nbe Dr. Ayo Abdulrahman oni new CEO iyen fun iko ti ele to se kukari league agba oje ile wa ta ba nso nipa NPFL bi nkan se lo oni yen lapa abe yen bakona ni imura sile baba nso nipa idije ife eya agbaye oje wewe tawon obirin eleyi ti o ma waye iyen ni orilede ti Poland baba nso nipa Women World Cup Poland 2026 eleyi ti o ma bere iyen ninu osu to nbo ni o ma lanfa ni lati bere iyen ni ojo karun ninu osu kesan ta fe mu yi on the 5th of September oni idije ife eya agbaye laarin iko awon oje wewe ile ti ojo ori won be labe ogun odun tan je obirin ni o women under 20 world cup ile ti o ma gbinoya iyen gangan ko ni iroyin be ni wi pe Iko ti Super Falconet iyen iko ile to nsoju orilede ti wa Nigeria ninu dije ife eye agbaye yen. Ifigagbaga olore sore to waye iyen ni eni laarin orilede wa Nigeria ati orilede ile to fe gbalejo idije ife eye agbaye yen gangan. Orilede wa Nigeria lanfani lati kogoja o. Won jawe olubori iyen ninu ifigagbaga ti olore sore yen. Afi aje orilede Poland ile ti o gbalejo idije ife eye agbaye yen pelu ami ayo meji. Ami ayo kan sodo lo lanfani lati bade. Bi nkan se je niyan. Star 347 star 1004 star 1 hash. Star 347 star 1004 star 1 hash. Le ma fi gbori wole iyen lori ikanni ba ba nso nipa ti cash e. Star 347 star 1004 star 1 hash. Tori pe cashport ni tashale ba ba fi ma ri bi iseju bi melu kan si ma yi ko to iyen fun ti tashale amo ka kokko lo si ngba ba ti oju oja de ta ba tuju oja de niyan ohun lo la nfani lati lo be okay Mohamed Salah fun igba kokko lati bi odun bi melu kan seyin Mohamed Salah oni la nfani lati kopa iyen ninu dije ti Europe lori sirisi ba ba nso nipa emi ni idije UEFA Champions League ni o idije ti Europa ni o idije ti Conference League Europa Conference League Mohamed Salah oni lanfani lati kopa tori pe iko re ele to nsoju fun yen ni orilede ti Turkey ta ba nso nipa Trabzonspor iko yo lanfani lati yanyo iyen ba ba nso nipa Europa qualifier ele to tenu bodo lana iko ti Trabzonspor lanfani lati yanyo tori pe iko iyen Frank Faros lati orilede ti Hungary on lo ja iko ti Trabzonspor o ja won ni tan mo o ba ba nso nipa ati nu ile atoke ta ntan fi fiya je iko ti Trabzonspor lo bi ami ayo marun sodo tori pe ni igbese akoko iyen lorilede Turkey ni iko ti Frank Faros ti fi aje won pelu ami ayo kan sodo amo lana merin sodo na lo tun ba de bo ti e je pe agba bolu meji lati nu ko ti Trabzonspor ohun lo lanfani lati gba red card iyen card pupa meji ti won jade 9 against 11 oni ko ti Mohamed Salah oni won gba koju ko yi o le lo a le so pe o nbe lara nkan to sokun fa ijakule ele ti ko ti Trabzonspor ele ti won ba pade yi amo koko be gangan ni pe lati bi odun bi melo kan seyin Mohamed Salah ko lanfani lati kopa iyen fun awon DJ ti Europe lori sirisi odun mi gangan bi nkan se je niyan lapa abe yen o bi nkan se je niyan e ja loju oja na tori pe baba nso nipa Julian Alvarez alaye ma dije o di mimo wipe awon eleto ilera ti to ngangan won ti so fun pe ohun ti ni irewesi okan wipe o ti de ba ohun e baba nso nipa depression Julian Alvarez ki gan ni isoro agbabolu igangan ki gan ni isoro agbabolu kilode to wa desperate lati lo si inu nkan ti Barcelona se won bi so yin se won bi meja ni e ja loju oja ka dena boya ki n fawon eyan bi meji laye won kan ti e pe wole ke ki se dan gangan ni pe inu nkan Barcelona gangan sa lo fe lo abi ki lo fa irewesi okan ki lo fa fun Julian Alvarez e ja loju oja ka dena ba ba pada di ka wa teso waju e ku kale
1: Splash FM 105.5. Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspects. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la nlọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dàjídé bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Mo ti Káàṣì ẹ̀.

0: 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens. New West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láàrọ̀wọ́ tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A level to sife wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibani dore at WMOU Nigeria West Midlands Open University so afo Ojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
1: Flash FM 105.5.
2: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà ìkànnì Splash FM 105.5. Ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ lẹ́ẹ̀bàdàn. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lọ wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tèmi gangan at Sikiru Ayinde ojú ìtèrè ìyẹn ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ ṣeun gan ni o ẹyin tiwa a n jọrin Majid ọmọ tọṣọ ẹ ṣeun gan ni o tẹ wa n bẹ yẹn tori tiwa ọpẹ yẹmi alẹ ṣe lọyẹ awọn ti dan gangan niyan ajọ wa ni ẹ ṣeun gan ni o ẹgbọn mi asun Ọláyinka asun ninu fẹlẹlẹ ẹ ṣeun gan ni broda mi mo wa pẹlu ẹ Ọlárinwájú ọmọ Sóni Bárẹ́ ni Brampton ni Canada Bonfrey Joe niyan ìyàn Adéyẹmí ọmọọba aláṣẹ Adéyẹmí ọmọọba estate management ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ yẹn torí tiwa ọpẹ yẹmí alẹṣin lọyẹ ẹ ṣeun gan ni o ok *347*1004*1#*347*1004*1# àbójú òpó tayélukára ìyẹn www.cashier.ng ẹ tún láǹfààní láti gba bẹ̀ẹ́ wọlé màá yí koto láàrin bíi ìṣẹ́jú bíi mélòó kan n ó yí koto àkókò yẹn ó ń kó wa ní papá mọ́ra fẹ́ jẹ́ káwọn èèyàn ó pè wọlé ni tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ti Julian Navarez pé kí ni ìṣòro ẹ̀ gangan ó ní ká ló ń frustrate ba Atletico Madrid ni àbí Atletico Madrid gan ló ń provoke òun gangan ọ̀gbẹ́ni Ọdẹyẹmí ọmọ kúrè of Chelsea ẹ ṣeun gan ni o olùkọ́ni Sabia Alonso yẹn olùkọ́ni ikọ̀ ti Chelsea ó ti jẹ́ ó di mímọ̀ yí pé ṣe mọ̀ pé mo já yín tán lánàá yí pé Enzo Fernandez gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ yí pé òun ló sọ fún olùkọ́ni yí wí pé láti ní ààyè láti láǹfààní láti bá ikọ̀ ti Manchester City sọ̀rọ̀ ní dídarapọ̀ mọ́ wọn òun ò ní lè kó òun ò ní fẹ́ kópa ìyẹn nínú ìfigagbága kojú ikọ̀ ti Luton Town ìfigagbága tó wáyé nínú ìdíje ti League Cup níbi tí wọ́n ti jẹ́ pẹ̀lú àmì ayò méjì sódò ikọ̀ ti Chelsea borí àmọ́ olùkọ́ni Sabia Alonso náà ti fọ̀rọ̀ léde wípé òun mọ̀ ka agbábọ́ọ̀lù yẹn Enzo Fernandez mọ́ àwọn agbábọ́ọ̀lù eléyìí tí ó kojú ikọ̀ ti Luton Town ìyẹn lánàá yẹn wípé òun ti rí i pé bí nǹkan ṣe ń lọ ó ṣeé ṣe kí agbábọ́ọ̀lù yìí mọ̀ jẹ ara àwọn mọ́ gbogbo ọ̀rọ̀ yẹn náà ó ń jọra wọn àmọ́ àwọn agbábọ́ọ̀lù eléyìí tó ṣeé ṣe kí wọ́n fi replace ẹ̀ ó ní Lamin Kamara láti inú ikọ̀ ti Monaco bákan náà wọ́n wo Alex Scott láti inú ikọ̀ ti Brighton torí pé níbi tí nǹkan dé yìí ikọ̀ ti Manchester City àǹfààní ti wà fún wọn láti padà ìyẹn sórí Enzo Fernandez ẹ mọ̀ pé bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn àbọ̀sẹ̀ tó kọjá lọ ni wọ́n fún wọn ní gbèdéke ọjọ́ Friday ọjọ́ Ẹtì tó kọjá lọ pé kò àtàgo márùn-ún gbọdọ̀ lù àmọ́ ní báyìí wọ́n tún ti fún wọn ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì Adéyẹfá Adébọ́lá ẹ ṣeun gan ni o Ọláwálé Samuel Adégbọ́lá ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ ẹ́ torí tiwa bákan náà Ọláníyàn Kabir oyè wọlé ok àwọn tí mọ́ta là nìyẹn kb magu ìyẹn nínú ikọ̀ ti Chelsea yóò darapọ̀ mọ́ ikọ̀ ti RB Leipzig kìí ṣe àdéhùn aláyàlò permanent deal ni àjọsọyépọ̀ ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ ìyẹn lórí Spanish guy yìí láàrin ikọ̀ ti RB Leipzig àti ikọ̀ ti Chelsea bí nǹkan ṣe jẹ́ nìyẹn bákan náà olùkọ́ ni ikọ̀ ti Manchester United ìyẹn Mike Carrick ti jẹ́ kó di mímọ̀ yìí pé agbábọ́ọ̀lù tí wọ́n ṣẹ̀ gbé ìyẹn Carlos Baleba òun àti Amadi Aló òun ò ní láǹfààní láti kópa bó bá ń di ọjọ́ sinmi ìyẹn ní ọjọ́ Sunday ìfigagbága tí wọ́n gbà kojú ikọ̀ ti Ipswich àwọn méjèèjì yìí ò ní láǹfààní láti kópa torí pé ìfarapa ti ń hàn lára àwọn pàápàá jùlọ bá a bá ń sọ nípa Carlos Baleba ankle injury ò ní wọ́n ní Carlos Baleba ní bákan náà Amadi Aló wọ́n ní yóò tó before international break dẹ̀ máa wáyé ìyẹn ní September 21 títí di October 6 àmọ́ bí olùkọ́ ni Mike Carrick ṣe jẹ́ kó di mímọ̀ yìí pé kó tó di international break ó ṣeéṣe kí Amadi Aló padà àmọ́ ìfigagbága tí ó wáyé ìyẹn ní ọjọ́ sinmi ọjọ́ Sunday kò ní láǹfààní láti kópa ẹgbọ́n mi dáadáa Ọláìdé Muritala Oyè Lọ́rin Adégbéyèga Muritala mo ti rí ẹ bẹ́ẹ̀ babalaje gbogbo ọdẹ òun nìyẹn brọdà mi ojú òní tí ọkọ ní ti nǹkan ní rẹ ó yàtọ alẹni tó lowó ìyẹn fún ti tàṣálẹ 0806 ló bẹrẹ nọmba yẹn 2958 ló parí ẹ ta lẹni tó ní nọmba yìí kẹni yẹn gbé lọwọ kan ni o hello wọn ìgbé bí nǹkan ṣe jẹ nìyẹn o hello ẹ káalẹ orúkọ yín Abiodun láti bo ọdẹja yìí ṣé ẹ ti jẹ rí bàbá ń sọ nípa káàṣì ẹ ọ̀dà bí network yẹn ò tiẹ̀ dá ẹ ti jẹ talẹ̀ ₦25,000 lẹ́jẹ́ ₦25,000 lẹ́jẹ́ ṣọlá rẹ̀ mẹ́gàchai ti ń ṣẹwọ́ sí mi pé a wá mọ̀ lọ ₦25,000 lẹ́jẹ́ láṣálẹ̀ kọ́sítọ́mà kí ẹ máa pè yín bówó yẹn ò ṣe wọlé wọn ò jẹ́ kẹ ẹ mọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ikọ̀ ti Aston Villa wọ́n ti parí gbogbo ètò lórí Nicholas Jackson yóò darapọ̀ mọ́ wọn àdéhùn ọdún márùn-ún ló láǹfààní láti tọwọ́ bọ̀ bákan náà àmì ń bẹ lórí àdéhùn yẹn àdéhùn ọdún kan tún ń bẹ wípé bó bá ṣe dáadáa wọn ó fẹ́ àdéhùn ọdún kan sí lọ́jọ́ iwájú títí di ọdún 2031 òun làdéhùn ọdún márùn-ún yẹn ó tẹnubodò £65 million òní total package yẹn initial payment a máa jẹ £47.5 million £17.5 million add on yẹn tiẹ̀ ẹ ṣeun gan ni o Adégbéyèga Muritala Oyè Lọ́rin ẹ ṣeun gan ni lorúkọ olóòtú ètò yìí ọ̀tún bàbá Bátúndé ọmọ ọláwúwo bákan náà ṣọlá rẹ olójẹ́kẹ́ gbádùn mi lápọ̀dọ̀ ti yín bẹ̀rẹ̀ olúwàfẹ́mi williams julius sport àjọ wà ní síkírù àyíǹde ojú ìtèrè lorúkọ ti tèmi títí ọjọ́ monday tá a pàdé ní ìkànnì bákan náà lọ́jọ́ sunday yẹn ní ìkànnì lágelu fm 96.7 ìrí àtayọ̀ pẹ̀lú bùkún ni ó dàbọ̀.
3: Splash 105.5 FM, the integrity station.

gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbó mi ní alẹ́ yìí. Ẹ kà á lẹ́ ó mo kíyín tológun mo kíyín tẹ́lẹ́sọ̀ mo kíyín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Ẹ̀yin ọmọ Ọlọ́run, weekend mọ̀ ti bẹ̀rẹ̀ lónìí, òní lọ́jọ́ Jímọ̀ olóyin, thank God is another Friday. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, gbági titun nílùú Ìbàdàn. So oríṣẹ́ tó ń gbọ́ yìí, mo mọ̀ tẹ̀lé déètì gan. Òní ọjọ́ kejì, ó dín ní 30, oṣù ẹlẹ́ẹ̀kẹjọ tó ń tán lọ, ọdún 2026. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run? Gbogbo ìgbà tó bá ń gbàdúrà tá à ń gbàdúrà bá a ṣe ń gbà yìí, à ń dàjọ ni sá. Ọjọ́ tí àdúrà ọba dáhùn, ọjọ́ tó ọba kájọ àdúrà, a sì dàbí àlá. Ẹ dìde mọ́mí, ẹ dìde dádì. Ẹ já wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi, ipa nínú ipá àti ògo nínú ògo, ìrànlọ́wọ́ aláìléèyàn, ọba tó ni gbogbo májẹ̀mú. Ọ̀ràn mi ṣe kàn sí yín, bọ̀ kí n tó jẹ iṣẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ nìkan ni kẹ́ ẹ dìde. O ní project iwájú, ipá rẹ ọ̀ka. O fẹ́ sanwó skú ọmọ, ipá rẹ ọ̀ka. O fẹ́ wọ skú ọmọ pé ò lè dá ṣe. Ó ṣeé ṣe kó o wò bó o ṣe ń gbọ́ mi, o ti tó níyàwó, o ti tó lọ́kọ. Mo ti sọ fún yín pé tí o fi dàn dì 7, a ṣe nǹkan méjì ju àdúrà ìrànlọ́wọ́ lọ. Bí máa ṣe máa kígbe ni, birthday wòlíì Ọdẹ́kunlé Epaphra náà wà níwájú, èmi gan fúnra mi nílò ìrànlọ́wọ́. Oh my God, níbo lọ wà, níbo lọ ẹwà dáadì, níbo lọ ẹwà mọ́mì? Engineer, ẹjọ́ mọ̀ kọ́ lálá.